0: àwọn tí ń jáde tí ń pè àkíyèsí ìjọba sí pé ní jàtà ní gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wọ́n pè àkíyèsí ìjọba àpapọ̀ wọ́n pè àkíyèsí ìjọba ìpínlẹ̀ wọ́n pè àkíyèsí ìjọba ìbílẹ̀ ẹnìkan ọmọ nìkan kan wọ́n pè àkíyèsí àwọn àgbààgbà ìlú wọ́n pè àkíyèsí àwọn ọba àlàyé gbogbo wọ́n wá ń pè àkíyèsí kíní kan ni mo àti rí o ẹ dákun ò tí ì rí kan lára àwọn ọba àlàyé wa kó ṣe àbẹ̀wò sílùú ògbómọṣọ
1: ọpẹlọpẹ ti sùn lára
0: mi ò tí ì rí káwọn bàbá bàbá tá ń wí àwọn bàbá mọnimọni àwọn bàbá mọyànmọyàn wọn ò tí ì rí kan gangan pé pàdé gbogbogbò ìṣọ́pa gbogbo ọba papọ̀ ẹ̀yà kọ́kọ́ mú láàrin ilẹ̀ yorùbá káwọn ọba gbogbo ilẹ̀ yorùbá wọn ó ṣèpàdé àwọn ọba gbogbo ilẹ̀ ibo wọn ó pàdé wọn ó ṣèpàdé àwọn ọba gbogbo tí ń bẹ lára ìwà kan náà ó ṣèpàdé wọn wá yan àwọn aṣojú kọ̀ọ̀kan aṣojú méjì méjì bóyá nípínlẹ̀ kọ̀ọ̀kan àbí mẹ́ta mẹ́ta nípínlẹ̀ kọ̀ọ̀kan àbí mẹ́rin mẹ́rin nípínlẹ̀ kọ̀ọ̀kan. ẹ mọ yọ àwọn baálẹ̀ náà lẹ o ẹ mọ̀ gbọ́n ni ẹ wà ní grassroots

mọ́kàn lé ní nítorí ìjọ kìíní wá ìjọ kejì náà wá abidola pọ̀ ìjọ kẹta náà gboríwọlé ìjọ kẹrin náà wá ìjọ kẹrin náà gboríwọlé láti bẹ̀ bọ́ yàrá ròyìn lẹ́yìn yẹn lalàgbà kàkẹ́ ẹ̀mí wà padà wá ṣùgbọ́n ń jẹ́ ńlé kẹ́yìn àgbàgbọ́ máa ń sàárò ẹ máa sàṣàrò lórí ẹ̀ ohun àkọ́kọ́ tí mo rí pọ́ gbọ́dọ̀ jẹ́ bí ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ rí kọ́ ìpèníjà tó dé bá wa ń kọ́ wa pé àti now we must be an active citizen not passive ẹ mọ̀ tẹ́ ń pè ní passive ní kọ̀ọ̀kan mi ìdèmí ṣá ti dá ìtọ́mọ̀ mi ó ti dá ìtayà mi ó ti dá ìdẹ́bí mi ó ti dá ẹ̀mi ó ti róúnjẹ jẹ́ ẹlòmíì bá àmọ́ rí jẹ́ ẹ̀mi ti rí nǹkan tó dáa mú ọmọ ẹlòmíì bá àmọ́ rí mọ́ ó kíyèsí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ most of us are passive citizens we are not really active so n tí ẹ̀kọ́ tẹ̀mí rò pa àlè rí kọ́ ẹ̀yin náà rí tó fi nǹkan mìíràn this time around we it is important for us to be an active citizen we should unite beyond ethnic and religion divides àwa rí pé tá a pè ní rẹ̀ pọ̀ ó wà láàrin wa nǹkan kan ṣẹlẹ̀ sí mi lálẹ́ àná àmọ́ mi kan nìkan ni ẹ fẹ́ dá gbọ̀kadà àmọ́ mi ni kò àmọ́ kéèké sí la méjèèjì ìkan ọmọ ọdún méjìlá ìkan ọmọ ọdún mẹ́wàá àwọn afẹ́ gọ̀kadà ń wọ̀n fẹ́ tẹ̀lé wọn ṣé ẹ lè dá lọ lé wọn náà lè dá lọ ọwọ́ àwọn yorùbá tí ọba ń gbé wọn ń wò rí ọmọ haúsá bíi mẹ́ta lọ́ba sáré dé ọ̀gá wetin where did they go we go carry them now ah mo ní carry them no ọ̀gá wetin I no be bandit o ti yóò náà.

0: lo moko bi moko meta mo agree totally pelu gbogbo yin. We must hold our leader strictly accountable. Wa si joba oke nikan ati joba arin ati joba ibile e wo ma ki ami won gbadada wa ijo kini o lo ijo keje o lo ijo keta tele kini o tele ati be wo yara royin baba gbadada tan eko wo la ri ko nu rogbodija to debe mi ati abi o dejo de ba wa ni ojo de ba wa ni ake akin yemi lo ko temi je mo gbadada bo
1: 6.7
2: Toro ba ti jade ase ntele ni
3: soro ba mi fa keye soro kagbo soro
4: abi ya ma jambi le ni bere ose aye oni kaju gbagbe iwa tomo re o alagbada ina olowo tele orun da opoju wole o je gbogbo alore kapiti kapiti jara jara agbari aye ipon ri orun o oba mi joko nla to je rumurumu po to be wo kuku gboli di adupe gbogbo eni ri ose tutu ilaye ati alafia ka wo ara meji soke ko fo soke ri gba meji ko pariwo go go go go go go go go baba labi yamo yin wole were pastor fakeye mana jp o je jere lose yi wa ko ere wale o lo ni abe wonu majemu aye rorun pelu jesu igbesi aye rorun ninu jesu to je pe ki eniyan to bere ni o ma ri gba igbesi aye rorun to ma nje ki aye owuyan gbe igbesi aye ti se ki poju ere lo igbesi aye ti akuko ki poju owo lo igbesi aye ti la la eniyan ki pada dasan igbesi aye ti eniyan fi jojo mo ni alafia igbesi aye ti kan to nira tele ma npada di rorun igbesi aye ti mu ki aye eniyan oroju ni gbagede iriju gbogbo awon kan woyi se se to ba faye re fu jesu o je je to ba gba ki jesu gba ko wa Matthew 11:28 kilo wi
5: e wa si odo mi gbogbo eyin ti sise ebi yo si fi si bi fun ye
4: sare lo dati
5: nitori ajaga bi rorun eru mi si fu ye
4: ani wa be si gbe aye rorun lati oni lo latara mo wa ri rorun latara ko re wa ri rorun latara iyawo re wa gbe aye rorun e ko le irorun de ba ise re irorun de ba igbesi aye re ani ajagare fu ye lati eni lo olori yo ba ja ajaga idanu oruko jesu eru yin ma fu ye o ani irorun to gbe soko fu ye lati eni lo irorun de ba ko wo re to se jade o ya lo ma gbe aye rorun sopo ti oni diduro emi ti duro bo je duro wa gbadun jesu sam 24 ni toluwa ni lati eku re lori ile wa se rere sam 23 oloda ororo iranlowo si mi ni ori ororo iranlowo da si olori o sam 126 ade ko la re pada lose yi sam 121 oju to gbe soke re lori o oluwa ni doju adu ati o irugbe re lati odo yo so orun o sam 119126 akoko ayo re de sam 137 ti baje lose yi 128 look oju rere olorun ya be si ri ise re oni baje lose yi o oni fogo omo re digbese ani oni tabuku idile yi o pelu ife obi so mo gbadu oni so mo nu lose yi baba be oloruko apere ra yo fire wa ri lose yi oko re oni deran aye baba be olominira yo faye de olorun lose yi baba olori aye yo fola fola ke olose yi o wa re ni duro ti o sisi lose yi olore idile yin oni fese fe lose yi aduro ti ni na pele ebi eni wa re ni duro ti olose yi o eni to gbojule fowo ko ni ja sita ma lose yi eni to sumo yo se olore lose yi ajumo bi o kan tanu olorun ma ran nikan si o ayo ni fajo ma se lore bu omo re lose yi ashiri ni owo to ma ni waju re ma bo ashiri ode ni tu o ona se jade won ni cha oriso owo re logbe olu ayo ta olore lose yi o oruko olu ayo bu ku ise re omo re oni di oba won talaka yo wo olorun lati da olola lose yi lose yi ran gani ran lowo si wa tomo re olu ayo gboro re ro ni orun o ime kokko eleni ni ko ni bori re tomo tomo owo to to wo ma wole lose yi o ayo isuna owo re kuro ninu ere iru omo re yo jaje yo iru omo yin o ni sagbejeun kọtọmọ gidi gidi yo wa wa lose yi o olu ayo so gbese to je lose yi wo po si nire nire lose yi o ayo ni tinabo oro aje re lose yi baba to mo mi jade ninu apata yo fọla ke kẹ ọlọsẹ yìí. Bàbá tó mọwọ́ jáde lẹ́nu ọjà yóò rántí rẹ o. Bàbá tó bọ́ opó sáríbàtì yóò bọ́ ọlọsẹ yìí tọmọtọmọ. Bàbá tó rọjọ mẹ́nà lájijì yóò rántí rẹ o. Yóò sì bọ́ ọdẹ ọjọ́ alẹ́. Bàbá tó bọ́ 5,000 yẹn lẹ́ẹ̀kẹ́jọjọ kò ní gbàgbé rẹ. Kò dẹ̀ ní jẹ́ kó jìyà tọmọtọmọ. Bàbá tó rìn lórí omi yóò rìn lórí ogun ayé rẹ. Bàbá tó lọ parí lórí igi àgbélébùú ló ní sọ fún ẹ pé àìní parí, ìṣẹ́ parí, gbèsè parí, àbùkù àti ẹ̀gá dópin nù lẹ́yẹ o. Ọ̀sẹ̀ yìí owó tabua máa wọlé. Ọ̀jẹ́ irin tá a fi dé ìṣúra rẹ mọ́lẹ̀ ó jẹ́ lọ́sẹ̀ yìí o. Wà á lọ síwájú wà á pọ̀ gidigidi lọ́sẹ̀ yìí o. Ayé ò ní fi kọ́bọ̀ káàbọ̀ rọ ogún bí rẹ tọmọtọmọ o. Nítorí pé ayé ti mọ̀ ọmọ ọlọ́run ó yà wá dáhùn rere ṣe. Orí rẹ kọ́ rìn wọnú ògo lọ́sẹ̀ yìí. Orí rẹ kọ́ ni orí àpèsì. Orí rẹ ò ní sírin o. Olú agogo lẹ́ni. Torí agogo ní kéde ìgbàlà. Àkùkọ ní kéde ọjọ́. Dùhárù ní kéde Jésù. Agogo ayọ̀ kọlù nílé yìí. Agogo ìbùkún ọyà kọlù. Agogo ìrànlọ́wọ́ kọlù. Agogo oríire kọlù. Agogo oúnjẹ ọmọ ọyà kọlù. Agogo àṣeyọrí ọyà kọlù o. Òjò mọ́nà máa rọ̀ sílẹ̀ yìí o. Lónìí aṣíwájú chapter rere lórí ìwà àtọmọ rẹ. Ayé ìgbà rere kàn lónìí o. Lónìí akọ ìdí mímọ jẹ sí ìwà àtọmọ rẹ. Ọlọ́run máa pèlé lọ́sẹ̀ yìí o. Ìrọ́pọ̀ lójú na pápá ògo jaranjaran ògo ọmọ rẹ máa tayọ o. Ibi tí ẹgbẹ́ ọmọ rẹ ti ń náwó. Ọmọ rẹ ò ní rógun afọwọ́ họ rí o. Tó bá tì á tì. Tó bá ń gbé wàá rí gbé. Ayé ọmọ rẹ máa fọ́ rere lọ́sẹ̀ yìí. Ọmọ rẹ yóò di ògo àgbáyé. Lọ́sẹ̀ yìí ayé rẹ máa nítumọ̀ tọmọtọmọ. Wàá pàdé àwọn tó máa fọ lákẹ́ o. Lọ́sẹ̀ yìí oníjà ayọ̀ máa ránjẹ́ sọ́mọ rẹ o. Òkùnkùn ò ní jẹ nínú iṣẹ́ rẹ lọ́sẹ̀ yìí o. O ní joyè asi níwáyé tọmọtọmọ. Wàá jẹ mú ara mi ó yẹ kó gbé òdìdé lọ́sẹ̀ yìí. Wàá jẹ mùdùmúdù ọmọ lọ́sẹ̀ yìí o. Ìrìn àjò ọ̀sẹ̀ yìí máa mọ́wọ́ jáde. Lọ́sẹ̀ yìí o máa momi àánú tọmọtọmọ o. Lánàá dópin lọ́sẹ̀ yìí. Àṣẹ ti dópin o. Bó ṣe ń lọ ó yá lọ pàdé aláàánú. Ọ̀sẹ̀ yìí kẹ gbogbo wa á jọ̀fọ̀ rere jàgbà. Aláàánú kan máa ṣọwọ́ sí ọ. Wàá pàdé olùrànlọ́wọ́. Ilẹ̀kùn àánú sí. Ilẹ̀kùn oríire sí. Irin ọ̀nà jíjí wọlé. Wàá fọ̀ pátẹ́lẹ̀ ní bùjẹ́ ẹran. Ọmọ rẹ ò ní bára rẹ̀ láàrin ìkìnú ayé. O ò ní ránṣẹ́ ibi sí ọlọ́rí ọmọ o. Ìrànlọ́wọ́ dìde sọ́mọ rẹ. Ojú rẹ ránṣẹ́ wárí ọmọ rẹ. Adíjú yẹ yóò padà dé odò ńlá. Ìjì máa di ìdákẹ́rọ́rọ́ lọ́sẹ̀ yìí. Ọ̀sẹ̀ yìí ẹ ó máa ṣí sa ìwọ náà rẹ̀ ní dé báyìí. Ìrànlọ́wọ́ òjijì ó jọ sí yín o. Ìpẹ̀kọ ayé ìpẹ̀kọ ọ̀run kò ní gbàgbé yín. Ọmọ rẹ dẹ̀ máa ríṣẹ́ yẹn o. Ẹgbọ́n kọ̀ǹtrátọ̀ lọ́gba iṣẹ́ ńlá yẹn. Ìyá ọlọ́jà wà á tàtà jèrè o. Ọ̀gá ọ́fíìsì ọ̀rọ̀ rẹ yóò níyanjú o. Ó níbi sí Ọláyọ̀ sọ nínú rẹ. Jésù Olúwa wa. Màmá dúró tá ń gbà lórí Facebook àti TikTok tí wọ́n lágbára báyìí. Aago mẹ́jọ ìrọ̀lẹ́ nìkan ló wá bàbá alábìyamọ. Iná orí fóònù ní gbogbo ènìyàn máa mú wá. Lórúkọ Jésù ò ní tanáwó sàré ọmọ o. Àná àdáàdá yìí gan la ti ń gbèrè iyì o.
6: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nínú orí òkè yìí.
7: Yes.
6: Ẹni tí mi ò lérò ó ṣàánú fún ọmọ mi. Ọmọ mi pàdé ẹ̀ nítorí pé ó ti ṣe admission. Ó ní gbogbo owó tó máa lò ní school yẹn. Owó school yẹn 500,000. Ó ti san owó.
7: 500,000.
8: Ó ti san.
6: Bẹ́ẹ̀ni sà.
7: Jésù.
6: Lẹ́yìn yẹn jíjẹ múmu, ó ní kí n má wọ̀ọ́rì. Mi ìmọ̀ rí, mi ò rí rí. Kò kí ń pè mí, mo wá ní kọ́mọ mi mú nọ́mbà yẹn wá. O wa fun mi ni number yen ti ma ti pe mo wa ni ki ma worry.
8: Olore ma worry.
7: Olore ma worry o.
8: Olore ko tope. Olore yen ayo si owere.
7: Amen.
8: Olórí àmì mi ṣó ìsìn ni láti ran ọmọ lọ sí báàsì. Ẹni tó máa ràn yín lọ́wọ́ tá a ràn ọmọ yín lọ́wọ́ ó yá ẹ lọ pàdé ẹ̀ báyìí.
7: Amen.
4: Ìpàdé ọ̀lọ́nikọ́ ló jẹ́ ìpàdé tó lágbára. Àwọn ìpínlẹ̀ tí mo fẹ́ pè yí gbọ́dọ̀ wà nínú ìpàdé yìí. Nọ́mbà 1 gbogbo èyí tẹ́ mọ̀ púpọ̀ ọjọ́ orí yìí ti tó jẹun ọmọ. Nọ́mbà 2 gbogbo èyí tẹ́ bá ní ọ̀rọ̀ nílé ẹjọ́. Nọ́mbà 3 gbogbo èyí tẹ́ dá padà wọlé láti ìlú òyìnbó lọ́wọ́ òfo. Nọ́mbà 4 ó ní ẹ̀sìn kan bí kejì tí ò lọ. Nọ́mbà 5 ó kàwé òrìṣẹ́ ó kọ́ṣẹ́ òrìṣẹ́. Nọ́mbà 6 gbogbo èyí tẹ́ ti tó ṣègbéyàwó ṣùgbọ́n tẹ́ ti ṣègbéyàwó. Nọ́mbà 7 gbogbo àwọn tó ń ṣe àdágbé àti àdásọ. Nọ́mbà 8 gbogbo èyí tó jẹ́ wípé ọmọ kan ṣoṣo lẹni. Gbogbo wọn máa fi ara wa jì sínú àdúrà ní ọ̀la. Wọ́n dẹ̀ sì rántí sí gbogbo ènìyàn bọ́dẹ̀ gbọ́dọ̀ jẹ́. Tí gbogbo ènìyàn bá ti mọ̀ hankáṣífù wáàtì ní kó mú dání. Bọ́ọ̀lẹ̀ ní kọ́ lágbàdo ìjàyè lẹ́kọ̀ọ́. Lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. ago mẹ́sàn-án ni o wà á rí re gbà. Torí pé ní díẹ̀ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ gbogbo ènìyàn jákèjádò ló máa dá ọrẹ lẹ́ni. Ọrẹ yìí náà la máa fi ń sílẹ̀kùn ọ̀sẹ̀ tuntun. Bájẹ́ ń dá lórí dáàdì mọ́mì láà máa da lórí àwọn ọmọ. Ọrẹ ti tòní mo fẹ́ kó o ṣe bí Ọlọ́run bá ṣe bùkún ọ tó. Ìwọ jẹ́rìí wípé o dá sí ọrẹ ti tòní. Kò sí iye tó lè fi ránṣẹ́ o. O ní wọlé láéláé. Ọlọ́run bàbá alábìyamọ o.
9: Ààyè ló wà.
10: Hello, hello, prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
4: Abiyamọ o, a ò ní mọ bó jẹ mọ.
11: La la la la la gelu FM jagaba gogo retio.

ọ̀fẹ́ láti gbọ́ mi láàárọ̀ yìí. Olùdá ènìyàn, the maker of men. Ohun tó lù wá rán mi láàárọ̀ yìí nìyẹn. Mi ò mọ̀ bóyá o ti gbọ́ rí tí olórin kan sọ pé ìṣe bí ìwọ la mọ̀ kòkòrò.

0: lọ́wọ́ iṣẹ́ agbára rẹ sí ayé mi.
1: Lọ́wọ́ iṣẹ́ agbára
0: rẹ sí
1: ayé
0: tèmi náà. Lọ́wọ́ agbára rẹ nínú ayé mi.
1: Lórí ìbò ní ayé mi.
0: Lọ́wọ́ iṣẹ́ agbára rẹ.
1: Lọ́wọ́ iṣẹ́ agbára rẹ. Lọ́wọ́ iṣẹ́ agbára rẹ.
0: Lọ́wọ́ iṣẹ́ agbára rẹ. Lọ́wọ́ iṣẹ́ agbára rẹ. Kórí ọwọ́ agbára mi. Kórí ojú mi lára mi. Kórí ọwọ́ rẹ lára mi.
1: Àbẹ̀mẹta Jésù. Olúwa wá.
0: Amen. Amen. Amen.
1: Ní ọdún kan mo fẹ́ wọ ìlú Dubai. Ẹ̀sà. Bí mo ti wà ní Terminal 2 mo fẹ́ wọlé. Ọmọkùnrin kan jáde bọ̀ mo kíyèsí. Ó dà pé Nàìjíríà ló lọ. Ẹ̀mí àwọn wò nìyí. Bó ti jáde bọ̀. Bó ti rí mi lọ́ọ̀kan. Bóyá ó ti máa ń gbọ́ ìró mi lórí Facebook tẹ́lẹ̀. Ó kàn pariwo orúkọ mi ni. Láàárín èrò bí mo ti wẹ̀yìn tó súnmọ́ dọ̀ mi ló bá kúnlẹ̀. Mo bá fọwọ́ gba léjìká pé má embarrass mi bì dìde. Ó ní kí n fòun lẹ̀. Ó ní bàbá mo ta lé mi ní kọ̀tún ni mo fi wà lùi. Gbogbo tí mo ní ni mo ti tà. Ó ní wọ́n parọ́ fún mi ni pé tí n bá débí. Láàárín oṣù mẹ́ta máa kó nǹkan jọ. Ó sọ nǹkan kan tó bà mí lẹ́rù lọ́jọ́ náà. Ó ní bàbá mo wọ ìlú yìí pẹ̀lú ògo. Ó ní ṣùgbọ́n òun padà lọlé pẹ̀lú òfò kàdá márúba lé àkàbàyà. Ó ní àgbàdúà fún mi. Ó tí mi ò lè kójọ ní Dubai kí n kójọ Nàìjíríà. A fẹ́ gbàdúà o. Ẹ̀sà wo bí ọwọ́ olùdá tí mo sọ yìí tó bá kàn ọ́. Iṣẹ́ tí ò píkì tẹ́lẹ̀ iṣẹ́ ìyá yàtọ̀. Ọjà tó tà láti January ò ní mọ bó ṣe ṣẹlẹ̀. Ọwọ́ olùdá nìyẹn. Ọwọ́ tó ń bẹ lára Deborah nìyẹn. Deborah ṣe bí ọkùnrin. Ẹ̀sà ó darí bí ọkùnrin. Ọwọ́ olùdá. Ọwọ́ tó ń bẹ lára Samson tí wọn ò mọ ibi tí agbára rẹ̀ wà. Tọwọ́ náà bá ti bàlẹ̀ báyìí á bẹ̀rẹ̀ sí í dára. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ dára a fẹ́ gbàdúà. Ẹ porúkọ Jésù o. Ìgbà kejì nìyẹn o. Ẹ pín ẹ̀mí mímọ́ nawó ara rẹ̀ sí ayé tèmi náà. Ẹ fayé mi dára nawó ara rẹ̀ alára ire nawó ara oyè àdúà.
0: Orúkọ
1: Jésù. Ẹ̀mí mímọ́
0: Olúwa lọ́wọ́ ara rẹ̀ sí ayé mi. Fi ayé mi dára rẹ̀. Ọlọ́run olùdára.
1: Lọ́wọ́ ara rẹ̀.
0: Lọ́wọ́ ara rẹ̀ sí ayé mi.
1: Lọ́wọ́ ara rẹ̀.
0: Fi ayé mi dára rẹ̀.
1: Lọ́wọ́ ara
0: rẹ̀.
1: Lọ́wọ́ ara rẹ̀.
0: Ti gbogbo ojú yóò.
1: Lọ́wọ́ ara rẹ̀.
0: Ti gbogbo ti yóò gbọ́. Ti gbogbo ti yóò sọ.
1: Lọ́wọ́ ara rẹ̀.
0: Lọ́wọ́ ara
1: rẹ̀.
0: Fi ayé mi dára rẹ̀.
1: Lọ́wọ́
0: ara rẹ̀. Lọ́wọ́ ara rẹ̀. Fi ayé mi dára rẹ̀.
1: Lọ́wọ́ ara rẹ̀.
0: Fi ayé mi dára rẹ̀.
1: Lọ́wọ́ ara rẹ̀. Olúwa wá.
0: Amen. Amen. Amen.
1: Ta ló yẹ kó gbàdúà bí ìṣèwọ̀? Láti January ó rí nǹkan kan kójọ. Ẹ̀nà márúba lé àgàbàyà. Wo bí láńlọ́ọ̀dù ti ń ṣẹ́wọ́ sí ọba yìí. Ẹ̀rí rẹ̀ pa mí. Wo bí tí ọwọ́ olùdá ò bá ti kan ènìyàn. Tí ọwọ́ àmọ̀kòkò ò bá ti kan ènìyàn. Tí ọwọ́ rẹ̀ ò bá ti dé. Ẹ̀sà. Èyí ó kàn máa ṣe bí ẹni tí ò rí àánú nìṣà. Ọlọ́run àwọn bàbá mi a fẹ́ gbàdúà ni. Ẹ̀yin kan bẹ bí ẹ ti gbìyànjú gbogbo agbára yín. Ó ọwọ́ olùdálẹ̀ nílò. Ẹ̀sà máa jẹ̀mú làkọ́kọ́ mo ti sọ fún yín. Olólò fún Abrahamu. A dẹ̀ fi gbàdúà. Tẹ bá lọ wo Genesis 11. Wọ́n sọ ìtàn nípa àwọn aráalé Abrahamu ńbẹ. Ibẹ̀ láti mọ̀ pé nǹkan ti bọ́ lọ́wọ́ bàbá Abrahamu gan kó tó bí Abrahamu. At the age of 69 Tẹ́rà bàbá Abrahamu go tí ìrọ́mọ bí. At the age of 69 Ẹ̀sà kí ló máa ń ṣe wọ́n nílé yìí. Ẹ̀mí àwọn wòlíì. Ẹ wo bí nínú ìwé Genesis orí 12 Bíbélì wa sọ pé Abrahamu jáde ní ilé bàbá ẹ̀. Torí tó bá jáde ní tó dá Tẹ́rà dúró ní ọ̀dọ̀ dúró. A fẹ́ gbàdúà. Májẹ̀mú ló fi mú Abrahamu jáde. Májẹ̀mú ló lò fún. Ọwọ́ olùdá nìyẹn. Àwọn kan ń bẹ nínú ayé ìbáyìí. Májẹ̀mú ló sọ wọ́n da tí wọ́n dà. Ẹ wo bí ilé tí wọ́n ti jáde kìí ṣe ilé tó dá. Ṣùgbọ́n Májẹ̀mú ló yí ayé wọn padà. Ẹ̀sà. omo buruku la pe won gba kan ma jemu lo tu aye won se emi mimo o awon ga o mo pa won le da ta won da ma jemu lo so ma du olori ma jemu loni e je gbadua eyin aladua ni e gba e poruko jesu e pe emi mimo lo ma jemu alara ire lo ma jemu fun oro temi na e lo ma jemu e fi da lare e lo ma jemu e fi saanu mi e lo o ya dua
0: poruko jesu e lo ma jemu alara ire e lo ma jemu lori oro aye lo ma jemu e lo ma jemu aye mi da lo ma jemu rere
1: e lo ma jemu
0: bi ma jemu e lo ma jemu
1: e lo ma jemu
0: oluwa
1: e lo ma jemu
0: e lo ma jemu e ta aye mi da lo ma jemu e lo ma jemu ka bi ma jemu da ra ni re
1: Jesus. Oluwa wa
0: amen
1: emi to je pe airowo le san leko lo mu mi dara abade na kwa baya na sodalia emi to je gbo didi odun kan ni mo fi ko bread daddy bai ni under bridge celestial awon bread oni slice Esa ma ti de la go maru a bo bread sinu lilo o di ago meji la ka to ko be lori emi maruba le gavaruba le gahaba to ja wi te o di di odun meji ni mo fi sise ni le ise kan leko 550 naira ni won si fun wa o di di container la la load kile to mo emi oh majemu lo fi yi aye mi pada emi awon wuni majemu lo fi tu aye mi se mo so fun o baba majemu o ni agbara o tori ani ma fi ma so fun o pe awon kankan wa ninu ipe to gbodo fi sere majemu nbe ninu ipe isa wo bi to ba wa se boba ta ese re bayi je ki ese re wa le pelu igbagbo ese la fi ri lo sibire mo ba ese re so gege bi ami ororo ipe lori mi mo ba ese re so laari ojo meje ibi ise to ma mu okan re bale ibi ise to ma mu ogo wa e ma

Ìrànlọ́wọ́ tó máa dá iṣẹ́ padà, ìrànlọ́wọ́ tí ó dá ògo padà láàárọ̀ kùtùkùtù ọjọ́ ajé. Mo sọ tẹ́lẹ̀, ó yá gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́. Mo gbàdúrà fẹ́nìkan tó gbọ́ mi nínú àìsàn tó wà, onímájẹ̀mú gbé ẹ dìde o. Ó ti náwó náwó, ṣùgbọ́n kò sí yàtọ̀. Ó gbà.

ìwé tí wọ́n ń pè ní 1 Samuel chapter 9 ibẹ̀ ni ó ti dé ìkórìtà kan tí Saul tó bẹ̀rẹ̀ sí wàgùtà bàbá ẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá ẹ̀ kiri wọ́n wá kiri wá kiri wọ́n rí nígbà tó dé Vasis ó ní oṣù pé kíyèsí ènìyàn ọlọ́run kan wà ní ìlú yìí ó sì ṣe ọkùnrin ọlọ́lá gbogbo èyí tó bá sì wí ní iṣẹ́ wá kí á sì lọ ibẹ̀ bóyá yóò fi ọ̀nà tí a ó gbà hàn wá every wòlíì ọlọ́run ọlọ́lá ni wọ́n ìdí rèé níbo bá dójú ẹ̀ lẹ́wàá wọn wá ẹni wòlíì tó bá dẹ̀ fi rẹ̀ síbi ọwọ́ kò ní í tẹ́ tó o bá ti jẹ̀jẹ́kújẹ bẹ́ẹ̀ ni mo sọ fún sà tó o jẹ̀jẹ́kújẹ òtún tó níyìn tó lọ ra báyìí lọ ra nǹkan báyìí kó o mu wá lọ ṣe nǹkan báyìí kó o mu wá tàbí lọ ṣe kó sọ fún ẹ pé lọ gbé gbèsè ẹ bá dẹ̀ gbé very good àdúrà gbà yẹn gbà sọ èrè lẹ́yìn tó wá sọ́dọ̀ mi wòlíì àjíròrò àtàmátà sí pé mo wá sọ pé oṣẹ́ òyìnbó oyè báyìí lọ mú wá o oyè báyìí ni màá gbà lọ́wọ́ rẹ o kò possible kì í ṣe pé torí mo ní tó tó tàbí mo ṣe aláìní kò í ṣe pé tó kì í dẹ̀ ṣe pé mo ṣe àìní ṣùgbọ́n à ń tà láti tẹ̀lé ohun tí bíbélì sọ ẹnìkan dẹ̀ ń gbọ́ mi ó wà nínú ìṣòro kan ẹ̀mí wọn máa dá sọ́rọ̀ rẹ̀ ẹ̀mí wọn máa dá sí ọ̀rọ̀ wa ẹ̀mí wọn máa dá sí ọ̀rọ̀ wa in the mighty name of Jesus. The truth of the matter tí mo fẹ́ kí gbogbo yín dìmú lẹ́yìn ni pé wòlíì kì í ṣe ẹni tán wá lọ lójoojúmọ́ nígbà tó bá dé bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ ó ní ẹjẹ́ ká wá wòlíì kẹ́gbà mi nígbà tó sọ bẹ́ẹ̀ Saul ní Saul wá pèdè kan ó ní Saul sì wí pé bí àwa bá lọ kí ni àwa ó mú lọ fún ọkùnrin náà nítorí pé àkàrà tán ní àkùwà kò sì sí ọrẹ tí a mú tọ ènìyàn ọlọ́run náà kí ni àwa ní ẹrọ tọpọlọpọ yín máa ń ṣe it's not good kó wá forí lè máa lọ sọdọ wòlíì kó lọ lọwọ òfo it's wrong ara ohun tẹ ń ṣe tí àdúrà yóò fi gbà ó nìyẹn èmi wòlíì àdúrà àtàmátà sí lórúkọ mi èmi ò sọ bọ́lọ́run ṣe rán mi ara mi níṣẹ́ níṣẹ́ ń ṣe wòlíì 20 àbí 40 years so tí mo bá wá ń sọ fún ẹ pé báyìí ọlọ́run ti gbà tẹ́rí òótọ́ ni mo fẹ́ sọ fún yín sẹ́rí ohun tí màá jẹ ọlọ́run ti fún mi because mi ní jẹjẹ inú mi lọ mo sọ fún ẹ̀kan lọ́jọ́ kan àwòlíì lágbájá kan mọ́tò ẹ̀ tó 13 ilé tó kọ́ tó 89 ó ṣe kinní kan ìṣòro tiẹ̀ nìyẹn tèmi ni pé mi ṣàṣù sínú ayé rẹ tó bá dẹ̀ jẹ́ eré ni mímọ sùn mo dẹ̀ jí don't compare me with anybody pẹ̀lú ohun tó ní ọlọ́run fún ni ọlọ́run ló fún ọlọ́run ló mọ bó ṣe ń pin fún oníkálukú gẹ́gẹ́ bí ó ṣe wù ú ni sà bíbẹ́ níbẹ̀ sí sọ̀rọ̀ kan ó ní fún àwọn kan ó fún ọ ní tálẹ́ǹtì mélòó ó ní ó fún ọ ní tálẹ́ǹtì márùn-ún náà ó ní fún ẹlòmíì náà ó fún tálẹ́ǹtì méjì ó fẹ́ èèyàn kan lẹ́yọ kan ẹyọ kan tó fẹ́ mi yìí náà ni mo múra sí gẹ́gẹ́gẹ́gẹ́ èmi ò lọ rí mọ́lẹ̀ ohun tó sọ ní Matthew nìyẹn inú ìwé Matthew tó ti sọ̀rọ̀ ìyẹn Matthew chapter 25 ó wá bẹ̀rẹ̀ sí ká ó ló fún àwọn kan ní tálẹ́ǹtì márùn-ún ó fẹ́ nìkan ní méjì ó fẹ́ nìkan ní ẹyọ kan ẹwà wo sa ibi tẹ́rọ ọlọ́run ti bà mí tó bá kàbẹ̀ dáadáa wàá rí wípé ìgbẹ̀gbẹ̀yìn àtẹni fún ẹyọ kan o àtẹni fún mẹ́rin méjì o àtẹni fún márùn-ún oní márùn-ún fi tẹ̀ ṣe odi mẹ́wàá oní méjì fi tẹ̀ ṣe odi mẹ́rin ẹlẹ́yọ kan tó lọ rí mọ́lẹ̀ lójì ìyàgbé tó tún bèpè ṣùgbọ́n oní méjì yẹn fi ṣiṣẹ́ odi mẹ́rin àtẹni lo mẹ́wàá àtẹni lo méjì èrè kan náà nájọgbà tó èmi ẹlẹ́yọ kan náà mo ṣe jókòó tì ká má bàa fi padà dá mi lẹ́bi níjọba ọ̀run nítorí wípé ohunkóhun tó wù ká ṣe nílé ayé yìí ẹ gbọ́ mi sà ọjọ́ kan ń bọ̀ tá à ní sí mọ́ ọjọ́ yẹn ló lẹ́rù ọjọ́ yẹn ló léwu ọjọ́ yẹn ló le gbogbo tá a bá ń ṣe nílé ayé yìí ẹ wo aṣọ tó wọ̀ sọ fún mi aṣọ tí ò ní gbó fún wọn mí ẹ̀wù tí ò ní ya gbogbo ohun tí à ń lé gìrìgìrìgìrì ó máa tán ìwà wa gan máa tán bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn baba ńlá wa tó wà nínú bíbélì ìtàn wọn là ń kà bí àṣọ ẹni tí ń wì àdùn yìí ẹni tí ta bá ń ṣe ẹjẹ́ akọ ìtàn tó dáa sílẹ̀ òun ló máa rántí orúkọ mi ni wòlíì àjíròrò àtàwọn ẹ̀rí ìwà láàyè rẹ̀ ogun ò ní jà wá mọ́ so ipolo ti ní ìdí wòlíì nígbà tí ṣòro bá dé ni ìwé second king ní chapter 3 nígbà tó dé tí àwọn ọba mẹ́tẹ̀ẹ̀tọ̀ omi tó fẹ́ yà sí mọ́ ṣé bá ti dójú ogun wọn ká wòlíì kó kẹ́tọ́ lọ mo máa ń wo ọ̀pọ̀lọpọ̀ wàá bẹ̀rẹ̀ nǹkan ó ní pé wòlíì kò béèrè pé ṣé ká lọ àbí a máa lọ ìwé 1 Samuel chapter 30 dáfídì ọba òdédé lọ ṣé àwọn olórí pípé the lords what to call divine instruction and divine direction pé báyìí ni ká ẹ ṣe rìn báyìí ni ká ẹ ṣe gbà ìbílẹ̀ ọ̀nà àbáyọ wà ó bèrè ṣé kí n gbéjà gbọ́sà ṣé ṣé n tẹ̀síwájú kí n lé wọn ó ní tí n bá dẹ̀ lé wọn ṣé màá bá wọn tí n bá bá wọn nǹkan tí mo torí bẹ́ẹ̀ ń lé wọn ṣé màá rí gbà people doesn't lis ten to that ẹnìkan bá mi sọ̀rọ̀ láti ìlú òyìnbó sí mò ń gba kọ́ọ̀lẹ̀ lórí fóònù bẹ́ẹ̀ ó ní dádì when daddy don't ask that it has happened it has happened only now it has happened it has happened mo binu mo fori ro o oyin e ma ro tori mo bi en bere o fe fa julo woni ajulo ele ni atamata se yin ni bere owo lowo e no bully me anybody like that go owo e lo ma lo le bully o ya ni sorry sir mo ni bo se so mi mo se so mo ni bi mi no pray fun e ti o ti gbegbe se ti o ye ko gbe ko de ma so ti o ye ko so ni only it has happened o n sare sare lo òun lọ sáré ṣètò owó kóun lè rí

0: dàrú òun lo ọgbọ́n orí rẹ ni wòlíì iṣẹ́ ni tó nídìí ní gbogbo ìgbà ṣùgbọ́n o nídìí láti máa jẹ́ kí wòlíì mọ bó ṣe ń lọ tàbí kó sọ bó ṣe ń lọ fọ ẹnìkan gbọ́ gbogbo ibi tá a ti ṣiṣẹ́ tó ti dàrú tó ti bàjẹ́ tí ò yé wa mọ́ ọlọ́run ìṣẹ̀dá ò óyá wá dá sí fún wa ẹ̀mí mọ́ máa dá sí fún wa in the name of Jesus. Ẹlòmíì ohun tí ò tó nǹkan á kàn fi bá nǹkan jẹ́ ọlọ́run gbọ́ mo láìkì ìrìn àjò kan tí ọlọ́run jẹ́ kí ojú Joshua kò rí nígbà tí wọ́n tán fẹ́ lọ jagun háì ọ̀nà ìjà háìwé àwọn táwọn máa parí ní ìṣẹ́jú mélòó kan háì bá dín pẹ̀lú wọn náà bá darí dé Joshua tó padà síwájú olú ọlọ́dẹ bẹ́ẹ̀ ló ń bẹ̀bẹ̀ inú wo Joshua ọlọ́run wá ń bí ẹnìkan ti bí àìmọ́ wọnú yín àfi tẹ́ bá yọ kú ń bẹ̀ yẹ mẹ́ni ọ̀fi hù tẹ́ ń gbọ́ mi ẹlòmíì ò rọmọ bí ẹ má jẹ́ kí n tẹ̀yìn ọkọ tó fẹ́ kà á bí mọ́ ń bẹ̀ tí ó ikú torí pé ọlọ́run ò ní kó lọ bẹ̀ bẹ́ẹ̀ ni sá obìnrin kan wà lọ́dọ̀ mi ní ọjọ́ Tuesday ní Abẹ́kúta mo wá ń sọ fún un mo ní mo rí ìgbéyàwó níwájú ẹ̀ ṣùgbọ́n mi ò réré nígbàdí òun ti márì lóòótọ́ òbí mo ní kò ní bí mọ́ ń bẹ̀ mo ní kò lè bí mọ́ ń bẹ̀ torí wípé kì í ṣe ibi tó ń lọ nìyẹn ó ní kí ni a ó ṣe sí bí asọ̀nsẹ́kẹ̀tì sí a máa ń rí kí wòlíì máa ń rí nǹkan ṣe sí o bí asọ̀nsẹ́kẹ̀tì sí pé wòlíì ò ní rí nǹkan ṣe sí yóò kàn sọ fún ẹ pé rìn báyìí ni ó ní gbogbo àwọn tí a ti pàṣẹ mí mọ́ tọ́ àwọn là ń pè ní ọmọ ọlọ́run tá a bá ti pàṣẹ wọn darí àfi tẹ́mi mọ́ bá darí ẹ pé bí eléyìí ojú ẹ bàjẹ́ ó ń dádì mi ò máa dì òun tó bá jẹ́ pé a máa ṣe ètò àdúrà a máa ṣe iṣẹ́ àwọn wòlíì wòmí mọ́ jẹ́ yé tẹ̀ ẹ mọ́ jẹ́ ti bá pẹ́ mọ́ tẹ̀rẹ̀ ẹ mọ́ ẹ wọ́n máa sọ pé ẹtì lọ sọ́dọ̀ wòlíì tó máa dógún owó tẹ̀ ti ná ti tó 5 million ẹtì lọ sọ́dọ̀ àfẹ́ ẹtì lọ sọ́dọ̀ babaláwo ṣé ìfẹ́ ọlọ́run wà bẹ̀ṣà ẹ̀yin ò mọ̀ pé ohun tí ọlọ́run ò bá lọ́wọ́ sí kò ní work ó yẹ kẹ lọ find out dáadáa nípa ọlọ́run mo sọ kan lórí tẹlifíṣàn mo ní ọlọ́run kọ́ ló dá nàìjíríà o àwọn òyìnbó ló dá nàìjíríà ọlọ́run dá ilẹ̀ yorùbá ó dá ilẹ̀ ibo ó dá ilẹ̀ haúsá gbogbo ohun tó ń dàrú lénìí torí pé kì í ṣe ọlọ́run ló dá nàìjíríà ni tó bá jẹ́ ọlọ́run ló dá nàìjíríà ó rọrùn láti pe ọlọ́run sí so gbogbo àwọn tó ń pariwo nísìnyíwọ̀n béèrè kí ni ọlọ́run fẹ́ gan àti pé àwọn tá à ń bá sọ̀rọ̀ are they ready to list it láti gbọ́ pé kí ni ọlọ́run fẹ́ ibi ni mo ti sọ àsọtẹ́lẹ̀ nígbà gbogbo ń sọ pé òbí ni ó wọlé àtìkù ni ó wọlé tinubu ni ò ní wọlé olúwa ní kí n sọ yẹn àti tí mi bá ṣe mistake was December 18, 2022 ni mo sọ fún ọmọ ní olúwa sọ fún mi wípé òbí ló máa ní ariwo lp 1 lp 40 lp 50 ariwo mo ní àtìkù ni wọ́n fẹ́ kó wá bẹ̀ mo ní ṣùgbọ́n olúwa sọ fún pé tinubu ni ó wọlé o àmọ́ tó bá wọlé tán ẹ lọ múra àdúrà gbogbo àwọn olóyìn sọ pé kò ní wọlé mo ní yóò wọlé ó kúkú wọlé ṣùgbọ́n wọn béèrè tó àdúrà tán ní ọmúra kí ni ìtumọ̀ àdúrà yẹn irú àdúrà wo ni ó wà lórí facebook ọmọ kan lóyìn sásìkò tó rí kọ́ ìfẹ́sì so ìwọ tó ń gbọ́ mi the assumption is tó bá gbàdúrà ẹ̀ tí ò ní gbà orúkọ mi ni wòlíì àjíríà àtàmátà jẹ́ ń pẹ́ lótìtọ́ àwọn tó jẹ́ pé owó kan lọ gbígbé sẹ́ni kì í ṣọ̀rọ̀ àdúrà gbọ́ wọn kọ̀rẹ́ jù ẹ̀rọ ṣùgbọ́n ẹ fẹ́ máa tan wòlíì èló ni kí n mú wá èló ló máa tó mi iná àwọn ìké wòlíì tó bá tó wá fẹ́ tẹ̀ ní animal worry tó bá lè rí 300 sí tó bá rí 2 million sí tó bá rí 5 million sí ẹ gbà bá kálà bí báyìí tó wá bá mi lórí ìbò tó fẹ́ dì mo ní kò ní wọlé gbogbo wọn sọ pé dáa èló ni kán lọ wá kí ni tẹ́ ṣe sí mo ní kò lè wọlé ọlọ́run ò kọ̀wé ẹ̀ síbẹ̀ mọ́ ṣùgbọ́n tó kù ní kò lọ contest as senator mo ní tó bá lọ contest yóò wọlé àwọn tí mo sọ fún gbà yẹn tán wá tán ṣe bí di aládìá lístrì tómi ṣé ọ̀pọ̀lọpọ̀ yín irọ́ olóṣèlú kan wá mi wá bí mo sọ pé ṣe kọ́ ẹ̀ fẹ́ contest gbà mo ní ẹ tẹ̀lé mọ́ ní ìráṣọ yín lé aláró ìrí pé o lè win anything ẹ ò lè win ẹ̀fẹ́ gbòòtọ́ orúkọ mi wòlíì àjíríà tán ẹ jẹ́ àgbàdo ẹ̀yọ kan ẹ̀yọ àdúrà kan ni olúwa jẹ́kọ̀rọ̀ rẹ yé mi wọnú ọkàn mi àti ayé mi kó o ṣe olùdarí ayé mi fún mi ó yá sọ dájú ọ̀rọ̀ ìṣẹ́ tí ó ẹ̀mí mọ̀ ọlọ́run àti lọ́rùn ìbùdó àgbà ọlọ́run àtàmátà sí ọlọ́run tó ní àṣejọ ṣé olùdarí ayé mi wọ́n ṣe olùdarí ayé mi ṣe amọ̀nà mi ṣe olùdarí ayé mi ṣe amọ̀nà mi ṣe atọ́nà mi mọ́kànjẹ́ kí n máa ṣe wàhálà lásán mọ́kànjẹ́ kí n máa ṣe wàhálà lásán olúwa ṣe amọ̀nà àti olùdarí fún mi jésù olúwa wa o tọ́ síbẹ̀ wàá gbàdúrà kejì yìí òun làwọn ẹ̀rí fi máa ń pọ̀ ẹ wo bí wòlíì ló máa sọ fẹ́ pé programu báyìí ọjọ́ programu ni wòlíì ó lọ́jọ́ báyìí wọ́n rí wòlíì ó lọ rí wòlíì wọ́n sì rí wòlíì ọmọ ńlọ ni àfi ọlọ́run tọ́lọ́ àfi eléyìí tọ́lọ́run bá ní kó dá chọ́ọ̀chì kalẹ̀ tọ́ba wa ń wá pásọ̀ ṣọ́ọ̀ṣì ni ó mọ̀ pásọ̀ rẹ orí ọ̀fẹ́ tó kàn máa rí gbà ni pé bó bá dójú ẹ̀ eléyìí tó gbèrè ó ṣẹ̀ máa kí ìtọ́ ṣẹ̀ máa mọ́jọ́ ṣé dájú wa nílẹ̀ kan máa sọ ẹ̀ẹ́kàn lọ́pọ̀ náà àti rí wòlíì ó tọ́ ni mo sọ lé níbẹ̀ tó lè má ọ̀pọ̀lọpọ̀ lè bú mi o won dare ma tele ti mo so woli se nto nto joko ti afi to ba fe o to ba je omo omo lefi e tan pe ni omo awon woli adufa lo lo omo lefi be woli lo ni awon omo woli isi bayi opolopo to jo omo woli won ti lo duro so nda pastor ya aso omo woli woli omo pe ari na ohun ri ohun la la ijile se boya ko lo duro so nda woli ni ko lo ko eko kun eko woli oni so ko pe pe bayi lo se submission ṣugbọn yo ko enu to ba ku bet opolopo nibo le ropo si ya oh my god ibi ti mo n bo so ni pe ipe ni kaluku ya o to to gbogbo eyan lo mura o wa titi di on the 10 ojo kewa ninu osu keje e tun ma bo ibadan ni ko wa oluwo lona to je ti ebeda wa tun sibudu agbara elomi o kin mo wi pe ini kan wa tun pe ni majemu oli lo ni majemu lo ni edidi lo ni ase oro ati itoni ojo iso oru ni oru na ma sibe e ma fi sere e ma mu lawada ojo ti on ko lojo woli niyan gbogbo ilu ni kaluko ti wa wa elomi ani ko si bi to wo deri e mo ye agba lai mo ye ti ogun e mo ye ori oke e mo ye gbogbo good and fine sugbon bi to lohun ni temi woli ajiro ya tamata si ki ti ma gbadura fun yin ni akanse adura e kan lo sun ni o tun de on the 10 la gbogbo to la yato yato sawon player ta nse lati bi kan de bi kan mo gbadura ogun ni ja iwa ti ni mo ko je ko mo yato laarin woli ati pastor at apostle ni wa won tele leyin o se ya no omo woli ni won tele woli leyin that is awon to nse training won si ko yan vision pe o fe ma se isin under pastor no tin se sin pastor mo nse sin olon le ni ka pastor da church kale o le ni ki woli da church kale sugbon awon olusin nibe pastor gbodo wa nbe o ni ji ya mo pastor ta eyan fi ma so eri iwo na ma leri amen ta gbere awon eyan o oruko yin e so soke adugo 31 tun tolorun atamata se fun
1: oruko mi ni Funmilayo mo wa lati bakata re o sele wi pe ni february ni mo wa si bibai o to di pe mo de si bibai gbogbo aya mi ni mo nkan to se ni gba sama se ki bi pe won di nkan si ibe but luckily ibe yen la so si so gba to wa di 10 won wa ni pe ka lo si ibudo agbara so gba ti mo gbadura yen ti mo se ajo akorin ase gbogbo e gba ti mo dele ojo kini ojo keji ni ri nkan kan mo ti na
0: ni wa jo
1: oba to even awon mo mi mo si
0: on the 10th ni February.
1: Amen.
0: Amen. In the mighty name of Jesus. Everybody love prepare for the 10th. A tun ma gun budu agbara yen. Ibi to Olorun ti ma mo sise. Ni se nipa pa tabi agbara oni bi o se nipa mi mi iwo Olorun awon ogun wi alagba oba to laye ati orun gbogbo eyan gbogbo won to le eyan to ni labekuta so fun won pe ojo Tuesday laago mejo laaro kan tete de kan ri number gba won a ri mi bi woli ki loluwa ni ki sise le lori lose yi ogun ti finish esi tan pe ni ogun asedanu ati agan ogun aseri Olorun ma ba wi
2: amen
0: gbogbo ogun to ba sa ti fi yan sesin oluwa ni ka address oko jesus olorun ma segun yan fun oni ise ni tan lo nba lo dojumo tan joko ti ti a lo re woli ba so pe e wa ni gba bayi gba yen gangan ni ko wa igba ti angeli olorun fe sise niyan e o gba lo wa mi olorun ba wa ni ko se gba lo se ojo Tuesday ni ti abekuta ni la fe wa ni lishabi o ta ma so fa yen lishabi o to alegbe leja yesma iyan ni ti ojo Tuesday ojo Wednesday ni ti Shagam ni under Sabo Bridge ni Ijoku Community Hall Ijoku Community Hall yen ni Shagam ti Ijebu Ode ojo Thursday niyan ago 12 osan ni Akitomide Hall to wa ni ta Lapo ni New Market Area ni bi eyan ojo ibe iyan ni Thursday Friday ni counseling ni Ibadan bi bayi ni Oluwo lọna to je tegbera ni jiya mo
2: amen
0: owo eswa ti mo fe gbadua e ja lo se wo mi se ma so
3: yes sir
0: ma fi owo gbabi to nduwe ma fi owo gbabi to nduwe bayi a ma po oruko jesu ni emeta emi mimo lekan eje jesu lekan a de olorun atamata si wo mi san ma san pa mi la ma la o
2: ọrọ̀ àti àṣẹjáde ní orúkọ Jésù Kristi ti Nasareti nínú àìsàn tí ọ̀tá fìjọ mọ́lẹ̀ ó yá gbà ìtúsílẹ̀ gbà ìtúsílẹ̀ gbà ìtúsílẹ̀ gbà ìtúsílẹ̀ gbà ìtúsílẹ̀ gbà ìwòsàn gbà ìwòsàn gbà ìwòsàn gbà ìwòsàn bí bẹ́ẹ̀ lè kọ́ pé nípa ìní àlàáfíà àti obìnrin rẹ̀ ó dàbí ọ̀làdá tó bá jáde nínú àìsàn tó fìjọ yìí àìsàn pọ́blẹ̀tọ̀ yìí àìsàn diabetes yìí àìsàn cancer yìí àìsàn kidney problem àìsàn liver problem yìí lórúkọ ó yá gbà ìwòsàn bẹ́ẹ̀ dominera gbà ìwòsàn dominera lórí ojú tó ń bẹ̀ ẹsẹ̀ yìí sókè ó yá gbà ìwòsàn bẹ́ẹ̀
3: mo fẹ gbẹ ri ti e bayi amọ ki to ma fun e ni number to fi ma so ri eni yi o gbogbo eniyan oni majamu so pe o fa shilekun ayalu ore fun awon eniyan meje kan le ni ayalu ore ti won ba pade ri ni ayalu ore ti o sele ri ni ayalu iyanu to joje oye eniyan lo mura le ni gbogbo eyan oluwa so pe awon meje yen awon to tin sori awon to tun fe sori eni ni oluwa ni eni meje akoko to ba koko fi ore irubo ranse leni o iwe joanu ore karun oni wa jangeli badi basiromi oni eni to ba koko bo sinu re arun karun to ko ma je yode kuro nbe oni to ba ka meje wa tun meje ka egbo sa eni meje akoko to ba koko fi ore irubo ranse oluwa ni o fe se ga ajalu iyanu ojiji kan ajalu ore nla kan iyanu ti o se fenu royin fe kan to ni agbara fun awon meje akoko yen ni gbogbo eyan lo ba rubo leni sugbon awon meje akoko yen ma de mu kan ti duro lori oro won oh my god egbo ile ko re si in the name of Jesus. O gbe eyan o ti fi ore majemu edidi re ranse bo o le se laaro yi o fe sada mewa o fe son re re oh my god o de fe se je egbo ati awon toluwa ni to ba le lo 8800 bi edidi ko gbogbo awon won yi laaro yi ojo pe egbo eyan meje akoko yen je fun eni aka number ka wo eni meje akoko na aka number to fi ore rubo re si atore edidi ati majemu yen to fe fi sile ko sile you BA U B A ni o oh ya 10
4: 10
3: 24
4: 24
3: double 7
4: 77
3: 50
4: 50
3: 80
4: 80
3: UBA bole kan si 10
4: 10
3: 24
4: 24
3: double 7
4: 77
3: 50
4: 50
3: 80
4: 80
3: Christ atile atamata se lo ma ba pade be o ni ye awon to gbagbo lati agbara fun lati je omo olorun atan to buruko bi megbo won bi to ba gbagbo o ri ogun olorun bi je se ise ninu we joanu ori okankan ni e egbo o ni ti re ba gba olorun bo a fi di re mule ni amọ to ba gba ori re gbo wa de sere e wa wo yoruba je so pe mo sere ko gbe mi o lowo kan ikan ninu ni eyin meje akoko yen eyin lo fi mo pe olorun ni kan lalagbara ati pe leyin olorun olorun ni kan loku mo so bi woli ni kia iyanu ko je mi eyan meje akoko yen ati gbogbo en to ma fi so re irubo leni mo ni le ko le
4: amen
3: gbogbo en to ma so maje mu to ma so re je to ma so re maje mu soso ati edidi re yen iyanu ma de in the name of Jesus
4: amen
3: gba ka number na le kan si UBA 10
4: 24 24
3: double 7
4: 77
3: 50
4: 50
3: 80
4: 80
3: oruko to ma ri nibe Christ atilele atamata se 10
4: 10
3: 24
4: 24
3: double 7
4: 77
3: 50
4: 50
3: 80
4: 80
3: aka number na niyan bo se nda si ba ona si
4: amen
3: ogun re se
4: amen
3: o ro na
4: amen
3: gbogbo eyan bi alawa gba wi se man se niyan o ona ti la losu yi o de ti la lose yi loni ojo monday everybody bo se ngbo mi ki ma ba gbagbe to ba ti le eyan ni agbegbe abekuta ba mi so fun pe ola ola ni mo so ma so gbogbo tun ba la gbegbe abekuta eyan ma ngboro si woli lenu ni akoko ti woli ba ni ko wa ni ko wa wa ni ago mejo si meso ko ti de ko le ni number gba ta ba jo gbodu atan ni ola e ba wa se cancel fun e ni bologun yen gba wa ki lo wa ni di ogun yen kini gbese to ye ko gbe bo se le jere woli ni wa tete de iyan lola la fe wa lo nbo o la fe wa ni li shabi o to alegbe le ja yesma iyan ni la fe wa ibi to nbo niyan ko tete de ko le jere olorun ninu aye mi bi woli asiri ni mo so fun yen bo de ti so fun eyan gbogbo awon to ba wa gbogbo won na ma leto ti mo ma fun omi ibudu agbara yen awon eyan ti wa si ibudu agbara o ojo wednesday to koja na wa o gbogbo en to lanfani ati ti o lanfani je kan ma bo lola ma fun won elisha bi ona nbo ni egbele ja yesma iyen ni la fe wa elisha bi oni yen then to ba ti wa di ojo wednesday gbogbo to ba wa si joku community hall e don da sabo bridge iyen ni shagamu gbogbo na no ma enter to si ma fun la gbogbo to la yato ele to ku di ojo thursday ago mejila ni ti thursday yen o ago me Sonity Joko community or Lord of Wednesday. I go mess on the little Bokuta. How much is your board? It allowed number near Kito Midi or Dumpy near Kate or Hakito Midi or Dumpy Lakido in Yagagan or Dotos in here. I go make you Lalo Sonity who went to one on my room here. I don't be set to your cabin. Can't sell in them our phone to Adela Gumidia. Ele Toku, O George of Friday, no Lulano to get better. Like Boba to Layato, Ibella, we are to marry me. Oh, good, Ijawa, I'm a Bolawan. When number Yamakito Fenoba. To ma pe se meje pere ni o meje ni o to ba kokko pe ma gbadura fun e ma so bi togun re ti wa ikilo won wa ni di ogun yen ta lo wa ni di e ati pe se tu ye ko gbe e meje akoko ni o amọ kokko gba number yi eke awon to fe gba ka number yen gba ka number na lekan si UBA ni o UBA 10 2 4 7 7 5 0 50 80 bandada o UBA ni o UBA 10 2 4 7 7 5 0 50 80 oruko to ma ri nibe Christ Artillery Atamatasin bo se da si ogun re se eyin kan te fe lo sori WhatsApp lati ba mi soro e fe join prayer group fun mi ma fini number bye ateyin meje akoko te ba ri mi pe ateyin te ti e fi ore support yen wo to ba ta ja fere support le ni ojo Monday ti akoko pe mi ki sure fe na kini number na 070 0 75 2 3 1 4 14 1 7 17 O de le join me lori Facebook, YouTube tabi TikTok. Ajilore Atamatase Prayer Life. Ogun ni jawa. A pade ni ola, ni lishabio. Begbe le ja Yesuma, ni la fenwa, iyen la bekuta. Jesu loluwa. Amen. Jesu loluwa. Mase o, o se bebe. Olorun Atamatase o, alagbara ni.
5: La la la la gelu FM. Jagaba gogore ti o.

ẹka àárọ̀ ọbẹ̀ lásìkò ojúmọ́ ní bẹ́ẹ̀lá kò múra ṣé òní àkójọpọ̀ ìròyìn àgbáyé lóríṣi ti ìgbọ̀nyìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè tó ga ju àwọn òkè lọ martini salau lóníròyìn ṣùgbọ́n ṣáájú ẹ̀gbọ́n kókó ilé ìtọ́nbẹ̀ nínú ìròyìn ọ̀hún. Pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú lórílẹ̀-èdè Amẹ́ríkà náà ni ó ti képe àgbàlá ayé láti kéde ìṣekópa ní àwọn ẹlẹ́sìn ti kìrìsìtẹ́nì ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Sultan ti ìlú Sokoto náà ló ti rọ àgbáríjọpọ̀ àwọn ẹlẹ́sìn Mùsùlùmí láti fojúlédè fún oṣù tuntun. Ọmọ ogun orí omi ti orílẹ̀-èdè ti England náà ni ọwọ́ wọn ti ba ọkọ̀ ilé ìtẹ̀ǹgbẹ epo ní orí omi ojúṣàmùmí ilé ìtọ́jẹ ti orílẹ̀-èdè ti Russia. Àjọ FIFA náà ti ṣàlàyé pé àwọn yóò san gbogbo àjẹmọ́nú fún adarí ayò tó wá láti orílẹ̀-èdè ti Somalia ilé ti orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọn kò fún ní àǹfààní láti wọ orílẹ̀-èdè wọn fún ti ife àgbáyé tọdún 2027. Ní báyìí ẹ̀gbọ́n ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ọmọlé ìgbìmọ̀ aṣòfin lórílẹ̀-èdè Amẹ́ríkà Roy Moore náà ló ti ṣàlàyé báyìí síta pé kí gbogbo àgbàlá ayé kí wọ́n gbàgbé kí wọ́n sì mọ̀ pé ìṣekúpa ní báyìí ti àwọn ẹlẹ́sìn ti kìrìsìtẹ́nì òun náà ni ó ti bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Rep Moore náà ni ó sọ̀rọ̀ ohun di mímọ̀ lẹ́yìn ọdún kan ilé tí ìkọlùkọ ilé tó wáyé ní Yewata ní ìjọba àbílẹ̀ ti Goma ní ìpínlẹ̀ ti Benue níbi tí àwọn èèyàn ilé tó ṣàlàyé wípé ó tó bíi 100,000 èèyàn ilé tí ó jẹ́ pé wọ́n ti jẹ ọlọ́run nípìn láàrin ọdún kan. Níbẹ̀ náà tó tún ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X yẹ nígbà tó tún ṣàlàyé wípé ìkọlù ọ̀hún ibi tí àwọn ẹlẹ́sìn ti kìrìsìtẹ́nì tó tó bíi 200 níye ilé tó jẹ́ pé àwọn obìnrin àti àwọn ìpẹ́ẹ̀rẹ̀ náà ni ó jẹ́ pé wọ́n ti di aláìdìní lórí ilé tí ó jẹ́ pé ìṣekúpa ní ọ̀hún báyìí ó ti wá gbogbo lórílẹ̀-èdè wa Nàìjíríà. Olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti NDC the Nigerian Democratic Congress Peter Obi ọ̀nà ló ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta báyìí pé ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ adarí fún ẹ̀ka ti ètò ààbò ẹni tí jẹ́ Major General Rabe Abubakar ilé tó jẹ́ pé àwọn ikọ̀ karambà ní agbésùmòmí tí wọ́n ṣekúpa. Ó sọ̀rọ̀ ohun di mímọ̀ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X yẹ ní àṣálẹ́ ọjọ́ Àbámẹ́ta níbi tí Peter Obi ti ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ni ó ti fojú hàn báyìí pé ètò ààbò náà ni ó ti mẹ́ẹ̀ pátápátá lórílẹ̀-èdè wa Nàìjíríà. Níbẹ̀ náà ló ti kẹ́gbàjarì pẹ̀lú ọ̀nà ilé tí ọ̀gágun ọ̀hún Rabe Abubakar bí ó ṣe gbà jáde kúrò láyé lẹ́yìn ìgbà tí ó ti ṣiṣẹ́ ribiribi láti di ipò ọ̀gá mú nínú iléeṣẹ́ ọmọ ológun lẹ́wà. Níbẹ̀ náà ni tó ti fi ìgbà kan rí jẹ gómìnà ní ìpínlẹ̀ ti Anambra náà ló ṣàpèjúwe pé ikú ilé ti Abubakar kú ọ̀hún náà ló da omi tútù sí gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́kàn àti àgbàláyé pàápàá. Níbẹ̀ náà ló ti wá kípe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn ẹ̀ka ètò ààbò láti rí pé wọ́n jáwé sóbì pàápàá jùlọ nira àkókò ilé ìta wàyí tí ìṣekúpa ní tiwa di tọrọ fọkànlé. Sultan ti ìlú Sokoto tó tún jẹ ààrẹ fún àgbáríjọpọ̀ ẹ̀sìn ti Islam tí wọ́n pẹ̀dà wọn ní Nàìjíríà. Mohammed Sahabubakar Keta náà ló ti ṣàlàyé báyìí fún gbogbo àwọn ẹlẹ́sìn.

0: Agelu 96.7. Okay. Kajoki.
1: Lagelu FM 96.7.

lápọ̀ ni tó ń já mi sí olódidi ọba alaye kan nípínlẹ̀ Kwara ni apalẹ̀ rẹ̀ mọ́ bóyá lánàá tàbí jẹta ṣèṣìkà inú ò ti gbọ́ mi wá tí ìrí jìgbìn ni bí àti àkún ọ̀nà ìrìsà wọn ò tí rí wọn ọ̀nà sympathetic or what do we call it visit tó gbọmọṣọ alákè tilẹ̀ gbàǹkọ́ ìpínlẹ̀ Ondo rẹ̀ o Ondo attack government abduct 60 years old Owo Monarch wife during night raid

Olúwa, torí pé àwọn èèyàn rẹ yóò rí ọ lọ́tún lọ́sẹ̀, torí pé ayé wọn yóò gba ìdáǹdè, ayé wọn yóò gba àánú àti ìrànlọ́wọ́. Bàbá, gba ọpẹ́ wa fún gbogbo ọkàn tó ń gbọ́ mi káàkiri àgbáyé. Kẹra àánú gba o, ẹni tó ń fi ọ̀sẹ̀ẹ̀sẹ̀ rán mi sí yín lórí agbágbé yìí, ní orúkọ Jésù kó ṣàánú fún yín. Àánú tí ojú kìí tì, àánú tí ọ̀tá kìí yọ, mercy that enemies can never mock, receive it in the name of Jesus. Gbogbo ibi tẹ́ ẹ wà lábẹ́ ọ̀run tẹ́ ẹ ti ń gbóhùn mi, ìwé àánú yín kí Olúwa kó ṣí, ìwé ìrántí rere yín kí Olúwa kó ṣí, agogo ìrànlọ́wọ́ yín kó lù, agogo ayọ̀ yín kó lù. Ẹnikẹ́ni tí ayé fi sáhàmọ́, kí agbára Ọlọ́run kó fà yín jáde. Gbogbo iṣẹ́ tí ìka ènìyàn fi sí àhámọ́, kí agbára Ọlọ́run kó fà jáde. Gbogbo àyànmọ́ tí ọ̀tá ń jẹ níyà lórúkọ Jésù, ẹ gba òmìnira. Gbogbo ègún àti èpè pọ́sẹ̀ yìí ò ní pé yín, Olúwa fagilé. Àkọọ́lẹ̀ búburú pé ó dààmú lọ́sẹ̀ yìí kó gbiná. Àwọn ogun tí kìí jẹun lọ jìnà nílé tẹ́ ti jáde tó so mọ́ yín bí iṣanrun, ní orúkọ Jésù kí iná kó pín yín níyà. Gbogbo májẹ̀mú lọ díẹ̀ padà sẹ́yìn púpọ̀. Bí ẹ ti ń ṣàmí ẹ̀yìn tá a rán mi sí kí májẹ̀mú náà gbiná. Gbogbo orí tí ọ̀tá dè, lórúkọ Jésù ẹ gba ìtúsílẹ̀. Ẹ tẹwọ yín méjèèjì níbi tẹ́ ẹ wà. Gbogbo àgádágodo òkùnkùn tí wọ́n fi so ọwọ́ yín kó fọ̀, okùn ayé tí wọ́n fi so ọwọ́ yín kó já, èdìdí búburú tó ń bẹ lọ́wọ́ yín tí ò jẹ́ kẹ́ ẹ lákòjọ lórúkọ Jésù kó dàwátì. Kí ọwọ́ yìí kó gba ire lọ́sẹ̀ yìí, kí ọwọ́ tẹ́ yìí kó gbare lọ́sẹ̀ yìí. Ihò tó ń bẹ nínú ọwọ́ yín tẹ́ ẹ fi lákòjọ, kí ẹ̀jẹ̀ Jésù kó dìpá. Mo pàṣẹ lórúkọ Jésù, gbogbo ẹni tó súnmọ́ yín tí ọ̀tá ń gba ọ̀dọ̀ ẹ̀ dọ́dọ̀ yín, kí Olúwa kó pin yín níyà. Ẹnikẹ́ni tẹ́ ẹ jọ ń tajà, tó ń fi agbára òkùnkùn lé ire jìnà sí yín, ní orúkọ Jésù kí ìdá Olúwa gùn láyà. Ẹ̀yin tẹ́ ẹ ṣàìsàn lábẹ́ òun yìí ẹ sàn, agbára Ọlọ́run ọ̀gá ògo kó wò yín sàn, ìdí àìsàn tó dé yín kó já, gbólóhùn àìsàn nínú ayé yín kó dàwátì. Àìsàn tí wọ́n lòun ló máa pa yín, lórúkọ Jésù Olúwa gbé mi. Ẹ̀yin tẹ́ ẹ jẹ gbèsè Ọlọ́run san o. Ẹ jọ gbogbo ibi tẹ́ ẹ bá wà bí ìṣe wa, ẹ bá mi gẹ̀ ti omi. Gbogbo ẹnikẹ́ni tó jẹ gbèsè, ẹni tí wọ́n ní gbèsè ni yóò pa. Olúwa san gbèsè náà, ìdé gbèsè kò já lára yín. Mo pàṣẹ lórúkọ Jésù, omi yìí Olúwa yà sí mímọ́. Àṣẹ Ọlọ́run wọnú ẹ̀, Olúwa ṣèyanu. Gbogbo ọmọ tó tarẹ̀ ẹ̀yìn èèyàn jáde, wọn ò ní sunkún. Lórí àwọn èso yín, ẹ ò ní dààmú. Mo pàṣẹ ní orúkọ Jésù, ilé ọmọ tán ti ẹ ṣí. Àgádágodo àwọn ìkànnìyàn tán fi so ilé ọmọ yín kó fọ̀. Èdìdí òkùnkùn nílé ọmọ yín lórúkọ Jésù kó bàjẹ́. Mo pàṣẹ gbogbo ẹyin tẹ́ ti dí òfin ìgbéyàwó kọ́ lọ́run dá yín lò, kíri ayé yín ó dé. Lọ́sẹ̀ yìí níbi tẹ́ ti ń gbọ́ mi, kí Olúwa kó rán ìrànlọ́wọ́ sí yín. Ojú àánú ò ní tì yín. Ẹni tẹ́ ẹ mọ̀ rí àtẹni tẹ́ ẹ mọ̀ rí kó ṣe yín lóore, iná àti ẹ̀jẹ̀ Jésù kó ṣèdìdí ẹ̀. Mo ń fi àkókò yìí pè yín sínú ìpàdé alágbára tó ń lọ ní gbogbo ọjọ́ Thursday ní Christ Apostolic Church, Giga City, a place of discovery and recovery, Aláṣẹ, Igbó Olóyin, Arúlógún Road, Ìbàdàn, láàrin aago 8 sí aago 11. Ẹ̀mí mímọ́ ń dúró dè yín níbẹ̀. Nígbà tí ẹ bá ń bọ̀, kí ẹ wá pẹ̀lú bottled water kan. Bí ẹ bá fẹ́ pè wá fún ọ̀rọ̀ ẹ̀rí tàbí àdúrà, ẹ pè sórí nọ́mbà yìí 08039131758. Ẹ ó ní ẹ̀rí ní orúkọ ńlá Jésù Kristì Olúwa wa. Àmì àmì àmì ní orúkọ Jésù, orúkọ mi ni Ẹ̀sọ́ Ṣọ́lárin.

ṣeun fún Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo àlàyé ọkàn àmọ̀ tún dúpẹ́ lónìí a gbé olúwa ga fún ọsẹ títún ẹ sọ pé olúwa ẹ ṣe o gbogbo àlàyé ọkàn ẹ sọ pé olúwa ẹ ṣe o ọba angẹlẹ àti èèyàn olúwa ẹ ṣe o ọlọrun mi olúwa ẹ ṣe o ẹ sọ pé jésù ọmọ ọlọrun ọgá ògo o ṣe o fún àánú rẹ ààbò rẹ àtìlẹyìn rẹ lórí mi lórí àwọn ọmọ lórí ohun gbogbo tí mo ní tó mi àtẹyẹ tí kò mi mo gbé ọgá o fún ààbò rẹ ọlọrun mi mo yàn ọ o ogun forúkọ rẹ ogun forúkọ rẹ ogun forúkọ rẹ wọn máa ń kọrin yẹn náà wé sí.

asami o ya ko sile kun ire fun yin gbogbo ene to wonu osu yi ni alaafia egbo oro oluwa e ni jade labo ara mo gbadua osu te wo yi mo be ni to laye ati orun soro ose yi ati osu yi o ya egba ireti nbe nu re mama alaafia lo wonu ose yi loruko jesu o ni fa isan jade nibe daddy alaafia le wonu ose yi loruko jesu e ni sunkun jade nibe mama on gbogbo to mu wonu ose yi loruko jesu ko ni doku ma olowo e gba ro oluwa lenu mi eto ti okunkun se etori titi e lone eto yen o ya aye dana bayi Matthew o sami gbogbo eto ti okunkun se nítorí tí ẹ láàárọ̀ yìí ayérayé yìí dànù kòtò tí ọ̀tá gbé sílẹ̀ nítorí títí yín ẹ̀yin mẹ́lọ́lẹ̀ sàmì kòtò tí ayé gbé sílẹ̀ tó kókún gbé sílẹ̀ nítorí yín lórúkọ jésù tá ló gbé kòtò ó yà kó já sínú rẹ̀ báyìí bíbélì wípé tó luwà nílẹ̀ atẹ́kùn rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ ó mà fipínlẹ̀ rẹ̀ sọlẹ̀ lórí òkun àwa gbé kalẹ̀ lórí sunmi wọn wà ń bèrè pé ta ni ọgọrí ọkẹ olúwa tàbí ta lẹni náà tí ó dùn níbi má rẹ ó lẹni tó lọwọ mọ àtàyà funfun tí ó gbọkàn rẹ sókè sí nǹkan tá san tí ó dẹbúrẹ tán wọn lọ ní ọrí ibùkún gbà lọwọ olúwa àti òdodo lọwọ ọlọrun ìgbàlá rẹ èyí wà nìran èmi tí mò ń sàfẹ́rì rẹ tó ń sàfẹ́rì rẹ ọlọrun jacob ẹgbẹ́ orí yín sókè ẹ̀yin ọ̀nà kágbẹ́ yín sókè ẹ̀yin ìlẹ̀kùn ayérayé kọ́bọ̀ ògbó kó wọnú lẹ́yìn wa ta ni ọba ògbó yìí olúwa tó lẹ tó sì lágbára olúwa tó lágbára lóògùn ẹgbẹ́ orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà àní kágbẹ́ yín sókè ẹ̀yin ìlẹ̀kùn ayérayé kọ́bọ̀ ògbó kó wọnú lẹ́yìn wa ta ni ọba ògbó yìí olúwa àwọn ọmọ ogun òun náà ni ọba ògbó náà mo lọ má jẹ̀mú ọ̀rọ̀ náà lórúkọ jésù gbogbo ohun tí ọkùnkùn gbé kalẹ̀ nítorí tí ẹ fún ọ̀sẹ̀ yìí ayérayé yìí dànù báyìí mama ẹ sàmì gbogbo ohun tí ọkùnkùn gbé kalẹ̀ nítorí tí ẹ lọ́sẹ̀ yìí bàbá mi yìí dànù báyìí ẹgbọ́ eléyìí lẹ́nu mi ọjà tí àgbáyé fẹ́ ra ọjà tí ń wá kiri tí ń fẹ́ ra agbésọ́dọ̀ rẹ báyìí ọjà tí ń fẹ́ ra Matthew ọkọ̀ sárẹ́fàtì oúnjẹ ló ń wá kó tó pàdé Elija lójú ẹsẹ̀ ó wà dẹ̀ntín táǹjẹ fún gbogbo aráàlú ọjà táyé ń wá ọjà yẹn náà wá wà ń rà lọ́wọ́ rẹ̀ láti gba owó lọ́wọ́ wọn ẹnìkan sàmì ọjà tí ayé fẹ́ rà ṣé ẹ máa sàmì bàbá mi gbélé yín lọ́wọ́ báyìí ọjà tí ayé fẹ́ rà lórúkọ jésù bàbá mi gbélé yín lọ́wọ́ báyìí Matthew tí ọlọ́run bá gbé ọjà táyé fẹ́ rà lé ọ lọ́wọ́ á dàbí bá pé ìwọ nìkan ló mọ̀ ọ́n ṣe ayé ò ní gbọ́ tẹlòmíì mọ̀ tí ẹni wọ́n máa gbọ́ tó o máa sàmì o ọjà táyé fẹ́ rà ó yà agbélé ọlọ́run láàárọ̀ yìí ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa gbogbo ẹni tó ń sàmì ní orúkọ jésù mo wí lónìí ọfà bákan náà ni tó ń bẹ lára rẹ nínú ọ̀sẹ̀ yìí ó yà kó yọ sọnù báyìí ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa gbogbo ẹni tó ń sàmì ọfà náà inú ayé rẹ lórúkọ jésù ọfà yẹn yọ sọnù báyìí gbogbo ẹni tó ń sàmì ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa ọfà ojú kan lára rẹ ó yà ọfà yẹn kó yọ sọnù báyìí mo dún ọ̀nà má jẹ̀mú ọlọ́run bó o bá sàmì ẹgbẹ́ eléyìí o ọfà bákan náà ni oh my god lágbo ara rẹ ọfà gbàjẹ́ ìsinmi Matthew sọ pé gbàjẹ́ ìsinmi ọ̀rẹ́ gbàjẹ́ ìsinmi ọfà rẹ ó yà kó jáde lára rẹ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ yín ẹgbẹ́ ìgòròrò kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agbo

olùkọ́ ni Yoyin Club. O ti tọrọ àforíjì lọ́wọ́ Julian Nagelsma o lórí àwọn ọ̀rọ̀ kan tó sọ nípa rẹ̀. Ta bá ń sọ nípa ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Germany nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá pàápàá jùlọ ní gbogbo ìgbà tí wọ́n múra lẹ̀ di ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Yoyin Club sọ àwọn ọ̀rọ̀ kan tó tako olùkọ́ ni Julian Nagelsma wípé ẹ̀yin Julian Nagelsma kọjọ́ olùkọ́ni tó lè kó ilẹ̀ Germany lọ sí èbúté ògo, kọjọ́ olùkọ́ni tó lè kó wọn dé èbúté ilẹ̀ ìlérí. Ṣùgbọ́n báyìí ni Yoyin Club ti láǹfààní àti tọrọ àforíjì pé béèyàn bá ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè tó náà jẹ́, ẹ mọ̀ pé ìfẹ́ orílẹ̀-èdè èèyàn ń gbà míì tó bá káyàn látán èèyàn a máa wí nǹkan míì tó yẹ pé èèyàn máa gbà kí n máa wí. Ó ní ìfẹ́ orílẹ̀-èdè òun tó múmú láyà òun tó róhun ọ̀fẹ́ kí orílẹ̀-èdè Germany ọwọ́ kò parun lọ. Ìyàtọ̀ ẹ jẹ lọ́jọ́ kìíní àná lọ́wọ́ àwọn orílẹ̀-èdè kan, ó sì máa ń ró kìkìkì ló kan àyà òun, òun ọ̀fẹ́ kírú rí ọ́sẹ̀lẹ̀ mọ́. Ìdí nìyẹn tó ń fi ń pè wọ́n ṣàkíyèsí o. Kéékèèké pọ́n kúkú kórìíra olùkọ́ni Julian Nagelsma o. Ṣùgbọ́n òun náà kàn sọ èrò ọkàn, ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, olùkọ́ni ìyọ́mọ̀ bínú o. Òun apologize fún àwọn ọ̀rọ̀ kòbákùngbé eléyìí tó ń ti sọ síwájú. Ó yá gbágbàgbà yá rojú ọjà ká lọ páàkádé nínú ikọ̀ tó léde Spain. Èéṣe tí Dani Olmo tó fi jẹ́ ipò ní nọmba 10 jersey tọ́ sí dípò Lami Yama. Ẹjẹ́ rojú ọjà ká dé ká tẹ̀ mọ́lẹ̀ sí. Àwọn méjì lára àwọn eléyìí tí wọ́n rè é kó àwọn equipment orílẹ̀-èdè England ìyẹn ní ọjọ́ Jimoh / Saturday. Ẹ mọ̀ pé ìròyìn yẹn lọ káàkiri tó lọ fáà gan, tó lọ fáà gan àwọn olè. Gbogbo èmi ni búùtù ni, èmi ni training jersey, èmi ni training boot, èmi ni kit lọ́lọ́kan ọ̀jọ̀ kan. Wọ́n gbágun wọn, wọ́n gbọ́sẹ̀ wọ́wọ́ lórílẹ̀-èdè America. Ṣùgbọ́n o, ọwọ́ ti tẹ àwọn méjì kan lára wọn tó jẹ́ pé wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí padà. Bóòlù ló ṣe jẹ́ gan, bóòlù ọ̀rọ̀ ṣe jẹ́. Ẹ̀jẹ̀ rojú ọjà ká

ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ lera lera lóní back to back abẹrẹ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé workers day cashport yẹn gan lọ fàfà ká má wàá tí sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ kẹ́ kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ni àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí slash fm tẹ́ *347 *1004 *1# lórí ìlàgẹ̀lú fm tẹ́ *347 *1004 *2# tàbí lórí website wa

0: Así es.
1: Èmi ọmọ yín náà ni o, Yọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: SELERIE Salary.
1: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC
1: Ẹ káre, bá ní òun ìṣẹ̀bẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.

0: obìnrin ṣe bẹ́bẹ́.
1: Ẹgbẹ́ àwọn obìnrin oníròyìn àtàdarí ẹ̀tọ́ lọ́lọ́kan òjọ̀kan lórí rédíò àti tẹlifíṣàn gbédé o. Women Broadcasters Forum Nigeria and Diaspora ń pè yín síbi ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ tó halẹ̀ pẹ̀lú ayẹyẹ fífi àmì ẹ̀yẹ fáwọn akọni obìnrin tó ti kópa mánigbàgbé fún ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ yìí. Sátidé ogúnjọ́ oṣù kẹfà aago méjìlá ọ̀sán la pẹ̀tùkú ayọ̀ máa hù. Orí Adékalẹ̀ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà Arusa One àti Ẹ̀kẹrin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Muritala Adébáyọ̀ Àkàndé MFR Olórí Olúfúnkẹ́ Oníkẹ́pọ̀ Àkàndé Nìyáńkalẹ̀ àwọn ìyálọ́jà Bàbálọ́jà Ládélàdé wọ́n wà níkàlẹ̀ pẹ̀lú wa. Ẹni àyẹ́ sí pàtàkì ọjọ́ náà láyà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ẹnjiníà Saminu Mìnì ni Olúfúnkẹ́ Makinde kásì máa ṣe àtúpalẹ̀ àkòrí ipa táwọn obìnrin kó fún ìsọdọ̀tun ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́. Olùdánilẹ́kọ̀ọ́ wa ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ọmọọba obìnrin Bùnmi Lábìyí Splash FM Academy nílé funfun Báláwú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn láti máa gbàlejò.
0: Gbogbo yín là ń pè o.
2: Ǹjẹ́ òun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ? Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó

0: Space Concert Season 10. Ìyìnpọ̀ mẹ́lẹ̀ la máa dá padà fún Ọlọ́run. Ẹ̀kẹwàá irú ẹ̀ lélẹ́yìí. Àgbékalẹ̀ látọwọ́ ẹ̀mí mímọ́. Nípasẹ̀ Kẹ́mi Robot. Date: Friday 19th June 2026. Venue: Hall of Grace, Jogos Center, Liberty Road, Ibadan. Ló ti máa wáyé o. By 8 p.m. prompt. Aago mẹ́jọ àṣálẹ̀ la ó ti bẹ̀rẹ̀. Àwọn olórin ẹ̀mí olókìkí tó máa minister ministry evangelist Dr. Bola Aare, BC Aláwíyé Àlùkò, Bukola Akinade Ṣẹ̀wọ̀lẹ̀ Jésù, Bukola Bekes, Yetude Aare, Àpèkẹ́ Ọlá, Rẹ̀mílẹ́kún Amos, BBO, Olúwa Lóni Bisi, Fọ́fọ́ọ̀rẹ́ Taiwo, Dáre POP, Fúnmi VOP, Kẹ́mi Amadasun, Adámilọ́lá Alábí, The Convener is Kẹ́mi Robot. Níbi àkànṣe ìpàdé ìyìnpọ̀ ńbélé, season 10 yìí ni ká jọ gbé ọpẹ́ fún Ọlọ́run. Kẹ́mi Robot lọ́lọ́run fi ìròyìn rán. Alẹ́ Friday 19th June ọdún 2026 yìí ní Hall of Grace, Jogo Event Center, Liberty Road, Ìbàdàn. Maximum security guaranteed. Ètò ààbò tó múyẹ́yẹ́ wà fún gbogbo èèyàn. A ó gba orí ayọ̀ lẹ́yìn ìyìnpọ̀ ńbélé yìí lórúkọ Jésù. Be there. Be there.
1: Lagilu FM 96.7.
2: Ẹ káàbọ̀ padà látọjú ọjà. Ìkànnì ti Lágelu náà ni. Lágelu 96.7 FM òkè gajù kele fún aláfẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá jẹ́ ká mọ̀ lè tòrò yin eré ìdárayá. Eléyìí tó dùn ti gbẹgbẹ nǹkan se. Bàbá igbá yín sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ kúkú lè wò wá 500 níbikíbi káàkiri àgbáńlá ayé ẹlọ́ọ̀kan ní ìbánidọ́rẹ̀. Facebook ìkànnì Lágelu 96.7 FM. Lórí jẹ́ ká mọ̀ fan family wa ń bẹ̀. Lórí TikTok @topstriker100. Ẹ like, ẹ follow. Ẹ gbé trabayé. Ó yá gbàgbàgbà odò ní odinú nǹkan tó léde Spain. Lẹ́nìí, Spain ọmọ gbá ìfigagbága wọn àkọ́kọ́. Wọ́n bá ti ń di nírọ̀lẹ́ yìí. Wọ́n á mọ̀ gbọ́ o. Dani Omo ló máa wo aṣọ ìgbábọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kẹwàá. Dípò Lami Yamal táwọn èèyàn ń wò yí pé ó ṣeéṣe kí Jesse number 10 kó bọ́ sí lọ́wọ́. Ẹ mọ̀ béèrè pé kí Láadé kí ni ń tọ́sẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ làábi ni wọ́n ní senior wà ń bẹ̀ o. Wọ́n gara sọ́gà o. Senior wà ń bẹ̀ o. Wọ́n ní seniority gangan. N ló fa tí ó léde Spain fi sọ yí pé ṣé ẹ rí Dani Omo ẹgbẹ́ ń bí wọ́n kán. Lami Yamal lè jẹ́ ojútọ́ pawó lóòótọ́ ṣùgbọ́n àwọn èèyàn fi gbá kan bọ̀ kánú lọ́dọ̀ tàwọn ó lè jójútọ́ pawó. Wait for your time. Mọ́ jìn aṣíwájú lẹ́sẹ̀. Wait for your time. Táìmù tiẹ̀ náà ni ó dúró dè. Ẹni òun wò ń wájú náà ọ́ọ́zù débẹ̀ ni. Ọ́ọ́zù débẹ̀ ni. Sàn fún díẹ̀ yìí dúró de táìmù tiẹ̀ náà. Ìwọ náà keep ọ́ọ́zù. Keep hustling. Keep hustling. Má ọ́ọ́zù lọ kí wọn náà ò lè débẹ̀. Wọ́n ní ẹ mọ́ torí pé ẹ Lami Yamal àti ajẹ́ ojútọ́ pawó. Ẹ wá fi kàn á kẹ́ẹ̀fi lọ Dani Omo mú. Ẹjọ́ wọ Jesse ti ń wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Jesse number 19. Jesse number 19 yẹn náà ni Lami Yamal ó sì máa tẹ̀síwájú láti wọ̀ nínú ìdíje yìí. Dani Omo yóò tẹ̀síwájú pẹ̀lú aṣọ ìgbábọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kẹwàá rẹ̀. Bó ṣe jẹ́nu o ẹ mọ́ gbà lọ rẹ̀ ẹ mọ́ tẹ lójúmọ́ lẹ́kọ̀ọ́ dá bẹ́ẹ̀ òun náà ọ̀ṣù débẹ̀ ni. Bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn ó yá gbágbàgbà. Àwọn alọ́kó ló ń kígbe tí wọ́n gbọ́sẹ̀ orílẹ̀-èdè England wò. Bọ́bá Jélé Adúláwọ̀ ni tọ́sẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ni. Orí ẹ̀rọ ayélujára ò ní gbádùn fún bí oṣù bíi méjì. Oríṣiríṣi ó kọ láàmọ̀ pera wa agúgú gọ̀. Àwa náà láàmọ̀ pera wa ló kọ tá a jẹ́. Especially bọ́bá ti àlọ́ jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn tí ìhìn rí bi tí ọmọ orílẹ̀-èdè tí ó ti mọ́ ta orílẹ̀-èdè rẹ̀ lọ́pọ̀ bíi ti àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ sí àyè. Ṣé bí nítorí pa wà ń lé ni jáde jáde jáde lọ lọ àwọn orílẹ̀-èdè mi. Àpò orílẹ̀-èdè Nàìjíríà àpò dá a báyìí náà o. Ṣùgbọ́n jáde kọ́ lọ rí àwọn nǹkan míì ti ń ṣẹlẹ̀ ń bò mí náà. Ó rí pé ẹ ń fèkúrú jẹ̀ kọ́ ń bí ìtún ni. Ọba tún dá àwọn bò mí náà. Ẹjọ́ kálukú àjọ máa mánéèjì ara wọn ni. Àdúrà láì máa ran orílẹ̀-èdè yìí lọ́wọ́. Ìwọ tó bá ti ní ọ̀dà ó lè mọ́ dáa fún ọ o. Àṣírí ti ń bẹ́ ń bẹ̀ nìyẹn o. Ìwọ tó bá ní orílẹ̀-èdè tí ò lè dáa mọ́ ọ̀dà kò burú. Inú rẹ̀ ló ń gbé o. Ibẹ̀ ló ti ń jata ló ti ń jepo. Atẹ́gùn rẹ̀ ló ń fẹ́.

0: ẹ̀dọ̀ kí ìròyìn.
1: Tó a kí yín o, ẹ kú ojúmọ́ aláyọ̀ fún tòní. Ọdẹ odò bí sálàáfíà lẹwà báwa náà ti ṣe wà ní apá ibi tá a wà yìí. Ẹ káàbọ̀ sórí ẹ̀dọ̀ kí ìròyìn níkànnì Lágelú 96.7 òkè tó ga jòkè. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè, ẹni tí adájọ́ lé lọ́wọ́ nígbà tí à ń lọ lọ́sẹ̀ tó lọ. Ó tún wá jẹ́ kí ìrọ̀ wa àjọ náà kó padà di òótọ́. Gbogbo eré tí àwọn èèyàn bí lè sá kò jó jọ lórí àwa àtẹ̀yìn tẹ̀ ń tẹ́tí gbogbo àgbogbo wá wá wà láyé àwà láàyè tó wù wá. Adúpẹ́ o, àwọn tí wọ́n bá wá wà ní àwọn àyè kan tí wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí Ọlọ́run dákun bu òróró òtura sí apá ibi táwọn náà ti ń wò ọ́. Jẹ́ kí ara ọdẹ kó wá, ẹni wọ́n gbére ilé ìwòsàn yóò fẹsẹ̀ ara rẹ̀ rìn padà sínú ilé ìwòsàn. Olúwa ṣínà aláyọ̀ ògo èdè ọ̀fọ́ máa lè sọ fan lórúkọ tèmi. Ẹ káàbọ̀.
2: Tó èmi náà kí yín pé ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ sì kú ojúmọ́ ọmọ, mo kí yín káàbọ̀ sórí ẹ̀dọ̀ kí ìròyìn kan ní Lágelú rèé 96.7 FM òkè gajòkè títí láyọ̀ Akínṣọlá lórúkọ tèmi.
1: Ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí mọ sí láwẹ́láwẹ́ ọ̀kan ọ̀jọ̀kan àwọn àkòrí tí ń bẹ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó wà níwájú wa The Guardian. Ó ní mo ti fẹ́ mú ìròyìn àkọ́mú yìí, ṣé wọ́n pé ìyẹn ogún ọdún a máa jóni lọ́wọ́
2: 555
1: ni o. Wọ́n pé ẹnìkan tó náà ti jẹ́ adarí lórílẹ̀‐èdè Nàìjíríà lábẹ́ ìṣàkóso ológun ajagun fẹ̀yìntì Abdulsalami Abubakar, ó sọ̀rọ̀ ó pé Abacha àti àwọn tí wọ́n jẹ́ ikọ̀ rẹ̀ nígbà náà ó ní wọ́n fi orúkọ òun àti àwọn tí wọ́n jẹ́ ọ̀gágun àgbà jẹ́nẹ́rà mẹ́ta kan sí ara àwọn tí wọ́n fẹ́ fi ikú yọ fódá kúrò láàrin àwọn èèyàn nílẹ̀ Nàìjíríà. Abubakar sọ̀rọ̀ ó pé ikú tí ìbá gbẹ̀mí òun ìlà lásán lẹ́lẹ́dùmarè pé ó ṣì ní ojú rí tó lásìkò Abacha. Ojú ìwé kẹta The Guardian ìròyìn yẹn wà.
2: Ikú tó bá sì fẹ́ pani tó ṣì ní ń fìlà.
1: Ká mọ̀ dúpẹ́ ní
2: tọ́. Ó yẹ kéèyàn mọ̀ dúpẹ́ ní. Ẹ jẹ́ lọ tààràtà, ó di inú ìwé ìròyìn Nigerian Tribune. Àkòrí kan tẹ̀mí fẹ́ mú jáde ńbẹ̀ ló ń ṣe lálàyé láti ẹnu ẹgbẹ́ òṣèlú PDP lórí ìkìlọ̀ fún àwọn tó ti sá kúrònú ẹgbẹ́ òṣèlú ọ̀hún pé ẹ mọ̀ pera yín ni ọmọ ẹgbẹ́ òṣèlú PDP mọ́ o. Àwọn tún sì ń gbọ́ tó sì ń pera wọn ní ọmọ ẹgbẹ́ òṣèlú PDP, àwọn ò sì fẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin kọ́ yìí nínú ìròyìn fún tààrọ̀ tòní lẹ́ẹ̀tì gbọ́ pẹ̀pẹ́ rẹ̀.
1: Ọmọ ọ̀gágun tó jẹ́ ajagun fẹ̀yìntì tí ṣe agbẹnusọ iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ rí ọ̀gágun Rabe Abubakar ohun mà ló ti sọ̀rọ̀ Isiaka. Ó pé ọ̀rọ̀ tó jáde látẹnu ìjọba ìpínlẹ̀ Katsina wípé àìsàn ìtọ̀ ṣúgà ó ní ọgbẹ̀mí bàbá òun láhàámọ̀ àwọn ajínigbé ó pé rárá o. Bàbá tòun ò nírú nǹkan tó jẹ́ àìlera bẹ́ẹ̀ látìgbà tí ó ti wà pẹ̀lú àwọn o. Irọ́ gbu ni ọ̀rọ̀ ohun tó gbẹ̀mí bàbá àwọn ní kẹ́ ẹ sọ kára yọ gbọ́.
2: Tó fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 Umahi ẹni tí ṣe alákòóso fún iṣẹ́ òde lórílẹ̀‐èdè wa Nàìjíríà ti ṣàlàyé o wípé ṣe rí ìpínlẹ̀ Ebonyi kìí ṣe fáwọn òbí o, òbí díẹ̀ ti bá wo. Tinubu làwọn fọwọ́ sí, ẹ mọ̀ gbọ́ ìdí rẹ̀ tó fi ṣàlàyé ọ̀rọ̀ jáde nínú ìròyìn fún ti àárọ̀ tòní o.
1: Lójú ìwé kẹta The Guardian bákan náà, ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ìgbòkègbodò àti àwọn iṣẹ́ míì eléyìí tí ó ní í ṣe pẹ̀lú ẹ̀ nílẹ̀ Nàìjíríà rí, tó tún jẹ́ ẹni tí ń fojú sọ́nà láti di igbákejì olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Chibuike Rotimi Amaechi. Ó ní yóò léwájú ikọ̀ ìpolongo ìbò fún Atiku Abubakar nínú ìdíje dupò ààrẹ rẹ̀ nínú ètò ìdìbò 2027.
2: Ẹ jẹ́ tún lọ tààràtà, ó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹgbẹ́ òṣèlú Akọọdù nípínlẹ̀ Ọ̀ṣun ó ní wọ́n ti pe o wípé kí ìjọba àpapọ̀ kí wọ́n yọ ẹni tí ń ṣe alákòóso ìyẹn alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá bí ẹyọ jìgá kúrò nípínlẹ̀ ọ̀hún o, kí wọ́n gbé wọn lọ bòmí o. Torí ẹ̀rù ń bà wọ́n lórí bí ọ̀rọ̀ ètò ààbò ṣe rí lásìkò ètò ìdìbò nípínlẹ̀ náà. Ẹ mọ̀ gbọ́ nínú ìròyìn fún ti àárọ̀ tòní àwọn wo ló sọ̀rọ̀ gan ní pàtó lórúkọ ẹgbẹ́ òṣèlú Akọọdù.
1: Ìròyìn kan tún rèé o lójú ìwé karùn-ún The Guardian won pe bi omo orilede Nigeria kan bi o se ndamu kiri ti o se lala lori ati ri ero tin ka agbara ina manamana prepaid meters lati ri gba won ni ni ipele enugun egberun me mokandini ogun ati abo 19,500 meters to ye ki an pin lofe ni an lo ti baje ka ile ise ele to ye ko pin fara ilu yi on to wa de ti won o pin kun ara ilu to je po pin won ko baje mo office
2: ju pe won pin lo
1: eh oni oye ara ilu ni pele enugun niyan
2: se ipinle ipinle enugun mo ro bi ko mo ro pe gbogbo ipinle ni
1: eh enugun nikan ni 19,500
2: eyin na ni prepaid
1: sele ipinle o da
2: da ti won ba pin si
1: ipinle
2: kan o gbo ipinle re
1: o ku na won gbodo pin eh ani le eyin le mi so eh ani eh ba wa ti ma wa lori
2: eh
1: laton
2: eh
1: ati rilo
2: eh
1: ko yo ah free
2: to ra lori e se film be lori re
1: apoti lo idaji unit ori re
2: iro ni
1: lati
2: do yi
1: maji asoro pa
2: hey chineke mo
1: I sa de sa
2: nza
1: if you no de if you no de
2: de yan tan tan ku tele losun losun go oju re tin dun ohun to ri na te bo ba tan na le o le ri na in ba gbo ton mu ah ja ja ja ja ja ja ja
1: to tin ri na nu
2: ah ja ja ja ja ja
1: o kan wa o
2: ogun
1: eyin ri la po odo
2: ogun logun kongo wahala gidi ni o ani ka ma gbadura pe ani muna lo ko je
1: e mo lo kini itan lekun
2: e ma ye ye kini unit to ku pe be lo lo ku
1: abo ti ere ti o ba wa fatia mu kusina
2: ala wa gbo nigeria yi nigeria yi da po kon ti wo mo tu wa na nigeria nigeria mo si wa mo pe e mo pe nigeria mo si wa to senator natacha ona lomo ti duro gidigba si atileyin fun oludije labe ase egbe oselu pdp ni pele ekiti won ni ko be wude o se mo bi pe eto idibo gomina nbo ni pele ekiti ni ko pe ko jina yi tari si ni egbe oselu pdp fa kale looro toni le lanfani lati gbo
1: abo iroyin eleyi ti won se iwadi e to je akanse iroyin ninu iwe iroyin the guardian o lo se lalaye o pe awon mejo ninu awon omo orilede Nigeria mewa te ba kojo n lo je wi pe inu won odun be oni osin ko minu lori isoro eto abo eleyi ti o lo orilede Nigeria atawon oro to kan ijoba nile Nigeria lasoke dele
2: ni pele ogun lori eto edibo to nbo lona lodun 2027 egbe oselu APC ti mu eni ti o je igba keji dupo gomina fun ipinle ohun ta lo ni tohun omo ta ni laaro ina le lanfani ati gbo ni sise ntele ninu edo ki iroyin
1: iroyin kan to re o loju iwe keje eleyi ti the guardian toko won pe awon agbeban ti an ma sise labi lawon agbegbe kokan lorilede Nigeria o ma ni iroyin so pe won ti nawo gan enikan to je olori abule kan ni ijoba ibile owo nipinle ondo adeniyi adelana oni apoko e ki an to wa lo won ni se ni ayinban mo eni to je aya re hey awon eyan tu kaya oke lapa be npe hey igbawo labo lowo awon tin ni aye la nile Nigeria
2: e je lo katara sasa o di odo oga awon omo lile lohun bo lo ti se fe je jawo n to wa nbe unruly lo bade gbera
0: ore afa mo ko ma je won ami ti mo nroye e ninu ago ara mi ni o han mi le mo kara o ma ta mi bi pe mo fo mi atapara ara n ja mi je nkun ma rin tabi gbun mi je kaakiri ara ara o ma yun mi baba n bari e ni ti pajapaja to ma mu mi lowo atese sugbon iro lo n pa mi o ni ba won kuku owowo tori pe alagemo yi kun kekere o se iwo ore o je gbenu e dake soro fo wa leleyi abi aare ara to n ba oja se won ogo nipa bi ansi capsule ni egbogi to je ohun ni gbogbo eyan lo to ba n di pe ara n ta ni ara n yun ni ara n ja ni je nkan rin tabi gbun ni je kaakiri ara tabi pajapaja to mu ni lowo atese bi ansi capsule capsule o wa kakakiri bi ti won tin ta ojulowo ogun jake jado ilu ibadan bnc capsule wa ni danax pharmacy adamasinga tanimola pharmacy okeado aslam pharmacy mokola roundabout boste pharmacy apata solution pharmacy agbeni bnc capsule wa nilu iseyin oyo ikire iwo ede ati nilu ogbomoso tabi number 30 adekoya house anfani road roundabout ring road ibadan ile ise temetayo trad america nigeria limited lo nse bnc capsule jade lati mo gangan ibi ti le ri bnc capsule ra ladugbo yin e pe 08103369434
3: Ni West Midlands Open University amuki ẹkọ wa laro woto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo ẹkọ re pelu owo to kere to 2000 naira fun abala ẹkọ kọkan course unit yan ninu awon eka ẹkọ to ni igbelewon kaakiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management bi o sese pari ile iwe girama direct entry abi o fe ayipada HNDC degree university o rorun pelu WMOU kan si wa nilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704 700-0167 tele wa lori ikan ibanidore @WMOU Nigeria West Midlands Open University so afojusun nipa eto eko ore di memuse
4: Odun oni tun ka ma ro mo bi lori ate 10th edition ti Agric Business and Marketing Networking latowo ECOWAS Aviana yo tun waye lodun yi gbagba pero International Conference Center ICC ti Oba Fasiti Ibadan yo tun kun fofo ti o ma bere laago mewa aro date 23 to 25th June 2026 anfani lare feyin agbe leka gbogbo bi eka nkan osin ati nka biye eran jije ati ise lojo aquaculture and fisheries agro food and nutrition grain tech to fi mo equipment and machine Eka irinse ECOWAS Aviana loto be pelu ifowosowopo West Near Agric Summit Pan Afan ECOWAS Farmers ati Faisen ipati oja ati Aviana Expo 2026 yo fun olopolopo anfani bi networking anfani eto owo akaimoye awon anfani mi fun aye ipati oja ipolowo ati sisho ni gbowo e pe 08034292471 tabi 08071980143 ECOWAS Aviana 2026 ha emi o ni gbeyin be
5: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espeli celery
6: S E L E R R I E salary
5: ah boda mi espeso espeli no di salary oya lopin gbianju espeli turmeric
7: T U R M E R I C turmeric
5: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
8: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati ata le pupa oluyi pada ayo
9: Eti melo gbogbo akẹkọ atoluko lori alagbato nile iwe Providence College of Education Ibadan a secured affiliation with Adekunle Ajase University Akungba ati ku oni ore meji Axis Ibadan Adeojo Junction Yanati Flour Mill Oluwaji Ibadan la wa bayi o form ti wa fun gbogbo eka eto eko to bayan layo English language mathematics Yoruba language economics political science social studies computer science biology health science human kinetics educational management guidance and counseling Christian religious studies AAUA form ti wa to Rigbani campus tuntun ta wa bayi Adeojo Junction Boluwaji along Lagos Ibadan Expressway Ibadan logba form ni Adekunle Ajase University Ibadan campus Adeojo Junction at any community grammar school Elewura challenge Ibadan student without jam so 125 credits o le se part time
10: eni to sise Monday to Thursday eni to ba sise Friday to Sunday
9: part time form 5000 school fees 60000 naira per semester be number 0706666695 tabi 0703155155
10: website www.aauaibadacampus.com
9: nde
11: logba form
12: egun arun kiki
13: atoju arere gbogbo mojaji ile ibadan labi are wa are asiri yo ari ori olorisa ku ki baba wa isipira majesty dokita abdurrasheed adewolu akanmu oladoja arusadi first oluwadan ile ibadan ati gbogbo igun oluwadan kan spori re ti aye odun egun to gode ile ibadan baba wa igba kokoko re tegun wa jo fun yin lati gba ke ti dagbere oluwadan ile ibadan opo odun lese lori alefa e wa gbo gbogbo bibi ile ibadan olugbe ile ibadan lasipo odun egun to gode yi e je baye gbalafia laarin ara wa gbogbo ege oloje e ba mo eyin yin soro lasipo odun motori oro oselu lo tori débẹ̀ pé gún lásìkò yìí abánidá kì bá ní débẹ̀ ẹ̀yin àyàjọ́dú onílù ọ̀nà ẹ sọ iṣẹ́ o gbogbo ìlú ọ̀tẹ̀ kódogun kódogun ẹ múlù lásìkò yìí torí pé àlàáfíà lẹ̀ ìbàdàn ìròyìn kò jẹ wá lógún jọjọ ẹ̀yin ọmọ ẹ̀yin gún o mọ ìjà sọ́ọ̀sì mọ ìdè mọ́sálásí mọ ìjà ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù gbogbo pátákó èkó ló ń bo ìdìbò mọ débẹ̀ gbogbo ẹ̀ṣọ́ alákòónilẹ̀ ìbàdàn akínyà arọ́wọ́ṣẹ́ yín o ẹ ti pọ̀jà wé sóbìsì olùkéde gbogbo ẹgbẹ́ mọ́gàjì ilẹ̀ ìbàdàn lábẹ́ rẹ̀ a sì ní yọ àdé olórí ìṣà akọ̀wéré olóyè mọ́gàjì tójì àjàlá olùdádé alukoro ẹgbẹ́ olóyè mọ́gàjì ajayi amadu.
14: Lágelu apata màjàpàtọ Jamakuta Lágelu FM àkàbà faratilẹ faratilẹ agun bado opo makamuso Lágelu FM kakaki ile ise agbon safẹfẹ tin farere idunnu fun gbogbo ọlọja to nta imule ogungun ni so wonyan wonyan sekere tin midungbe owo fun gbogbo en to loye to damo sibe yin na ngbo sibe en rise re ni gboro afa ibawon do wopo lai roguru kawo
15: owo ni kan lo le se o
14: ma doubt e Lágelu FM 97 gbagbo gbaju gbaja gbage oko won ti gba yera bata nle yi lawujo le se to npo safefe to moja se polo oja ti o ta gbera nle darapo koja wa gbogbo ara Lágelu FM 97 iki walahi alubarika polo oja nbe kerin ope ke
16: ìjẹun wọ́nà láti dáàbò bo àmúlò dátà rẹ ìdáàbò bo àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ yọ àwọn áàpù tí ò wúlò mọ kó lórí fóònù rẹ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn o tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó ní ìparí tí àwọn áàpù tí o kò lò mọ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́ àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ́ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́ ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀

0: ẹ̀dọ̀ kí ìròyìn.
1: Tọ́ a kì í káàbọ̀ padà. Ẹ̀dọ̀ kí ìròyìn tẹ̀ síwájú. Ìkànnì Lágelú 96.7 òkè tó ga jòkè láàfin funfun tí ọba Adébáyò Àkàndé ilẹ̀ ti ń tẹ́tí gbọ́ wa. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí Facebook Lágelú FM 96.7 ní kẹ́ ṣàwárí ńbẹ̀. Ó yá o ẹjẹ́ àtẹ̀síwájú nínú ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn tẹ́tí gbọ́ àkórí ẹ̀ kó tó di pa lójú ọjà lẹ́ẹ̀kan. Lójú ìwé kẹta The Guardian, ìròyìn kan bẹ́ńbẹ̀ èyí tí ń ṣe lálàyé pé ẹni tó ti jẹ́ alákòóso ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ rí lórí ọ̀rọ̀ ìgbòkègbodò tó sì tún jẹ́ pé ó ń fojú sọ́nà láti di igbákejì olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Chibuike Rotimi Amaechi. Ó ní yóò mọ léwájú ìgbìmọ̀ ìpolongo ìbò fún igbákejì ààrẹ ilẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ rí tó ti wá di olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC náà Atiku Abubakar ní ìmúrasílẹ̀ ètò ìdìbò àpapọ̀ 2027. Wàyó yàtọ̀ sí ọ̀rọ̀ kan tó jáde lẹ́nu Amaechi lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí níbi tí gbé ti ń fi ọwọ́ sọ̀yà wípé òun ṣiṣẹ́ láti mú kí ààrẹ tó ti di olóògbé Muhammadu Buhari kó di ààrẹ ilẹ̀ Nàìjíríà ní ọ̀rọ̀ kan jáde o láti takú ọ̀rọ̀ tí Amaechi sọ wípé irọ́ gbu lọ̀rọ̀ tí Amaechi sọ. Ta ló wá sọ̀rọ̀ ọ̀hún? Sẹ́nítọ̀ Adams Osiomhole, ẹni tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ti sojú àwọn èèyàn ẹkùn àríwá Edo nílé asòfin àgbà nílẹ̀ yìí, òun ló sọ̀rọ̀ wípé ó dóun lójú tádàá pé Amaechi kan ń sọ ọ̀rọ̀ tó ba lẹ́nu lásìkò yìí ni. Ó ti gbàgbé pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ́dún 2015 àwọn táwọn wà ń bẹ àwọn pọ̀ dáadáa. Ó pe Amaechi ò ṣe iṣẹ́ kankan fún ààrẹ Muhammadu Buhari tó ti dolóògbé. Ó ní kódà nínú ìbò ọ̀hún Amaechi ò dìbò fún Buhari gan nígbà náà ká tó wá mọ̀ sọ pé òun ló ṣiṣẹ́ tọbí Buhari bó ṣe di ààrẹ. Ìgbésẹ̀ eléyìí tí wọ́n fi wá yan Amaechi wípé òun ni kó mọ léwájú ikọ̀ ìpolongo ìbò ti Atiku Abubakar, ó ní wọ́n gbé lọ́ra akitiyan àti jẹ́ kí Atiku Abubakar kọ́ tẹ̀síwájú kó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kó sì lọ rí tún àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé nílé iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sọ bí ẹni sọgbá bọ́ba padà di ààrẹ ilẹ̀ Nàìjíríà nínú ètò ìdìbò tí ó wáyé ní ọjọ́ 16 oṣù kínní ọdún 2027. Bẹ́ẹ̀ ni pé lára àwọn ọ̀rọ̀ tó jáde látẹnu àwọn èèyàn tí wọ́n lẹ́nu ńbẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún, wọ́n ronú kan Amaechi wípé òun lọ́tọ́ láti léwájú ikọ̀ ìpolongo ìbò fún Atiku nítorí pé ẹgbẹ́ òṣèlú ADC wọn ò ní gómìnà kankan láàrin wọn lásìkò yìí. Bẹ́ẹ̀ ni wá wò pé Amaechi ò ti ní irú àwọn ìrírí bẹ́ẹ̀ rí torí pé ó ṣe àṣeyọrí tó wà yàmì láti jẹ́ kí ààrẹ Muhammadu Buhari kó fẹ̀yìn Goodluck Jonathan bẹ́lẹ̀ nínú ètò ìdìbò ọdún 2015. Ìròyìn yẹn gùn ó pọ̀ gan bí Amaechi ṣe sọ̀rọ̀ pé òun lẹ́nu òun lòun ṣiṣẹ́ láti jẹ́ kí Buhari ó wọlé. Bẹ́ẹ̀ òun làwọn kan náà ń pe kíni Amaechi kíni ẹni tó jẹ́ pé kò lè dá iṣẹ́ ara rẹ̀ ṣe gan láti bọ́. Ẹ ti gbàgbé ni póun náà jáde póun fẹ́ di ààrẹ ń jọ́sí kí lọ wá dé tí ò tí dààrẹ títí di àsìkò yìí. Ẹ mọ̀ tara yín jẹ lápá abẹ.
2: Ẹni tí ṣe alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ òde Dave Umahi lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ti sọ̀rọ̀ sókè o wípé àwọn èèyàn ìpínlẹ̀ Ebonyi wọ́n ti ṣetán láti ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bola Ahmed Tinubu o lórí ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027. Wọ́n níṣẹ́ ìgbàgbé wípé Ebonyi kì í ṣe ti Peter Obi bí ti wù kó mọ̀. Àbákalikí ló ti yọjú ọ̀rọ̀ síta lọ́jọ́ Àbámẹ́ta Sátidé ọ̀sẹ̀ tá a lò tán yìí o lásìkò tó ń láǹfààní láti máa bá ikọ̀ àwọn oníròyìn àti olóòtú ìròyìn sọ̀rọ̀ eléyìí tí ọlọ́rẹ̀ ṣe àyẹ̀wò tí àwọn iṣẹ́ àkànṣe tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà dáwọ́lé ní gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà níbi tí Ebonyi ń bẹ́ńbẹ̀ Abia wà ń bẹ̀ Anambra Enugu àti ìpínlẹ̀ Imo eni to ti fi igba kan ni je gomina fun ipinle ebo yi ohun lo nsalaye bi pe se rawon eyan apa gusu ila orun lede nigeria ko si eyan mechi ti won ko bere fun lo lo bayi ju are bola hamet tinubu lo o won ni se ri awon eyan ti pe ra won ni obedient ti won se atileyin fun eni ti se oludije labi ase egbe oselu nigeria democratic congress ndc won ni atileyin won won gbe di apo odo ta won bi ti wu ko mo yen ni ipinle eboyi wo ma yi salaye wi pe gomina francis iwifuru ti se gomina lowo lowo fun ipinle ohun o na lo tin ku awon eyan jo se atileyin fun are bola tinubu o wa ro awon eyan ipinle eboyi e wo e ma gboro de o gbogbo ti awon ti won je egbe oselu alatako so hun ohun to wa lenu won ni won so ise ni won ri obe la ti won wa te basi tẹnu wọn ṣe yọyọyọ wọn ni wọn mọ tí wọn ń sọ ni lórí àwọn iṣẹ́ ìdàgbàsókè ètí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà dáwọlé lábẹ́ ààrẹ bọ́lá tinubu àkọsílẹ̀ ńbẹ́ńbẹ́ tó sì hàn gàdàgbà fún àwọn èèyàn láti rí pàápàá jùlọ àwọn èèyàn tí ń bẹ ní gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà àwọn tí wọn ò rí nǹkan òun náà ni wọn mọ nǹkan àwọn sì láǹfààní àti máa ṣàlàyé fún àwọn èèyàn pé bí a bá ṣẹ́dẹ̀ rèé o ibi ìṣẹ́dẹ̀ dúró rèé o gbogbo àwọn iṣẹ́ ìdàgbàsókè tí ààrẹ bọ́lá tinubu tó ṣe lápàdọ̀ tàwọn rèé kí gbogbo àwọn oníròyìn kan gbọ̀n sílẹ̀ kọ́ sì kọ́ kọ́ jẹ́ kí àwọn èèyàn ti ń bẹ lápàdọ̀ tọ̀dọ̀ tàwọn gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà kí wọ́n jẹ́ ọmọ rí i torí àwọn ẹ̀ka ti ń gbẹ́nu wọn gbèkúgbè wípé ṣe ẹ̀ rí i lápá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè nàìjíríà yìí ààrẹ bọ́lá tinubu ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọn ò ṣe nǹkan kan bíi ti wù kó mọ wọn ní lọ́gbọ̀n pa dóhùn sì dìde pé ẹ wá fi ojú ara yín rí àwọn iṣẹ́ ìdàgbàsókè tó jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ló dáwọlé tí wọ́n sì ń ṣe tíṣẹ́ sì ń lọ ní orí rẹ̀ o náà ni àwọn pa ẹ̀yìn oníròyìn sí ipe kẹrin àmọ́ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò èyí tí wọ́n ń tẹ̀lé peter obi níṣe ni wọ́n ń sùtùkùtù wọ́n ń sọ ọ̀sọ́kùsọ wọ́n ń sọ̀rọ̀ wípé kí àwọn èèyàn kí wọ́n má ṣàtìlẹyìn fáwọn gbogbo ẹ̀ làwọn sì ti rí làwọn tún ṣe bọ́ta táwọn sọ fún ẹ̀yin èèyàn ti ń bẹ lápẹ́ gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè yìí wípé kò sí ọmọ náà tí ó jọṣẹ kò sí olùdíje kankan táwọn gbé kalẹ̀ tí ó jẹ́ ipò ààrẹ nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027 lẹ́yìn ààrẹ bọ́lá ahmed tinubu ó làwọn gbé dání o ṣé ẹ rí obedient ẹ jẹ́ lọ sùn tàbí kẹ́ ẹ lọ́ọ́ rògùn oorun kẹ́ ẹ mọ̀ sùn fọ́fọ́fọ́ títí dá ìwo 2027 torí lápọ̀ ọ̀dọ̀ táwọn kò sẹ́ni tí ó tẹ̀lé yín bí ti wù kó mọ ṣé ẹni tí ò mọ bí wọ́n ti ṣe ṣe ètò ìjọba òun náà ni ẹ wà pé ẹ fẹ́ ṣe àtìlẹyìn fún wọn nítorí pé àwọn ọmọ ń dáwọn ṣe àwọn sì ti gbé ìyẹ̀wò àwọn gbé sọ́tún àwọn gbé sọ́sì àwọn rí i pé bọ́lá tinubu ó kójú òṣùwọ̀n kò ń ṣe ìpìrẹ́jú rárá nígbà àwọn wọ̀n wọn ni gerege bẹ́ẹ̀ náà lórí.
1: ìròyìn míì tún rèé o lójú ìwé kẹta the guardian níbi tí ọmọkùnrin tó jẹ́ ọmọ bíbí inú olóògbé tó jẹ́ ajagun fẹ̀yìntì rabi abubakar ìyún isiaka tó ti sọ̀rọ̀ tako ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n ní ìjọba ìpínlẹ̀ katsina wọ́n fi léde wípé bàbá rẹ̀ tó jáde láyé ní àhámọ́ àwọn ajínigbé ló jẹ́ pé ntọ́ gbẹ̀mí ẹ̀ ò náà ni àìsàn ìtọ̀ ṣúgà àti ọ̀rọ̀ ti eléyìí tí ọjẹ́ ti ẹ̀jẹ̀ ríru wọ́n pé àtọ̀gbẹ yìí pẹ̀lú ẹ̀jẹ̀ ríru ó ní ìjọba àpínlẹ̀ ọ̀hún ìyún katsina ni wọ́n tẹnu mọ́ pé ọ padà gbẹ̀mí bàbá rẹ̀ ṣùgbọ́n nígbà tí ọmọkùnrin yìí ó mọ sọ̀rọ̀ ó pé bàbá àwọn tó jẹ́ ajagun fẹ̀yìntì yìí kò ní àkọsílẹ̀ pé ó ní ìtọ̀ ṣúgà àbí ẹ̀jẹ̀ ríru bíi ti wù kó mọ̀ rárá o bẹ́ẹ̀ òun náà ni wọ́n pé ọ̀rọ̀ yìí òun náà ló mọ̀ wáyè lẹ́yìn tí àwọn èèyàn ti ń fura sí bó ṣe é ṣe kó jẹ́ pé àwọn agbébọn ọmọ hàn bẹ́ẹ̀ yìí ni wọ́n padà gbẹ̀mí ọ̀gágun àgbà ọ̀hún bẹ́ẹ̀ òun náà sì ni iléeṣẹ́ àjọ kan eléyìí tí ìmọ̀ pè fún àkóyawọ́ tó ń ti ìlànà ìṣèjọba àti àgbékalẹ̀ òfin eléyìí tó nítumọ̀ civil society legislative advocacy center CISLAC ó ni wọ́n ti pè wípé kí ìjọba lẹ̀ yìí kí wọ́n ṣe ìwádìí eléyìí tó jinlẹ̀ lórí báwo ni wọ́n ṣe ń ná owó ní ẹ̀ka ètò ààbò ilẹ̀ yìí àti àwọn owó tùlù eléyìí tí wọ́n mọ̀ bù sí àwọn ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè nàìjíríà fún ètò ààbò eléyìí tá a mọ̀ sí security vote wọ́n pé kíjọba kó wádìí ẹ̀ o bákan náà o ni pe awon oludije dupo are labe asia awon egbe oselu bi African Democratic Congress ADC ati Nigeria Democratic Congress NDC Atiku Abubakar ati akin egbe re Peter Obi oni an ti jo soro wi pe iru bi iku bo se pa oju ogagun feyinti Abubakar deyi ni ahama won agbebon mo hanbe bandit won yi ati bo se je wi pe awon ikolu tuntun mi o tun waye lato wa awon agbesunmo mi ni awon agbegbe tin be ni Chibok nipinle Borno o tin se afihan re o pe orilede Nigeria o ti dabi en pe o tin tubu ni waju igbogun ti sunmo mi lorilede Nigeria ibi owo wa ti leke tele ojo n pe owo awon agbesunmo mi o ti fe mo goke ni oro to jade lati enu awon oludije dupo are mejeje ewe ninu iforowanilenuwo kan eleti omokunrin ologbe ohun to se pelu ile ise iroyin Dutch World lana ohun lo ti so di mimo wi pe oro to jade wi pe aisan atogbe ohun lo gbe mi baba ohun oni isokuso oro gba ni isi se n to sele oni won so oni apolopo awon eyan ni won si nso pe faran kan ta won ri gbeyin ti awon ajinigbe yi ti won fi lede wi pe awon furasi poda bi en pe ko ma je pe ejo n lo sa baba ohun ninu igbo obi ti an gbe won si olopolopo awon eyan na ni won wo papa julo ibi ese re kan eleyi ti won ni won se afihan re ninu faran ohun bakan na lo se atenumo wi pe Olorun nikan lo wa le fi di n to pa baba ohun mule nibi isele ohun o si pe amo n to ohun ni gbagbo ninu pe boya aisan atogbe kan ni abi ti eje riru oni looto o lo se se ko je pe boya ijaya abadi wa nbe latara iru awon nkan tin se apere pe won gbe mi re eleyi ti awon olubi edahun ti won tin fi han oni ta ba wo ese re nigba na e ri wi pe se lo wu baba titu lasiko awon enikan o le so nkan kan eleyi to se ko se lese oni sugba awon eyan so wi pe baba awon le rin lawon asiko ohun sugbon o pada wa jade laye oni ti o wa di kayefi bi Olorun nikan lo le salaye iru iku to pa baba ohun aboro ti won so ki won gbe mi ko si tin je be
2: egbe oselu People's Democratic Party PDP won ti se ikilo fun gbogbo awon mo egbe oselu ohun ti won ti fi egbe oselu PDP sile lo sinu egbe oselu mi wi pe ki won dekun lati ma fi ara won han gege bi omo egbe oselu PDP isoro te lo re muna gamu o na ni ka duro ti ke mo ran tori pe won ni opolopo awon eyan ti won ko nu egbe oselu PDP won si nfira won han gbogbo bi to ba de gege bi omo egbe oselu PDP okan lara awon igbimo amuseya fun egbe oselu honorable Umaru Bature ni igun kan ninu egbe oselu PDP o se ikilo yi ni ipinle Sokoto lasiko eleyi ti won yan awon eyan ti o mo se isakoso fun egbe oselu ohun ni ipinle Sokoto eleyi ti won si so pe ibo ohun na ni o ba de leyin na ni won wa ba iko niro isoro lori bi ti nkan gbede duro ninu egbe oselu PDP lo lo bayi o Odi Bature ni awon eyan kan ni won mo kora won jo won si yora won foda kuro ninu egbe oselu PDP won loju wa ti won kolobo ti wo bayi ngba won denu egbe oselu mi ti won lo nko ba senu re fun won nbe tori pe darudapo o nbe nu awon egbe oselu ti won lo ati wa pada sinu egbe oselu PDP ko wa sese fun won mo gbogbo bi to ma ti wa de ki won wa so pe awon egbe oselu bi ta wo sa lo ibe la won wa won ni won ni wi won ma pe awon egbe oselu PDP o

0: isi to je wipe won o ti pin sita fun ara ilu ko di lilo ori ibiyan kun anda si office o na ni won ti n dibaje
1: on Lagilu FM 96.7.
2: Asa beyan lowo loro bi konko yokoto bala afi o basiko da abi so wa da ni airorunsun ara tita sagun sagun keyan me dagba pupo ko ma rin koge koge keyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bata o sesin bo lesin yan ko ma mo ko ti bo keyan ma ru ma gbe opo lo ti lori si risi ogun sugbe ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeri jeri aile mi dada idakole ko ma kunre o ma le se dede ara ma gba pe pe pe aro ma legun igbese kan ma nkia ni pataki ka tete gbegbese ni kia kia kedo wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin da lamu ero gba lo le nbe faye o lati ma be arun sapa ma si kan si toni toni aba etia egbe le baba lam additional gomina pinle oyo tele ni felele nbadan e ka le ise mo join lo la complete iwo ro ribadan telephone 08033715988 08033715988 enter tajua re lo ma toni toni
3: emi omo yin na ni Jolly Johnny, mo wa ni tabai lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya esipeli celery
4: SELERIE salary
3: ah boda mi esipeli so sipeli no di salary oya lopin gbiyanju esipeli turmeric
5: TURMERIC turmeric
3: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
6: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati ata le pupa oluyi pada ayo
7: Eti melo gbogbo akeko atoluko lori alagbato nile we Providence College of Education Ibadan a secured affiliation with Adekunle Ajase University Akungba ati ku oni ore meji axis Ibadan Adeojo Junction Yanati Flour Mill Oluwaji Ibadan la wa bayi o form ti wa fun gbogbo eka eto eko to bayan layo English language mathematics Yoruba language economic political science social studies computer science biology health science human kinetics educational management guidance and counseling Christian religious studies AAUA form ti wa to Ribani campus tuntun ta wa bayi Adeojo Junction Boluwaji along Lagos Ibadan Expressway Ibadan logba form ni Adekunle Ajase University Ibadan campus Adeojo Junction at any community grammar school Elewura challenge Ibadan student without jam sugbon 25 credits o le se part time
8: eni to sise Monday to Thursday eni to ba sise Friday to Sunday
7: part time form 5000 school fees 60000 naira per semester be number 0706666965 tabi 0703155155
8: website www.aauaibadacampus.com
7: nde
9: logba form
10: obirin
11: Beyan ba sise to se ri to se fi yan lawujo pe ise bayi ni mo nse iru eni be ti kuro leni yepere lawujo idi ni yi ti awon agbon safefe lobirin women broadcasters forum fi seto lati se filole egbe won ati fifi ami eye da awon akoni obirin ti won ti kopa ribiribi fun idagba soke ise agbon safefe lola ero igbo ero sa e ba wa ni jebutu reti wa awon obirin agbon safefe lori radio ati television eka ti pinle oyo yo jade to bi omo tutun ogunjo osu kefa odun ta wa yi ago meje la osan lawon obirin to je agbon safefe eka ipinle oyo yo ma fi to bale pelu ifilole egbe won fun gbogbo aye ri awon otokolu eniyan lawujo baba loja iya loja awon ori ade awon loba loba atawon ijoye awon obirin akoko to fi ma awon commissioner to je alakoso fara to ni ise pelu obirin won ma wa ni kale lojo na lati mu ki ifilole egbe awon obirin agbon safefe ni ipinle oyo ko pinmire ko larinjo flash academy ni felele di lu ibadan lati gbalejo areti yo
12: Yan wo ona lati daabo bo amulo data re idaabo bo amulo data re wa lori app re yo awon app ti o wulo mo ko lori phone re ati pe pupo lara awon app won yi lo ni data saver mode mu atose igbalode ba won o tun le lo sori setting ki o yo auto update kuro lojo opo ni ipari ti awon app ti o ko lo mo ki o le ri data re lo lalope awon igbese won yi le se oni anfani fun ekunrere alaye kan si takun ero lewo re tabi takun consumer.ncc.gov.ng fun awon ona ti o se ola anfani lori amulo data re pe awon igbese won yi loni ki o le lo data re lalope ikede iwa lati odo egbe awon aladani ti o gba iwe eri leka ibara eni soro ati ajo to nri ti eto ibara eni soro ncc
13: egun ara run kiki
14: atotu arere gbugbe
5: ẹgbẹ́ mọ́jàjì ilẹ̀ ìbàdàn lábẹ́ ààrẹ wa ààrẹ asiri yọ ariori olórìṣà kúkìbà báwa ìsìn pẹ́rámájẹ́sì dókítà abdulrasheed adéwọ̀lú akànmú ọládọjà arusadi first olúbàdàn ilẹ̀ ìbàdàn àti gbogbo ìgbìmọ̀ olúbàdàn kan sún oríire ti ayẹ ọdún eégún tó gbòde nílẹ̀ ìbàdàn bàbá wa ìgbà àkọ́kọ́ rèé kéégún wà jó fún yín láti gbà kẹ́ ẹ ti dàgbére olúbàdàn ilẹ̀ ìbàdàn ọ̀pọ̀ ọdún lẹ́sẹ̀ lórí àléfà ẹ wá gbọ́ o gbogbo bíbí ilẹ̀ ìbàdàn olùgbé ilẹ̀ ìbàdàn lásìkò ọdún eégún tó gbòde yìí ẹ jẹ́ báyé gbà láàfíà láàrin ara wa gbogbo ẹgbẹ́ ọlọ́jẹ̀ ẹ bá ọmọ ẹ̀yìn yín sọ̀rọ̀ lásìkò ọdún mọ́tòrí ọ̀rọ̀ òṣèlú lọ́tòrí bẹ̀kú eégún lásìkò yìí abánidákìbání débẹ̀ ẹ̀yin àyìn àjálù onílù ọ̀la ẹ sọ iṣẹ́ o gbogbo ìlú ọ̀tẹ̀ kódogun kódogun ẹ múlù lásìkò yìí torí pé àlàáfíà ilẹ̀ ìbàdàn ìròyìn kò jẹ wá lógún jọjọ ẹ̀yin ọmọ ẹ̀yìn eégún o mọ ìyà sọ́ọ̀sì mọ ìdè mọ́sáláṣí mọ ìjà ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù gbogbo pátákó ìpolongo ìdìbò mọ̀dé bẹ́ gbogbo ẹ̀ṣọ́ alábò nílẹ̀ ìbàdàn akínyẹ arọ́wọ́ṣẹ́ yín o ẹ ti pọ̀jáwé sóbìsì olùkéde gbogbo ẹgbẹ́ mọ́gàjì ilẹ̀ ìbàdàn lábẹ́ ààrẹ aṣèlú àdé olóríṣà akọ̀wé ilé olóyè mọ́gàjì tójì àjàlá olùdádé alukoro ẹgbẹ́ olóyè mọ́gàjì ajayi amadu.
10: Ọ̀làjìlú FM 96.7 ẹ̀dọ̀kí ìròyìn.
13: Ẹ káàbọ̀ padà sórí ẹ̀dọ̀ kí ìròyìn kan ní Lágelú 96.7 FM. Òkè gájò kè náà lẹ̀tí láǹfààní láti máa gbọ́ wa. Ẹ̀dọ̀ kí ọ̀hún ó ń tẹ̀ sí ọwọ́ iwájú o, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti máa gbọ́. Wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Àkọ́ọ̀dù nílé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣòfin nípínlẹ̀ Ọ̀ṣun. Òhun náà ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ sókè ni bí ọ̀sẹ̀ yìí ṣe ń lọ sópin ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ ìta fi bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ míì láti àná. Ibi tí wọ́n ti ń ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wípé ẹni tí ń ṣe alákòóso àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà ọ̀gbẹ́ni Túndé Dìísù kí wọ́n gbọ́ o kó sì ké sí ẹni tí ń ṣe alábòjútó fún ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá Ibrahim Gontan pé kó palẹ̀ ẹrù rẹ̀ mọ́ àwọn ò fẹ́ mọ́ nípínlẹ̀ Ọ̀ṣun kọ́ mú gbé lọ sí ìpínlẹ̀ míì. Ṣáájú ètò ìdìbò gómìnà tí ó wáyé nípínlẹ̀ ọ̀hún lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 ta wà ní inú rẹ̀ yìí o. Wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú Àkọ́ọ̀dù tí wọ́n wà ní ilé ìgbìmọ̀ aṣòfin ní ti ṣe ìgbìmọ̀ ìgbìmọ̀ aṣòfin àgbà tí wọ́n lọ bíi méje àti ti ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun tó lọ bíi 15 ni wọ́n ké sí ikọ̀ oníròyìn ní Òṣogbo tí wọ́n sì ní ẹjọ́ kó o àwọn ní ọ̀rọ̀ tí àwọn fẹ́ bá yín sọ. Wọ́n ní ẹni tí ó ṣojú wọn Sẹ́nítọ̀ Akọ̀gun lérè Oyèwùmí òun náà ló ṣojú ẹkùn ìdìbò Ọ̀ṣun West ọ̀nàrẹ́bù Bámidélé Sàlám òun náà ni adarí fún ilé. Wọ́n ní bákan náà ni ẹni tí òun náà wá eléyìí tó ń ṣojú ẹkùn ìdìbò gẹ́gẹ́ bí ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ ọ̀hún Right Honourable Olumide Ẹgbẹ́dùn gbogbo wọn jókòó rẹ́mrẹ́mú. Wọ́n ní ẹ̀yin oníròyìn ẹ tanra mọ́ra mọ́ yín lẹ̀ ẹ sì gbé rọ̀rọ̀ gẹ̀dẹ̀ kalẹ̀ gbogbo tá a bá ń sọ yìí ẹ mọ̀ kalẹ̀ o kẹ́ ẹ sì jẹ́ kí àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n mọ̀ dáadáa. Wọ́n ní nígbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n ké sí ààrẹ Bọ́lá Tinubu wípé ṣe rí ọ̀rọ̀ ètò ààbò pàápàá jùlọ lásìkò tí wọ́n ń palẹ̀ mọ́ láti dìbò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun kò fẹ́ yí àwọn mọ́ torí ọ̀nà tí wọ́n ń gbà láti máa dídùdú ìyà fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Àkọ́ọ̀dù àti bí wọ́n ṣe ń ṣekú pa wọ́n kò fẹ́ yí àwọn mọ́ o. Àwọn sì ti ké sí àwọn òṣìṣẹ́ elétò ààbò pàápàá jùlọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún níṣẹ́ ló dàbí pé èèyàn yín gbàdo sẹ́yìn ìgbani. Àwọn aṣòfin ọ̀hún rẹwú ẹ̀bẹ̀ sí àwọn ọlọ́dọ ni àwọn tí wọ́n jẹ́ tí wọ́n fi ẹ̀yìn ti ìjọba bí ìpínbi ti wù kó mọ́ iléeṣẹ́ ìròyìn àwọn tí wọ́n ń wo bí nǹkan ti ṣe ń lọ lẹ́ka ètò ìdìbò àwọn àti àwọn ìgbìmọ̀ tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà gbé kalẹ̀ fún àlàáfíà ṣáájú ètò ìdìbò lásìkò ètò ìdìbò àti tí ètò ìdìbò bá parí tán National Peace Committee wípé ètò ìdìbò gómìnà ti ń súnmọ́ etílé nípínlẹ̀ Ọ̀ṣun bí gbogbo nǹkan ti ṣe ń lọ kò fẹ́ yí àwọn mọ́ àwọn ò mọ bí nǹkan ti ṣe ń lọ torí pé ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n mọ̀ jí àpótí ìdìbò gbé ni o lọ́jọ́ ìdìbò tàbí kí àwọn olùdìbò kan wà ní ìkáyàsókè tàbí gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú Àkọ́ọ̀dù àwọn tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún wọn kó jẹ́ pé inú fu àyàfu náà ni wọ́n ń wà o torí pé látìgbà tí àwọn ti bẹ̀rẹ̀ ètò ìpolongo ìbò gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú Àkọ́ọ̀dù kò sí kò fẹ́ẹ̀ sí ibì kan tí àlàáfíà ti gbé wà nínú kí wọ́n ti lọ rèé tẹ́lẹ̀ di àwọn tàbí ìgbà tí àwọn bá ń bọ̀ kó di gbàsgbòs kó mọ̀ sí ìfàyàbalẹ̀ kankan bí ti wù kó mọ léṣù ìdìbò léṣù polongo ìbò wọ́n níṣẹ́ rí gbogbo àwọn ọkọ̀ èyí tí àwọn ń gbé lọ sí ibudo ibi ipolongo bi baje ni won ni se ri patako eto edibo ti awon gbe kale pe edibo fun lagbaja bi baje ni won ni gbogbo nkan to ba je dukia ti won mo ipo mo egbe oselu akodu loni nipinle osun won lo to won o ni ri mo won ni afi ki ijoba apapo lorilede wa Nigeria ko tete gbe igbese kan mo kia o ki won yo alamojuto fun ile ise olopa tin be nipinle osun ki won yo bi eni yo gidigiga won gbe lo si ipinle mi tori awon ofe le faramo nkan to sele lori oro eto abo nipinle osun pelu bi eto edibo se nsumo etile nipinle na
0: oda ipinle osun o le mi na bo si o ko je ajo lo ka le jo wo oko kan na pada bo se ikanni wa ni lagelu ni ayin o won pe esun igbianju lati da emi ori ade ti o je ti ilu osogbo eyun ata oja ti ilu osogbo legbodo eyun oba jimo oyetunji oni opolopo awon eyan ni won ti tan ara ebere si mo ke si awon alase eto abo ati ijoba nile yi pe ki won se iwadi eleyi to dogbin lori bo se je wipe agbo oselu ipinle osun o ti ngbona girigiri lasiko yo gege bi won se pe ori ade ohun obere si soro nipa nkan ti oju e ri be o na ni egbe oselu All Progressives Congress APC ati awon igbimo adari re nilu osogbo ni awon na soro wipe iru kile yi ti awon olubi eda kan ti won wa pe ngba tawon ori bi tawon o ti sise laabi won mo afin ori ade to je ata oja ti ilu osogbo oni won morile lati lo ri mo sise laabi won wa nbere wipe kilode tiru e vile mo sele lawujo ti ati loba ta nijoye ta nijoba be ni won pe ki iwadi to jinle ko waye o lori e ti o si bu enu ate lu iru owo ere he ti gomina Ademola Adeleke ti fi mu oro eto abo ni ipinle na ori ade yi ata oja ti ilu osogbo o lo je pe o so oro ohun nibi eto kan eleyi ti yan se ti awon eyan fi pe awon tawon je ontaja ninu oja ajegunle atawon onise owo ti an wa nbe nibi ti gbogbo awon babalaje iya loja ti gbogbo won ti an peju pe sesi wipe awon buwolu eyan sipo gomina Adeleke lekeji eyi to waye nilu osogbo ibe ni ori ade yi ti soro sita pe ori lo mo yo ohun nigbati awon agbeban kan ti an yawo aafin ohun ti an si bere si yin ibon gbagba ninu aafin oni gbogbo igbiyanju won ni lati gbemi ohun o bi ki ba wa se ori awon ti an ti je alale ilu osogbo ati baba nla baba ohun pelu ori itohun atawon ti an bi ohun gan won ba mo ti ran ohun lorun gege bi ata oja bo se so o pe ninu ikolu ohun awon ti an je amugbalegbe ohun won mo pada fi ara pa yana yana to je pe oju ogbe eban nbe lara ko wa won lasiko yi to iso di mimo pe ikan lara awon apere eleyi to n le se wi pe awon eyan si oselu etanu ni ipinle osun o le leyun be na lo so di mimo wi pe ki won wa mo daju pe ikolu ti won se na ko ni da ohun lowo ko lati ma se atileyin to gbangban fun gomina Adeleke ko le ba tun pada wole si ipo gomina lekeji be lo wa ro awon eyan wi pe ki won ja mi lori mimo si oselu pelu mimo lo itaporo gan ati dida wahala sile oselu etanu ko nibi ti n gbe ni lo ko si le mu ire kankan de ba wa ni ipinle osun o ni oro to jade o latenu ata oja tosogbo
13: to eni ti se oko pataki lara mo ile igbimo asofin lorilede wa Nigeria to soju ekun idibo arin gbogbo ipinle Kogi nile igbimo asofin agba orilede yi senator Natacha Akpoti Uduaha ohun na lo ma ti jaje atileyin re fun gbogbo awon eyan ti won je oludije labi ase egbe oselu People's Democratic Party PDP papa julo se eto idibo gomina ti o waye ni ipinle na logunjo osu kefa odun 2026 ta wa ninu re yo won ni oludije labi ase egbe oselu PDP ni ipinle Ekiti dokita Wole Oluyede won ni Natacha lo se iwoye Oluyede gẹgẹ bi eni to je pe o se fi okan tan ni gbogbo awon ti awon je adari ni ru egbo selu PDP la won se dide ha koya ni ipinle Ekiti won ni lopin ose ti aloto yi ohun na ni won bale bagin si ilu Ado Ekiti olulu ipinle Ekiti lohun ti won si lanfani lati ma ba awon iko lati leyin fun egbo selu PDP ati awon omo ipinle Ekiti soro lori eto ipolongo won eleyi ti o tenubodo to wa sopin gbam won ni gbogbo awon ti won se atileyin fun egbo selu PDP ohun na ni won kora won jo o ni pe ati awon odo awon agbagba awon adari awon obirin lati ijoba ibile mẹrin di logun tin be ni tibuto ro ipinle Ekiti ti won wa lo re ki senator Natasha Kaabo si ipinle won won nigba to lanfani ati ma soro si waju oni ohun lo gbogbo awon asiko die iyen lati lo si tibuto ro ipinle Ekiti ko to yoju sita yo si bombo bi pe ohun ti de o won ohun si ri awon to sele nbe ohun wa wo awon jojo ko ati eni ti se oludije labi ase egbe oselu todo ta won dokita oluyede lati bere pe bo ni nkan se nlo ati ki lo ni fun awon eyan gege bi egbe oselu PDP ti se la kale won ni gbogbo nto so fa awon patapata won ni awon miri bi pe eleyi wa lati wa sise ni la won se we pe kawon odide kawon se atileyin fun tori pe eni ti o se ta na won gbe sile o ki awon eyan ba won ra o ohun ti awon ta la won gbede yo e ba wa ra won lara n to so fa won ta won si mo pe yo se ki gbogbo omo Ekiti gba o ohun na ni eto isejoba rere eja kokko se yun leni diru awon odo lagbara won ni se yun leji firu awon obirin lagbara lati je ki nkan ti won ba nse ko mo lo dede papa julo awon onise owo onisowo atawon ni karakata ori bakan na ni oro eto eko ki idagbasoke ko le de ba daada ona eto wa we to raje yo tun wa ni lo si waju to gbangban won ni ta ba ko gbogbo eleyi jo papo eyan ti se joba ki lo tuku awon wa kede o wi pe ko se atileyin fun eni ti awon gbe kale gege bi olujide dokita wole oluyede bi pe yo mo se daada gan mo ni won ni gbogbo awon eyan na ni won lanfani lati pate lasiko ti senator Natasha to n ba won soro won ni oluyede na o lanfani ati gbe roro gede ohun na soro o ki gbogbo awon eyan ti nbe o ki awon agbagba ninu egbe oselu PDP ton wa o ti se lalaye papa julo fa awon to ba lese kupu awon iya loja babalaje awon obirin awon odo awon osise ijoba ti won ke o tami oro yin oni ale re fokan yin bale didun lo so so se ni ipinle Ekiti ta won wa yi o ninu egbe oselu PDP ewo awon ti mura tan o awon duro dede o ko si omimi kan ti omi awon pinpin bi ti wu ko mo e tun fe ka sowo waju si ewo e lo nu iweroyin Nigerian Tribune to jade foto ni e te sowo waju
0: ninu iweroyin Daily Post eleyi tin be lowo mi ni ayin oro jade o latenu senator Adams Osiomole nibi to ti so di mimo wi pe eni to je are ile asofin agba ile yi Akpabio ni se lo lero pe ohun gangan ni asitani eleyi ti n gbenu omo niyan ti fi huwa laabi abi ti obile je oni o si n dogbon oni ko ba ti e ti si ohun mota to n ofin ni raaye mo wo inu ile asofin agba ohun wa mo bo ba je pe o ni agbara re ni senator to n soju ariwa ipinle Edo nile asofin agba ohun Adams Osiomole lo so di mimo pe ààrẹ ilé asòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà Godswill Akpabio n ló lérò pé èlèsù lòun bẹ́ẹ̀ òun náà ló sì pé kò mọ̀ ní o pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eléyìí tí wọ́n ń bẹ̀ nílé asòfin àgbà ilẹ̀ yìí n lọ jẹ́ pé wọ́n jẹ́ ẹni tí inú ń bí tí wọ́n sì jẹ́ ẹni tó jẹ́ pé bí aṣojú sátánì gan òun ni wọ́n jẹ́ torí pé wọn ò fara mọ́ ìlànà tí Akpabio ti fi ń ṣàkóso ni ilé asòfin ọ̀hún Osiomole n ló sọ̀rọ̀ di mímọ̀ ni ọjọ́ Àìkú Sunday lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan ní orí ilé iṣẹ́ ti ìgbóhùnsáfẹ́fẹ́ kan ti ń bẹ̀ lórí ẹ̀rọ ayélujára ó wá fi ìkìlọ̀ léde pé kí àwọn èèyàn mọ̀ ò dájú sáká pé ilé asòfin àgbà ẹlẹ́ẹ̀kọkànlá yìí kò lè dàbí ti ẹlẹ́ẹ̀kẹwàá tí àwọn ṣe kọjá nígbà tí wọ́n ń bi léèrè wípé kí ló dé tó fẹ́ dàbí ẹni tí ń dún kòkó máa Akpabio nínú ilé gómìnà ìpínlẹ̀ Edo tẹ́lẹ̀ rí ọ̀hún n ló sọ di mímọ̀ wípé ṣe rí àwọn asòfin àgbà yòókù nínú ilé asòfin àgbà ilẹ̀ yìí ó ní lábẹ́lẹ̀ lọ̀pọ̀lọpọ̀ wọn ti ń kùn ni won tin so ntinu odun si nipa ona ele ti apabi ti ma gba adari ile be ba gbagbe eran ti wi pe adosepo ele to koro bi jogbo kan on lo waye laarin awon gomina tele ri mejeje ohun ele to je pe won ti wa pada di asofin agba lorilede Nigeria bayi na nigba ti ile asofin ti won fi lo re se atunse si awon ofin ati alakale ile ni ti odun 2027 ele ti won mura re sile bi oselu yo se ma waye ti an pe ona ta won mo gba se atole awon awon fe ki ari pada ode ba wahala ohun lo wa feju keke ti ran mo bi na inu erun nigba to di wi pe ojo bere si pariwo lera awon lori ninu ile asofin ti agba ohun koda un to fa lasiko na oni atunse kan ti an se si abala kerin ati ikarun ofin ile ele ti an mo lo ninu be ni ariwo lo vi bere laarin apabio ati osi omole to si je wi pe an mejeji ojo n pe won o fe ri gara won latan ninu ile asofin agba
13: to won ni ko din ni awon ologun ile wa Nigeria ti won je oga agba bi mefa niye ati osise omo ologun agba kan to ti feyinti ti won ti padanu emi won o si owo awon amo okun sika awon afaso dudu boju sese labi awon agbebo awon agbesumo mi laarin inu osu kini odun ta wa yi o si asiko yi lodun 2026 gege bi iwe iroyin Daily Post sese akosile iroyin ohun won ni awon agbebo ohun na ni won fa lakadi pelu ile ise omo ologun lewa Nigeria to si mu emi opolopo awon omo ologun lo yato si awon ara ilu ti ki se omo ologun won se lapejuwe pe ni ojo 16 osu keji odun 2026 ta wa yi iko Boko Haram o na ni won ma fona soju ti won wo abule kan lo ti won pe ni Mandara Girau nijoba ibile Biu ni ipinle Borno lohun won lo de se kupa ogagun osi okolo won ni won lo de sin ni ilu re ni Obionofia Uduono nijoba ibile Eziagu ninu osu kerin odun 2026 ni ipinle Enugu won ni leyin bi osu kan si owo na ni okolo eleyi ti won tun se kupa o ti leyin ti won se kupa okolo ton o na ni won tun lo de se kupa ogagun agba Marigana yen ki rora o da be ni ko eyin fe yo ninu osu kini ninu osu kata ojo kini odun 2026 won ni ipinle Borno na lo tun ti sele won ni won tun se kupa won ni bakan na lo mo se sori o won tun lo de se kupa enikan to tun je ogagun agba Lieutenant Colonel SI Iliasu dojo kefa osu kata odun 2026 ta wa ninu re na ni won ni ipinle Borno yen ibi kan ti won pe ni Monduga won ni be na ni awon eyan po ureri ekun wi pe nise ni awon ti won di agbesumo mi yi won ya bo mi mo yato si odun awon ti won je ologun agba atawon omo ologun to ti feyinti ti won ti de agbalagba lenu ise won ni won lo re ji won gbe won si se ku pa won won ni won da won lona won si se ku pa won won ni na ni won se ka yato si awon omo ologun to je pe ki se ogagun agba lorilede yi eleyi to je pe ko ti e ni awon ni akosile re bi pe won wa se siro re o won ri pe o ti n lo bi awon omo ologun ati awon to ti feyinti ti won je ogagun agba lorilede ti won lo bi meje niye e ti awon Boko Haram ati awon agbesumo mi to ti se kupa o laarin inu osu kini odun ta wa yi titi wo inu osu kefa
0: gomina ipinle Edo Monday Opebolo on lo ti bu enu ate lu isele ijinigbe kan eleyi ti iroyin so di mimo wipe o waye ni ojo Aiku Sunday ninu oja kan ti an tin ta ewebe ati awon eso ni oju opopona eleyi to lo si papako ofurufu ilu Benin to si se apejuwe re gege bi eyi ti ko je itewogba ati ikolu labi eleyi ti awon ikeda ohun ti an mo mo doju eko awon olugbe ti o lese lorun bi ti wu koma ninu atejade kan eleyi ti gomina Opebolo to fi lede ni ojo aje Monday nipase eni to je amugbalegbe Patrick Ebojele oni gomina ohun ti pase fun komisanna olopa ti ipinle Edo wipe nise oníkóyà tètè gbé ìgbésẹ̀ kan mọ́ kíá kó sì ri pé wọ́n ṣe ìwádìí tó rinlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà lójúnà àti jẹ́ kí ààbò wà fún ẹ̀mí àwọn èèyàn eléyìí tí àwọn ìka ẹ̀dá yìí ti jí gbé kí wọn ó sì dóòlà wọn ní àlàáfíà àti pé kí ọwọ́ lè tẹ àwọn olubi ẹ̀dá tó jẹ́ pé àwọn ni wọ́n hùwà láàbí yìí gómìnà kò ṣàkìlọ̀ wípé ìjọba ìpínlẹ̀ ọ̀hún kò ní káwọ́ gbéra kó wá fi àyè gba kí àwọn olubi ẹ̀dá kan kí wọ́n máa dúnkokò má àlàáfíà àti ààbò àwọn aráàlú ní ìpínlẹ̀ náà ó sọ ọ́ di mímọ̀ wípé òun bu ẹnu àtẹ́ lu ìjínigbé náà bẹ́ẹ̀ ló ń sì ké sí kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà láti bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún ẹ̀wẹ̀ nígbà tí ó máa rọ gbogbo àwọn olùgbé ìlú Benin àti àwọn èèyàn tí ń bẹ ní tìbútòrò ìpínlẹ̀ Edo ó pé kí gbogbo wọn ṣera wọn ní ojúlá alákànfi sọ̀rí kí wọn ó sì rí pé gbogbo àwọn èèyàn tí wọn bá ti rí tó rìnrìn bẹ̀sẹ̀bẹ̀sẹ̀ tó bá ti ń rìn kọsẹkọsẹ irú wọn ni kí wọn ó yá tètè sọ ọ̀rọ̀ nípa wọn o fún àwọn iléeṣẹ́ ọlọ́pàá kí wọn fi tó wọn létí láti lè tètè ṣe ìwádìí irú àwọn èèyàn bẹ́ẹ̀ kí wọn ó lè mọ ti ń gbébọ abẹ́ àṣọ àti àwọn nǹkan tí ń bẹ lábẹ́ ẹkùn wọn lọ́hùn tí wọn fẹ́ hù níwà pẹ̀lú bó ṣe sọ di mímọ̀ pé bá a bá tètè wí nǹkan nípa ń tá a rí ó ṣeé ṣe kó ran iṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ láti dáàbò bo ìlú.
13: Gómìnà Bala Muhammed ti ìpínlẹ̀ Bauchi lọ́jọ́ Sunday ìyẹn ìsinmi àná wọ́n mọ̀ ṣe àbẹ̀wò sí gómìnà ti a nípínlẹ̀ Ọ̀yọ́ ń bi tá a wà yìí onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé o látàrí bí àwọn amòòkùnsìkà kan àwọn agbébọn àwọn ajínigbé bí wọ́n ṣe wọ inú orí ìjọba ìbílẹ̀ oríire níyàwó tàti ẹ̀sí ẹ̀lẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n lọ rèé jí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama àti ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ń ti àwọn olùkọ́ wọn gbé lọ mohammed ẹni tó ṣe àbẹ̀wò sí gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn ní ibùgbé rẹ̀ ní ìlú ìbàdàn ti aríbitá wà yìí tó ń ti àwọn tí wọ́n jí adarí fún ẹgbẹ́ òṣèlú allied people's movement apm wọn ni ẹni tí ṣe alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún alhaji yusuf mama dantale wọn ní òun náà ó kọ́ wọ́rí o pẹ̀lú gómìnà ìpínlẹ̀ bauchi àtẹni tó jẹ́ olùdíje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apm nípínlẹ̀ náà dupò gómìnà dókítà yakubu adamu wọn ní gbogbo wọn náà ni wọ́n léwájú o láti wá ṣe àbẹ̀wò àníkáwá kí ọ̀nì sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ látàrí làlúrí tó dé bá gbogbo èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ lásìkò tá a wà yìí tí gbogbo nǹkan fi pa kése wọn ló jẹ ohun tó bani lẹ́rù tó dunni jọjọ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí wọ́n sì ń sọ ṣàlàyé fún àwọn akọ̀ròyìn tí wọ́n láǹfààní àti wà ń bẹ̀ wípé àìsí ń bẹ̀ náà ni àwọn àìdásí ló mú káwọn gbéra pa láti ìpínlẹ̀ Bauchi wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ táwọn sì sa gbogbo àwọn adarí ẹgbẹ́ òṣèlú apm ipe ẹnìṣó o lọ́dọ̀ gómìnà Ṣèyí Mákindé láti lọ rèé ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí gómìnà lórí ipò tí ọ̀rọ̀ ètò ààbò wà àti ìgbésẹ̀ èyí tí wọn yóò gbé pẹ̀lú bí wọ́n ṣe jí àwọn èèyàn yìí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ kó lọ nípìnlẹ̀ Ọ̀yọ́ wọn ló ṣe ní láàánú o làwọn náà ṣe ń ké sí gbogbo àwọn òṣìṣẹ́ elétò ààbò ibi tí nǹkan gbédé dúró ipò ẹja fọwọ́sowọ́pọ̀ lójú ọ̀nà àti rí i pé gbogbo àwọn ètò ìjínigbé yìí kinní ọ̀hún ó lọ sí òpin ìgbàgbé àti láti tètè rí pé wọ́n gba àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn padà sí àkàtà àwọn mọ̀lẹ́bí wọn wọ́n yin gómìnà Ṣèyí Mákindé láwo wọ́n gbó ṣùbà káre fún wọn ni ó kú iṣẹ́ akínṣe wọn ni ó ṣiṣẹ́ takuntakun táwọn náà sì láǹfààní láti rí i pé láìsùn láìwo gómìnà wípé tipátipá ni gómìnà fi ń sùn látìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ wípé ṣe ni wọ́n rọ gómìnà pé ẹ̀sùn tí wọ́n pé ipò tí ìpínlẹ̀ Ọ̀yọ́ wà lásìkò yìí náà ni kò jẹ́ kí àwọn ọmọ láǹfààní àti lè sùn wọra mọ́ torí pé ńṣe làwọn wò wípé ti yẹ kí àwọn ọmọ yìí ti pàtà padà àti àwọn òbí wọn kán padà sí àkàtà àwọn èèyàn wọn ní ṣùgbọ́n bí gbogbo rẹ̀ ti ṣe wá ń lọ yìí o ìwà ìgbésùnmọ̀mí bó ṣe ń gogò sí lórílẹ̀‐èdè wa Nàìjíríà àfi kápọ̀wọ́pọ̀ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ètò ìṣàkóso pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́ yìí láti rí pé ohun gbogbo ṣẹnu re o nípasẹ̀ tọ̀dọ̀ tàwa o wọ́n ní gbogbo àwọn táwọn dìde lẹ́yìn táwọn sì wá kẹ́dùn papọ̀ pẹ̀lú gómìnà làwọn ó tún ṣe àtìlẹyìn tó gbọgbọ́n fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti rí pé wọ́n gba àwọn ọmọ ọ̀hún padà gómìnà náà láǹfààní àti gbàrọ̀rọ̀ gẹ̀dẹ̀ ó kí wọn o wípé wọ́n ṣe wọn o wípé kede ba ni ajeri ni gbogbo ni kororo ngbo si ti de ba won ko si nkan ta won se na ni pe ka won gba ka won wa joko lati sise taku taku gba won mo npada won ni e tu fokan bale eyin eyan ijoba ibile orire a gba won akeko ipada laipe laijina
0: oda ibina ni ade ti a ti mo fi ise lo lori edo ki iroyin laaro yi amo ka to mo lo e je nki baba wa dada alaji akinkunmi iyola ti won je alaga ti oludasile ile itura elegant hotel nile badan igba odun ojo kan ni o
13: agbara
0: lowo olohun e dagba e ni dagba aya e si dogbo erin rere gbogbo e ri se loke pe awon te ti se e jere lagbara lowo eledua bi o se monu titi ago mejila eleti e mo pade awon akin egbe wa lori gudugbe iroyin oluwa sina alayo ogun ede ofo ma le so fa nle ni je o
13: titi layo akinsola o na loruko temi e se te wa nbe fun wa

0: ìtànà tó ń tàn tó tutù tó sì dára má dúró dọjọ́ ọ̀la àkókò ń súré tètè ìtumọ̀ ẹ̀ ni wípé àkókò tẹ́ rí yẹn kò dúró di ẹnikẹ́ni bọ́ọ̀dì téèyàn kan bá ṣẹ̀ṣẹ̀ wá wò ó wípé ọjọ́ sì wà nígbà tá a ti wà ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹfà ọdún 2026 ó fẹ́ kọ́ṣẹ́ ni o ó fẹ́ bẹ̀rẹ̀ okòwò ni o ó fẹ́ máa ṣiṣẹ́ kan ni o ó wá wò ó wípé àsìkò sì wà mo rò pé wọ́n ń fún ẹ lóúnjẹ yẹn lọ́fẹ̀ẹ́ àbí wà á mọ̀ nígbà tó bá fi máa di ìwò yìí oṣù bíi mélòó kan sísìnyí á ti wọnú oṣù kejìlá ọdún 2026 ìtumọ̀ ẹ̀ ni wípé ọlọ́run ọba tó dá wa ó ti ṣètò gbogbo ẹ̀ kí ojúmọ́ kó máa mọ́ kọjọ́ tún máa ṣú kó tún máa dalẹ́ bá a ṣe bẹ̀rẹ̀ sí wọ́n mú bẹ́ẹ̀ yẹn ọjọ́ ti ń lọ nìyẹn kò sí nǹkan tó pé tó kéèyàn tètè dìde sọ́rùn ara rẹ̀ nírú àsìkò tá a wà yìí kò ní bàjẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa lásìkò ní lágelú 96.7 FM òkè gájò òkè ó ní èmi fọláṣadé àjàlá ni mo ti ń kàn án sí wa láàárọ̀ wípé ẹ kú ojúmọ́ o àjọkú ojúmọ́ o àjọkú ayọ́run bọ̀dá láàyè àjọkú ajítò ní kọ́lọ́run ọba elédùmarè kó jẹ́ ká jítọ̀ la o lórúkọ ọlọ́run ọba ọ̀gá àgbà ọba tó ju gbogbo ọba lọ lórúkọ ọba adébáyọ̀ múrítàlá àkàdé lórúkọ àwọn lọ́gàlọ́gà tó wà ní ìkànnì ibi tá a wà yìí o àti títí láyọ̀ akínṣọlá olólùtú ètò yìí ètò owó wa nìyẹn ètò tá a pè lójú ọjà níkẹ ojú ọjà yẹn ó ń lètò ojú ọjà yẹn ajẹ́jọ́kọ́ síbẹ̀ ni ojú ọjà yẹn ó ń gangan òun náà ni yọ ọbẹ̀ láwọn orílẹ̀-èdè gbogbo eléyìí tó ti dìde lẹ̀ orílẹ̀-èdè wa nàìjíríà náà lábúrò ní í ṣe wá lágbá lọ́wọ́ ọlọ́run alàyè èyí tó wá dàbí ìgbà tí kò tẹni lọ́rùn yẹn ọba àwọn ọba tó la ayé àtọ̀run ó mọ̀ bá ní dá sí ìdẹ̀rùn àti ìtẹ́lọ́rùn ó máa dé bá wa lórílẹ̀-èdè wa nàìjíríà àwọn kan wá wà nù gbèkùn kan ni àwọn kan wà nù ilàhílo kan ni àwọn kan wá wà nù pákáleke kan ni gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run ọba elédùàrí ó bá ní dá sí tó fi jẹ́ pé ìdásí rẹ̀ yóò mú ìtura bá gbogbo ọkàn pátápátá àwọn tó sì wà nù gbèkùn ọlọ́run ọba yóò yọ wọn jáde lágbára lọ́wọ́ ọlọ́run ọba fọláṣadé àjàlá lórúkọ tèmi o fọláṣadé àjàlá kì í oníkẹ́ ẹ lówó kẹ́ ẹ bímọ oníkẹ́ ẹ ṣòwò kẹ́ ẹ jèrè onítẹ́ ẹ bá ti tajà ẹ rà tajà ẹ dẹ̀ máa jèrè tó tọ́ tẹ́ ẹ bá dẹ̀ tún ti rajà ẹ dẹ̀ máa rajà ẹ máa rajà lọ́pọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ọba tolú ayé adébàmọ́ wọ́n tá a jọ máa ń wá sóde àsójijọ wá sóde lọ́jọ́ tòní lágbára lọ́wọ́ ọlọ́run kò ní burú fún gbogbo wa pátá ojú ọjà lè tó ojú ọjà tẹ́ ẹ̀ ń wò yẹn ajé jókòó síbẹ̀ ni lábúrò sì ní ṣe wá débi pé yóò ṣojú ọjà wa lórílẹ̀-èdè wa nàìjíríà débi pé yóò ṣe ètò ọrọ̀ ajé wa ọlọ́run ọba ló dá ilẹ̀ yìí gẹ́gẹ́ bí ilẹ̀ ọlọ́ràá mo kí yín o jákèjádò gbogbo àgbáyé pé ẹ káàbọ̀ sílé ọlọ́ràá orílẹ̀-èdè nàìjíríà ló ń jẹ́ bẹ́ẹ̀ tó lú ayé adébàmọ́wọ́ má jẹ́ ká dára dúró gẹ́gẹ́ bí ìṣe wa káwọn èèyàn lè bá mọ̀ pa ti dé agogo tó ń ka wákàtí ọjọ́ yóò kúkú mọ̀ ka wákàtí wa sí rè mi ó yá kí ló wà ń bẹ̀ yẹn gbèsókè
1: ojú ọjà àpamọ́wọ́ owó àtàjẹ́

0: 96.7.
1: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ. Ìdáàbòbò àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-E-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata-ilẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
7: Ní Reliance Future Football Academy, ṣíṣètọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
6: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
7: Bá a ṣe mú ìdàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́ tó wọn.
6: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
7: Reliance Future Football Academy, ìpìlẹ̀ àwọn ògùn ọjọ́.

0: ti ni melo gbogbo eyan badan ta gbogbo e ja ma nra wa leti pe gbogbo to lu wa dada dada ni sugba ni gbata daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara sugba ninu gbogbo eya ara o oju lo bara idi pataki re ti ajo charity foundation se npe akiesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni charity eye care foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofese layewo oju o reading glasses lo fe fun gbogbo ba nilo e anise ofe layewo fun gbogbo to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni ipenija oju lati sagbe kale charity eye care foundation nigba to tun wa gba bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se oriran gara ko ma dani ti won nfa ni tete na loju popo lafini o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop ni tosi olowo din fosa anu shopping complex iwo road ibadan lojojuma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 090544844 oju lo bara oni din do mo wa lagbari
1: My IBDC meter unit don't finish now. See bad time you. To go kill buy token now go stress me well.
2: Why you dey worry like that? Just use iRecharge.
1: Are you recharge? How that one take work?
2: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1# on your phone.
1: Sharp like that.
2: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
3: iRecharge. Convenience. Accessibility.
4: Lagilu FM 96.7.
5: Ali Ayika Madini Ahmed Ola Osibikan ti mo je baba loja fun egbe ileso ile Ibadan lagilu ni mo wa yi o ni eto oju oja emi pelu Sade Ajala mo ma gbo eto oju oja daada mo wa ro gbo eyin araalu ateyin loja loja pe ke ma gbo eto oju oja daada
6: oju oja apamowo atajiri oja
7: èyàn wa ẹlẹ́mbẹ̀ ń bò ní ṣájẹ́ tí ń wọgbá nínú àwọn ọ̀sọ̀ yìí bò ní ṣọwọ́ ṣẹ́ ti ń yá nínú àwọn ọ́fíìsì yìí ẹni tó bá ṣiṣẹ́ o ló jàre ìṣẹ́ o ẹ mọ́ sọ pé torí pé ojú ọjọ́ rí bá kan àbí kiní kan fẹ́ ṣe kiní kan kéèyàn wá gbọ́wọ́ lọ́wọ́ ọ̀hún jẹ́ kébi pa wá o lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa akúkú tún lọ sí ibi tí wọ́n ti ń ta irú àwọn ohun èlò kan àwọn ohun èlò tẹ́mi yóò máa ṣe ládùúgbò wípé ọlọ́run ọba yóò kádàrá pé káwà tí náà lè bá a máa rà á kò yé eyín bá a bá fẹ́ délẹ̀ ládé ni o àwọn ohun èlò eléyìí tí wọ́n máa ń kó papọ̀ mọ́ra wọn tí a fi ń dé ilẹ̀ ládé ẹ̀yin ò mọ̀ ohun tó ń jẹ́ pé kéèyàn dé ilẹ̀ ládé ṣe ìmọ̀wé tílẹ̀ bá wà ó kàn máa dáwà fúnra rẹ̀ ni ṣùgbọ́n tó bá ti di wípé ilé ó lọ ń wù lórí ẹ̀ a ti dé ilẹ̀ yẹn ládé nìyẹn ọlọ́run ọba yóò ṣe dáadáa fún oníkálukú wa pàápàá jùlọ àwa tá a sì ra wẹ́ẹ̀bẹ̀ ọlọ́run ọba elédùà láwọn ò pé báwo ló dẹ̀ ṣe fẹ́ jẹ́ báyìí olúwa rẹ̀ ò mọ iye àjọ tólúwa rẹ̀ gan tiẹ̀ wọ̀ gan tó fi jẹ́ pé ọ̀rọ̀ ọlẹ̀ yóò kọ́kọ́ dúró ná kó tó di wípé yóò mọ délé ládé àmọ́ n tá a mọ̀ ni wípé ọlọ́run ọba tó kọ́lé fún gbé kò ní í ṣọlá ìkọ́lé fún gbogbo wa a lọ bèrè àwọn èròjà kelé tí wọ́n ń lò tó jẹ́ èròjà àkọ́lé yanrìn ni o gráfù granite èwo lẹ̀yìn mọ̀ èwo ni báwo ló ṣe bá dé lọ́nà ọ̀dọ̀ yín bẹ̀yẹn ó yàtọ̀lú ayádébàmọ́wọ́ mọ́ wòran àwọn èèyàn kan ti kówó ajé kalẹ̀ tí wọ́n fẹ́ ra gbogbo ń tà ń wí wọ́n sì fẹ́ mọ̀ wípé èló ni àwọn lè ní lọ́wọ́ jẹ́ kí mọ̀ sọ ibi tá a wà ó yà pè sókè. Ókè ẹ̀yin tiwa bó mà dẹ̀ ṣe ń lọ mà nìyẹn ẹ̀rú ti ẹ̀ bà mí.
6: Ojú ọjà àpamọ́wọ́ owó àtàjẹrí ọjà.
8: Tẹ̀síwájú ń bá wa lórí ètò ojú ọjà ní kànílá gẹ̀lú 96.7 FM òkè gájòkè ó yá ẹjọ́.

0: yàtọ̀.
1: Ó yàtọ̀ síra wọn.
0: Bẹ́ẹ̀ni. Ní tàwọn ẹlòmíì náà tún já wálẹ̀.
1: Bẹ́ẹ̀ni, ẹlòmíì tó já wálẹ̀ yàtọ̀ sí ti bíi.
0: Bí tọ̀dọ̀ tí ń ṣe nílẹ̀ ṣe ń tà bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Àmọ́ ti ẹgbẹ́ wà.
1: Ẹgbẹ́ ń bẹ.
0: Tó yẹ pé àwọn ni wọ́n sọ fún yín pé iye báyìí lẹ́mọ̀ ta o.
1: 1,000 naira lẹgbẹ́ ní ká máa ta náà ẹyọ kan. Tó bá ṣe pé stone dust ni 1,200 ni stone dust.
0: Ṣé stone dust tó yàtọ̀ ni?
1: Stone dust yàtọ̀ sí sand. Bẹ́ẹ̀ni.
0: Kí ni ìyàtọ̀ rẹ̀?
1: Ìyàtọ̀ tó ń bẹ́ẹ̀ ni stone dust yẹn èrèdú granite ó ní stone dust kì í ṣe sand ni wọ́n fi ń yò wọ́n.
0: Tó bá jẹ́ pé tó ní stone dust yẹn ṣé òyìn náà tún lè fi yẹn náà mọ́lé?
1: Bẹ́ẹ̀ni. Wọ́n fi ń mọ́lé.
0: Ó wá máa yàtọ̀ sí ti
1: oní
0: sandy lásán pé kinní.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo jáde pé ó dà pé ó fẹ́ yàtọ̀ díẹ̀ díẹ̀.
1: Ó yàtọ̀ sí ara wọn. Bẹ́ẹ̀ni.
0: Ṣùgbọ́n a lè rí míì náà tó jẹ́ pé yóò jẹ́ 9 tí ó sì dín 1,000.
1: 1,000 naira lẹgbẹ́ ní pé ká máa ta 9 ní gbogbo bí.
0: Ṣẹ́gbẹ́ ni àbí nǹkan tó pé ọlọ́jà gangan.
1: N tó pé ọlọ́jà ní 1,000 naira. Ẹgbẹ́ náà sì ní 1,000 naira yẹn nìkan gbọ́dọ̀ ta less than 1,000.
0: Ṣé pé tó bá jẹ́ pé ẹ fẹ́ wòṣe fún mi ní ìsìn pé mo dé ní ìsìn pé ó dá o bí o náà lẹ́nà 100 naira ẹgbẹ́ ò gbọ́dọ̀ gbọ́ nù.
1: Yín lè wòṣe fún yín báyẹn 1,000 là ń tà.
0: Àbẹ́ ìgbọ̀ngàn ní tí mo wá báyìí tí mo sì sọ̀rọ̀ ara mi fún yín pé tọ̀bọ̀ lẹ́tì ràn mí lọ́wọ́ o.
1: Kò pé
0: ìkan. Náà fẹ́ mọ bíbí ìyá méjì kan o. Ẹ wá pé ẹ nílé dín fún mi.
1: 1,000 ni.
0: Tí ò ní dín rárá.
1: Yóò dín rárá. 1,000.
0: Àtúnfi tí ó bà tó lé.
1: Bẹ́ẹ̀ni.
0: Níbò mi.
1: Bẹ́ẹ̀ni.
0: 1,000.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn èèyàn sì ń rà.
1: Àwọn èèyàn ń rà.
0: Ẹ bóyá tó ní báyìí náà ti ní pé àwọn èèyàn rà ẹ ti wò pé kí ni
1: okùn wà fún mi. Àwọn gbogbo èèyàn náà lórí wípé n táwọn rà ó wọ́n n táwọn náà nù tà ó wọ́n kò sí pé bóyá àwọn kan lórí rẹ kò sí ọ̀rọ̀ bójúbójú ń bẹ̀ gbogbo èèyàn náà lórí tọ́lọ́mọ bá wa bù wọ́n láṣìírí.
0: Ami.
1: Ẹni tọ́lọ́mọ bá ti kájàra pé yóò kọ́lé yóò kọ́.
0: Bó bá ṣe wù kó wọ́n tó.
1: Bó ṣe wù kó wọ́n tó yóò kọ́. Ọlọ́run máa bù wá láṣìírí ni.
0: Ami o. Búlọ́ọ̀kù kan 1,000.
1: Bẹ́ẹ̀ni.
0: Mélòó rẹ̀ lèyàn owó gidi nu o. Ipò owó gidi nu o.
1: Ọgọ́rùn-ún rẹ̀ ní ìsìn 100,000 ni.
0: Kàìkàì. Ọgọ́rùn-ún 100,000.
1: Bẹ́ẹ̀ni.
0: Lọ́run bá yóò ṣe dáadáa fún wa o. Ẹ máa bá wa náà wo sí o. Pàápàá jùlọ àwa tó yẹ pé aṣáfẹ́ pé kọ́ àná tiẹ̀ sọ pé kinní ni. Ní ìsìn báyìí ní ìsìn kọ́ lọ́run ó ṣe owó ilẹ̀ ni. Ṣé ń gbà ọlọ́run ṣé ń gbà tí sìmẹ́ǹtì wa rí báyìí tí búlọ́ọ̀kù wa rí báyìí tí gánẹ́ẹ̀tì rí báyìí tí gráfù rí báyìí. Bó olúwa yóò ṣe sọ pé òun náà fẹ́.
1: Ọlọ́run ó gbọ́ yẹn náà láṣìírí tí àsìkò rẹ̀ bá ti tó. Ọlọ́run ó gbọ́ yẹn láṣìírí báwọn bí wọ́n ṣe ń ra yẹn náà lẹ́yìn náà ó ṣe rà.
0: Àmì o.
1: Ọlọ́run máa ràn yẹn lọ́wọ́.
0: Kò ní bàjẹ́ fún wa.
1: Àmì ni ẹ lọ.
0: Kí lorúkọ yín lẹ̀
1: kan. Orúkọ mi ni Muhyiddin Adedayo tí iléeṣẹ́ mi ń jẹ́ Alao Cement Block Industry.
0: Lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ máa tà.
1: Àmì ni ẹ.
0: Ètò tá a pè ní ojú ọjà ó ṣì ń tẹ̀síwájú níkànnì lágbèlú 96.7 FM kí gájò kẹ́ ṣe ń tẹ̀wá ń bẹ̀ pẹ̀lú.
2: Ojú ọjà àpamọ́wọ́ owó àtàjẹrí ọjà.
3: Ń gbà wọ́n pé ọkọ̀ èèpẹ̀ kan wọ́n pé kan 60,000 kan wọ́n pé kan náà 120 kan wọ́n tún pé kan náà 90 kan mo ní èmi tí mo ti wá wọnú àjọ látọdún tó lọ pé kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí o ọlọ́run ọba ọmọ bá ti dá sí i àjọ yẹn àfi kọ́lọ́run dá sí ni olúdóluwa rẹ̀ bá ń da á lọ bẹ́ẹ̀ tó bá ń da á lọ bẹ́ẹ̀ olúwa rẹ̀ ò ní fẹ́ gbàjọ kíákíá torí wípé kí ni owó tó máa ran gbogbo ń tà ń wí kì í ṣòwò kékeré ṣùgbọ́n síbẹ̀ bàbá òun sọ ẹni tá a bá lọ́jà yẹn tá a béèrè ọjà lọ́wọ́ wọn pé ó dáa bó o lẹ ṣe ta búlọ́ọ̀kù bó o lẹ ṣe ta gráfù bó o lẹ tún ṣe ta sand nígbà tá a béèrè lọ́wọ́ wọn pé ẹ̀dá kò sọ́jà yìí ń tà wọ́n pé ń tà ìtumọ̀ rẹ̀ ni wípé bí àwọn kan ṣe dúró pé kí ni èèyàn létí nkankan ní ìsinyìí kọlùkọ gbọwọ́ lọ́wọ́ ni kò sí nkankan wọ́n ní ọjà yẹn ń tà ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé kì í ṣọjọ́ oúnjẹ ó túmọ̀ sí wípé àwọn ibì kan náà ni wọ́n ti fi ń ṣiṣẹ́ adúlá ni kó ní kálukú mọ́ gbà o ipò òre wa tó wà lọ́wọ́ ọlọ́run ọba kó mọ̀ jò ó jìnà sí wa kó ní kálukú sì máa ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ kó ní kálukú sì kú òlóde pé kásá ti jẹun láàárọ̀ kásá ti jẹun lọ́sàn kásá ti jẹun lálẹ́ èyàn wọn gbà díẹ̀ díẹ̀ ẹ̀rùn ní ẹnu o ọlọ́run ọba yóò ṣàánú wa ó jẹ́ ọjà tá a lọ ná lọ́sẹ̀ yìí tẹ́ bá wá gbádùn ẹ̀ dáadáa ọ̀sẹ̀ tó ń bọ̀ tún lẹ́ láǹfààní àti pàdé wa lórí ètò yìí kan náà ní tá a pè ní ojú ọjà níkànnì lágbèlú 96.7 FM òkè gájòkè tó jẹ́ bàbá ibẹ̀ lẹ́tún sí máa bá wa pàdé ẹ̀yin wá ní ọjà kan tẹ́yìn fẹ́ polówó ẹ mọ̀ wípé ó bá òfin mu ẹ mọ̀ wípé bí àwọn agbófinró bá yọ lọ́ọ̀ọ́kán ẹ̀ ní sá lọ ẹ pé Fọláṣadé Àjàlákẹ́ sórí ẹ̀rọ ìbáraẹni sọ̀rọ̀ ti 08100 6174160 081 00

617-416 tàbí kẹ́ẹ̀kan sí wa gan ni tààràtà ní kàn ní lágẹ̀lú náà ṣiṣẹ́ tán 7fm òkè gajòkè lágbára lọ́wọ́ ọlọ́run ọba ẹ̀ sì ní rábàámọ̀ ń bẹ̀ owó kékeré ni ẹ má jẹ́ wọn parọ́ fún yín pé kí ni owó wọn wọ́n níbo sẹ́yìn gangan ti wá ni sẹ́yìn ti kówó lé ni sẹ́yìn ti mọ bóyá ń lọ ni ẹ má jẹ́ kan parọ́ fún yín ojàre ìpàdé dọ̀sán lágbára lọ́wọ́ ọlọ́run lórí ètò eléyìí tí ẹ̀yìn mọ̀ sí kí la rí gbọ́ níbi tẹ́sí sí máa bá Fọláṣadé Àjàlá pàdé lọ́nà ibòmíì lọ́nà Tàlábẹ̀kẹ́dé kò yé yín tẹ́ ẹ̀ tún máa bá Olúwaṣínà Láyọ̀ Ògo Èdè pàdé lọ́nà ibòmíì tẹ́ ẹ̀ mọ̀ sí Àlàní àwọn tó ń tẹ̀lé wa káàkiri àgbáyé wọ́n ti mọ bá a ṣe máa ń ṣe wọ́n ti mọ̀ wípé àti àwọn àtàwa lájọ máa ń ṣe kinní yẹn papọ̀ ó di lọ́sàn-án lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ọ̀sẹ̀ yìí yóò dùn fún wa oníṣẹ́ ayọ̀ yóò sì jẹ́ fún wa mo mọ rírì yín bẹ́ẹ̀ ti ṣe ń gbọ́ wa.

0: iju to wa nle no time to waste time laaro no time to waste time e kin kin pe kule loruko baba oludasile ati gbogbo se patapata nle se lagelu debi ti e tin gbo eto ibi aye nlo to tun gbinaya laaro yi ati loruko gbo awon iko taloye si ajo kurawa kiri e si gbo baba oniroko taufik omotosho safadin ola itan to fun mi olawale tara pa bu ni o tara le e pele otutu yo ko da pupo fa gba boya e wa bi ko tu ka bi sweater kan ke gbe le
1: baba pupa abi ko agba to mo re wo ni o ma ri ke yen lo baba wa po won ke yen le wa lowo won o ni ke bayi
0: ro in to ba ma ti le bu kaluku
1: to baba kaluku le je
0: to ba ti ba kaluku le je mu
1: ni ko ma lu
0: ah no ko se ni to fe ba yin se
1: ah
0: e le se fun ayin
1: okay
0: we go get on gari move on gari baba to na se kin da wa le okay mo da ni lo e pe le eh bo so la yan de o n bo de si a ba pa de la bu aro monday nu ombode ti anu o ba wu age o ba wu afaye le yo ba advert na ni wa content
1: content ti wa advert
0: content yo ba advert si ti eni n to kakaluku ni kaluku nse
1: wa be ni
0: to kan awon yen wa nbe ni ojuto ti facebook lo
1: ke iye ka koju si kaluku yo ti gbe yo ti
0: seri facebook yen laaro yi o da be ni pe everybody ni o wa bi o se mu segbe o tori ki oro o le ye wa ju nti an kan bo lori radio lo wa eni to ba ti le si Facebook ko fa legbe ti yin tori lori eto laaro e gbebo e gbo ede owo e gbo
1: gara
0: gara gara ni
1: gara na ne
0: e gbo gara e si gbo Yoruba kirun e gbo tegba abi baba mu ko tegba emi ni ti kirun
1: apomu
0: lo tun apomu sapomu ni se lori eto apomu ni se lori eto laaro n ba de won tun gbo tapomu na Ibadan wo
1: Osuni Osuna ni Achara
0: ati de la haro yi ade soyo moto shonkin pe e kule e je kin bere on a very gameful note because awon omokunrin ti an fe kojo omokunrin ati omobirin the youth bi youth lokunrin youth lobinrin na ni ti won wo ojo waju Nigeria ti won fe ki awon na onipa ki won o se murale ti mo gbe wa sori program ni time kan ti won so pe awon o like ba won eyan se n cool express kan abi mo la won like ba won eyan se n cool express so won agitate ki le agitate won ba yen na
2: pedestrian bridges ati street lights
0: lati ni possible
2: lati gbogbo expression lati technical school technical university di ojo
0: iroyin ayo be wa ni pe o dabe ni pe joba ti gbo igbe yin
2: won ti gbo won si gba
0: won ti gbo won si gba
2: beni
0: won si ti mu se
2: beni sa
0: wa se mu awon ase ori wonu time mo ba soro
2: president Isabel Abdullah Ladimiji Abisala concerned youth for welfareism.
0: Okay, concerned youth
2: for welfareism.
0: For welfareism.
2: Ben, sir.
0: Okay.
2: So, acronym say ni SIWEL.
0: SIWEL.
2: Ben, sir.
0: E se wa ngba te ri gbogbo se se ra won gba ti won kan kan o gbe ra ra won kini kini o de te yin bere se sare kiri te ra yin le mo
2: ah ko te wa lorun na ni bi emi awon yen se nsofu tori pe eyin baba le mo so pe in to ba kan ara le in bodo pin pada bo wa kan ara oko iyun tara le o ba ti moju to je ko se
0: ko kan mi ko kan mi ko ma kawo gbera
2: beni
0: o le kan eni to kan ko kan mi o
2: beni
0: ti kaluku sirapa
2: beni sir
0: wa lojo kan
2: beni sir
0: ah epele
2: yes sir
0: so won ti wa melo won approve
2: won koko la won ma se marun but ba se soro bayin sin o ti le ni marun ton fe se tori pe
0: o ti le ni marun
2: won ti bere yo kan ni sanyo won ti se meji sogun state odo won ti pare e bet won ti fe pare
0: so won ti wa bere
2: oyo state la fight fun sugbon won pada nso fun wa wipe awon fe fun ogun state meji nu e
0: good
2: yin ni pe ka ma ya aladani kan je
0: oda
2: so won wa fi meji sinu ogun state
0: okay
2: so ninu eto awo oyo state bayin sinu ibadan won ti bere ni sanyo
0: won ti bere ni sanyo
2: beni koda ojo ti won de ibadan ọjọ́ ẹ̀nà ni engineer Richard tí wọ́n mójútó àwọn òṣìṣẹ́ wọ́n pè mí pé àwọn ti bẹ̀rẹ̀ ó pé ibo mo wà kí n mọ̀ bọ̀ mana ìsìn bàdà báyìí ọjọ́ ẹ̀ mo wà lẹ́kọ̀ọ́ mo wà ní Lẹ́kí mo sọ pé tèmi náà bá ti dé bàdà màá yọjú síbẹ̀ torí pé àwọn tí wọ́n ní shops ní àárín yẹn wọ́n ti kọ́kọ́ fẹ́ dà wọ́n láàmú díẹ̀ torí wọ́n ti fún wọn ní notification 2 weeks
0: ìjọba tẹ ẹ ṣe pé mi pé ya pé bá ilé o àwọn kan tí wọn ti kókó ń dúdé wọn láti kókó mọ̀ dẹ̀ mọ́ lórí tí wọn ó ṣe fàràlù tí ó kan àwọn náà.
2: àwọn tó ní ṣọ́ọ̀pù níbi
0: setback ni
2: kò ń ṣe pé wọ́n yarí bí bẹ́ẹ̀ náà bẹ̀ tí ó yẹ kán ti gbé àwọn ṣọ́ọ̀pù sọ kúrò bẹ́ẹ̀ wọn ò gbé kúrò jìnnà wa pè mí wọ́n dẹ̀ ti fún wọn ní notice fún 2 weeks ìgbà tí wọ́n pè mí mo wá sọ pé ok tèmi náà bá dé bàdàn máa yọjú sí àwọn pípọ̀ yẹn mo dẹ̀ yọjú sí wọn wọ́n comply wọ́n ní pé ẹyọkan náà lóko tí àwọn fẹ́ gbé kúrò ń bẹ̀ pé àwọn mọ̀ pé wọ́n máa bẹ̀rẹ̀ ní àná ammonia kò ní ìdíkà dúró dé kí wọ́n dé wọ́n ti bẹ̀rẹ̀ so wọ́n dẹ̀ ti gbé àwọn yẹn náà ti cooperate.
0: mo ń jáde àwájá ẹni tó gbìyànjú nírin tí wá
2: bẹ́ẹ̀ni sá
0: ẹ kú ṣe takuntakun ọlọ́run adé máa bá yín ṣe tó bẹ́ẹ̀ ṣe mójútó ti wọ́n ti bẹ̀rẹ̀ kan ẹ mọ́ dàrú
2: bẹ́ẹ̀ni kódà ọjọ́ yẹn ọ̀nà ẹrù sádípẹ̀ tẹ̀ ṣe dáadáa torí wọ́n àwọn náà padà wá wọ́n padà wá torí tí wọ́n kọ́ pè mí yẹn directly from the federal government ni àwọn náà wà wò pé kíní yìí ó ṣe ṣe kó mọ̀ tó ìyẹn ni mo ṣe ní ó ti padà ju márùn lọ ìgbà táwọn wá sí ìbàdàn gbà yẹn ní 2 weeks ago èmi tẹ̀ sọ pé torí mo rí news yẹn bẹ̀ tí mi ń lọ ó fẹ́rẹ̀ mí jẹ́njọ́ yẹn ìgbà táwọn kí jimoh tọ́jọ́ ẹ̀ lèmi àti wọ́n wá sọ̀rọ̀ èmi àti ọ̀nẹ́rìbù àwọn sọ fún mi pé kí ló dé tí mi wà láàárọ̀ yẹn pé àwọn expect mi gẹ́gẹ́
0: so
2: àwọn wá sọ pé àwọn ti ṣàfikún ẹ̀ bẹ́ẹ̀ ni so wọ́n ti wá gbé kan sí bólúwa jínsìn
0: lẹyìn ti san yóò
2: bẹẹni lẹyìn ti san yóò sì wọn tún ti bẹẹ sí bulwaji wọn ti fẹ gbé kan náà sí lẹrùkú àti sẹmẹbíọ
0: ìjáwá bá mi lọfíìsì tẹ gbé àwọn
2: placards
0: ṣe placard lẹyà àwọn
2: tó lọ sí ẹtì wọn
0: tí kinní kankan
2: kan ó lágbára
0: ẹ wúmà tó sunkún wá tó ní ọmọ òun
2: bẹẹni ọmọ ẹ lára àwọn tó kú náà ni bẹẹni
0: ẹlẹ́n lọ sí ilé ọ̀nà olùbàdàn kan ṣe rí wọn
2: àárín wọn jọ náà wọn ní abo sí
0: mo
2: ti attend to ṣùgbọ́n ó ti padà wà fruitful
0: ẹ kú ṣe ọlọ́run máa tì í
2: lẹ́yìn
0: lágbára ọlọ́run ọjọ́ iwájú nàìjíríà tẹ fẹ́ kó dà yẹn yóò dá lójú àwa náà yóò dá lójú kò ní pẹ́ gbogbo nǹkan ṣe dà like a promise made is a promise made is a promise fixed abi
2: yes sir yes sir
0: mo promise ni pe bo ba se nlo
2: ben sir
0: you to let me know e ma nnu mi alo
2: yes sir
0: eh it was the problem abo ni roko
1: you
0: gbengbe mo wa
2: yes sir
0: pelu yin
1: okay gbengbe
0: abi we good
2: sir
0: e se
2: yes sir
0: ah
2: e se good sir
0: yes sir the promise made is a promise kept
2: okay sir
0: ni mo ni to ba tin lo mama mu wa mama ni o ma gbo e se n tiraka tó ọlọ́run dẹ̀yàn bí ládé.
2: Amisa.

0: Lagilu FM 96.7.
1: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: S E L E R I E salary
1: ah boda mi espelli espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
3: T U R M E R I C turmeric
1: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
4: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo
5: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ. Ìdáàbòbò àmúlò data rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò. Data rẹ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́ ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀.

0: Christ Concert Season 10. Ìyìnpọ̀ mẹ́lẹ̀ la máa dá padà fún Ọlọ́run. Ẹ̀kẹwàá irú ẹ̀ leléyìí. Àgbékalẹ̀ látọwọ́ ẹ̀mí mímọ́. Nípasẹ̀ Kẹ́mi Robot. Date: Friday 19th June 2026. Venue: Hall of Grace, Jogos Center, Liberty Road, Ibadan. Ló ti máa wáyé o. By 8 p.m. prompt. Aago mẹ́jọ àṣálẹ̀ la ó ti bẹ̀rẹ̀. Àwọn olórin ẹ̀mí olókìkí tó máa minister. Ministry: Evangelist Dr. Bola Aare, B.C. Aláwíyé Àlùkò, Bukola Akinade, Ṣẹ̀wọ̀lẹ̀ Jésù, Bukola Bekes, Yetunde Aare, Àpèkẹ́ Ọlá, Rẹ̀mílẹ́kún Amos, B.B.O. Olúwa Lónìí BC, Fọ́fọ́ọ̀rẹ́ Taiwo, Dare POP, Fúnmi VOP, Kẹ́mi Amadasun, Adamilọ́lá Alábí, The Convener is Kẹ́mi Rehoboth. Níbi àkànṣe ìpàdé ìyìnpọ̀ ń bẹ́lẹ̀, Season 10 yìí ni kájọ gbé ọpẹ́ fún Ọlọ́run. Kẹ́mi Rehoboth lọ́lọ́run fi ìrọ̀yìn rán. Alẹ́ Friday 19th June ọdún 2026 yìí ní Hall of Grace, Jogo Event Center, Liberty Road, Ìbàdàn. Maximum security guaranteed. Ètò ààbò tó múyẹ́yẹ́ wà fún gbogbo èèyàn. A ó gba orí ayọ̀ lẹ́yìn ìyìnpọ̀ ń bẹ́lẹ̀ yìí lórúkọ Jésù.
1: Clash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wa. Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rìrì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803388100 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
8: Àríná jìnà sílé mi. Àìlówólọ́wọ́ jìnà sílé mi.
9: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n. Ọgbọ́n.
10: Akábala tó jẹ́ kí n máa bòrúdá gbà.
9: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé tó gbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 naira wà fún jíjẹ àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́
11: ṣàbẹ̀wò só

0: àfi bí ẹni pé kì í ṣayé hàn láti ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìbáyé ẹjọ́ sí náà sì ni àbí ẹ ti padà di bàbá olórúkọ
1: ojú ayé òyìn pọ̀ láyé ẹ
0: sí ọ̀dà ẹjọ́sí náà ni àbẹ́ ti tókun
1: wọ́n tókun bó ojú ayé náà láyé ó máa jẹ́ ẹ̀yin èèyàn inú ẹ̀ náà lẹ̀ ń ní
0: níbo wa ló débi
1: ẹ̀yin èèyàn ọbẹ̀ náà lẹ̀ ń pàwàdà
0: ẹ jẹ́ kí n ka kinní yẹn jáde ìbò ní ìka mo sọ fún yín pé ìbò ń bẹ lórí ètò láàárọ̀ yìí nu pé ń bẹ èdè tápà yorùbá náà wà bí yorùbá àbàdàn ṣe wà bí yorùbá kìrún wà bí ni yorùbá ẹgbà náà wà this happened yesterday in Nupe Tapa speaking area of Kwara State, Lafiagi to be precise. The indigents were kidnapped by bandits and taken to unknown locations. One yawolu ni Lafiagi Wednesday ni abi Thursday. One yawolu won ti kwa weru won si nwo won. Kaluku sa kinjo. Kaluku sa wu won si kwa weyan wonu gbo. Wọ́n mọ̀ tán fi kún ọwọ́ náà gbó ìgbà wọn lọ tán tátẹ́gùn fẹ́lẹ̀ ẹ làwọn olóyè àwọn olóyè wọn kan bá forí korí wọn bá lọ bá wọn alálẹ̀ pẹ̀tọ̀ àwọn ọmọ rẹ ni wọn náà ti kọ́ àwọn ọmọ rẹ lọ wọn ti kún ọwọ́ gbó ṣẹ́rígbà tí ó fi di àárọ̀ ọjọ́ kejì. Instead of calling the army or police, the people immediately decided to go to the ways of their fathers by contacting their ancestors traditionally. And within 24 hours, the bandits began to die. Wọ́n já lulẹ̀ àwọn tí wọ́n kó wọ́n sì fẹsẹ̀ ara wọn rìn padà dé wọ́n padà rìn wọ̀lú irọ́ ní n pa àbí ṣe ẹ gbéde tápà ó yẹ sùn ẹ lọ sórí facebook ẹ fojú ara yín rí o ẹyin tẹ ẹ bá gbọ́ èdè tápà ní ẹ gbọ́ lórí rédíò sìn èmi sẹ́ndẹ̀ sí chikito èmi délé mu kí chikito bá ń bọ̀ ó dà ń pé ó kọ́kọ́ ó bízì lórí ńgbà tí lẹ́yìn chọ́ọ̀chì ni okay lẹ́yìn chọ́ọ̀chì ni ìgbà tí ó rí tán ló wá dá mi lóhùn mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ni o ó wá explain ẹ̀ mo ní ó wá dá báyìí ó dá báyìí ó ní.
2: Wọ́n sọ pé wọ́n kidnap náà ní nǹkan tó kọjáde ní bíbá ẹ̀hún ni wọ́n sọ ń bẹ̀ yẹn. Wọ́n sọ pé wọ́n kidnap àwọn èèyàn pé their gods now kill them. These people that they were trying to do evil on the people and their gods, the gods of that land now kill them by their self. Oye, it's the same thing. Pé káwọn èèyàn máa wò pé ibẹ̀ yẹn gangan ni àwọn gods tí wọ́n pa àwọn pipo yẹn sí kò yé yín. Pé àwọn ni wọ́n wá kidnap wọ́n dẹ̀ rò pé àwọn máa lọ free but their gods àwọn èèyàn wọ́n pe on their gods and their gods now killed this ones here.
0: Àwọn gọ́ọ̀dù tí a ń kọ́ àwọn gọ́ọ̀dù sì ti wà àgbà yẹn dà.
2: Àwọn gọ́ọ̀dù sì yóò bá ṣe wà láyé báyìí.
0: Ah.
2: Èmi ò gbọ́dọ̀ lọ́yìn pé àwọn alálẹ̀ lẹ́ẹ̀kan ti sá lọ. Pé àwọn alálẹ̀ àti kíkan pé àwọn alálẹ̀ pé àwọn kan ti sá lọ.
1: Wọ́n ti ń jẹ jollof rice àti fried rice.
2: Sáìdì ibi tó ti lọ ṣe kínní ẹ̀. Wọ́n ní oògùn burúkú. Èmi mọ̀ pé wọ́n ti máa gbáradì sílẹ̀ fún wọn, wọ́n ti máa rẹ́dì fún wọn ni kínní ẹ̀ ṣe ṣẹlẹ̀. Kò yé yín sá. So.
0: Àwọn alálẹ̀ pé bó bá ṣe wọ̀ ọ́ chikito dúró o wa so kale na gbo bi en pe o mo kale ni o sa busa o so ibo
1: ta ba ma wo dada
0: o lo to salaye nti won so ninu nti e fe wo yi abi te fe gbo yi nu pe ni won so dade o re e lo sori Facebook e ri won le bayi ti ba ti ban legbe won ani danni ma
3: Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh jama'i to eji barika alhamdulillah bani ga zani ja kidnap gangan yin agaye shine bani ga ekoru anon gaze ya da kala pa gangan yin adibile da won ci ye wadakin ana ya won gbani na ce bi ci fi wo gbani anu de wa ci wa gbani ga da jiza won ci pata re wadakin kawai ani zane wa ne amma de wadakin to bo alhamdulillah adwa na ye ba na be ga za bayin ne ya aya kon ni gbani gbana ga ta yi ni ze ce gan ni bayin je ko
0: se ri gangan yi lo e je tin sun e wo mo legbe won se ri onu ai lo ma sa ebu gangan yi lo
3: eko ru anon gaze ya da kala pa gangan yin adibile da won ci ye wadakin ana ya won gbani na ce bi ci fi wo gbani anu de wa ci wa gbani ga da jiza won ci pata re wadakin kawai ani zane wa ne amma de wadakin to bo alhamdulillah adwa na ye ba na be ga za bayin ne ya aya kon ni gbani gbana ga ta yi ni ze ce gan ni bayin je ko mi le ne yi e ba du e ya ya adwa na mi ke la nikela sanu awon ti landen tabo na yae o ima iye jebo iye jebo ani iye jebo fani ya gan bo na ga zawun ti ga da kaya la bai ba no tu ga e wa da kin le ya da kala pa le ya yi na le ya yi la fe ajo na le ya la pa na na won ti a tu le wa da kin ai ru ba na a tu a bi ci figo ba ni e wa ko je na a de mi jin ba na je ma ji aduwa ke e ke ya ya aduwa be fuku ma zawun ti ciwo oluwa iga adi acha o gan bandage dabo shibole ama e ba ni o dabo bia ye wa bi foko foko la chuje ai bo anu mudo assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh
0: o de ya en ba to gbo china ni o tun gbo bo ba gbo nu pe to ba gbo china o no te ya o kankan ilo e ri se bola le tian ni won pe won o gbe ban won o kada won o ko anything alale si bo nu gbo o si gangan yin lo gbogbo awon tin ko bada ni se gbogbo e awon tin ko gbo won pata lo fe se ara ni won rin pada wo dafiage ni bo wa la won alale ti wa wa ejo e ma je ki mo fi kini ibua ejo e ma je kan fi kini ibua awon omo yen si lo osu kan koja lo gbogbo awon to ko wole lo gbogbo so won ni won ti rin jina boya ni won ti fi ni fe de jo si beyen won si wa ni arin be won si won si oh hey won si soran amen ejo tori olorun ejo in ba ba ti e ni oke won o bo be pa won o fi mo pa won eni ojo n pa torun n pa eyan melo ni health e gberu e eti health e o ba gbe o mo da bayi ejo e dakun ejo ebe ti mo n be ni e ijoba n gbiyanju adie nla agun irun ni o de ka mo ama wa agora wa gangan e ri pe ti lafia gi won o du won lo fe joson lopa won lo ba soda won lo ba won alale won ni sabo lalale ni won ni won si gba permission won o du o de certificate kankan lodo ijoba pe ko ese se wogbo eh
1: kan to gangan yin
0: ni mo ba ti e muyan won alale lo lo sise ti o se
1: abi
0: sai bo lopo ba malale ki won lo gangan yin ki won lo mi lo si kini ejo eyin baba wa eyin ya wa ejo eyin te lagbara e ma ja kan ma fi agbara yen ka kan ma danu e leyin e se han wa e ja ri pe ni looto ejo turi olo ebe mu nbe e wo didi general ti ibi se ti ri pe apo okete o fe keku o ibi se ti ri papo okete oga ologun pro so patapata tele mo gbe soja o ari gba laye titi das won ti boku eranse oluwa o ha awon eyan wa ni won ti gboku eranse ton ti yawo won gbe o yawo si wa lowo won lohun mo se en wo pe abi ai ni kini oku yen ni bo ni awon eyan o se dojuko awon eran eran koko awon kini an te ma ko yan ti de awon won do won eh awon yen wa gbe won gbe oku won gbe fun eh awon eyan mo wo abi ai ni kini yen ni se lo to ni won wa won de wa gbe oku sile won de tun pada lo kabiyesi ah oluwa oluwa e ba da soro yi lo e ba wa da soro yi 0912370 8675 ati mi oda a koko se ewo ni se ta ba se ewo ni se tan a wa mu oro ode ya an woro ode ya e ja gba ipe ka bi meji lori ibi ta ti se de ina e ja gba ipe ka bi meji lori e ah abone roko
1: mo njaye
3: weto
0: asa esa
3: karo sa
1: e karo oruko yin bo le tin pe o
0: yes ma
3: oruko mi ni olaiya mo tun
0: okun
3: awon alale won ti ta lale tan e mo pe
0: won ti ta lale
3: ati ta wan bi je nta sin o ti wulo fun won ndi ta ta si won ti wulo fun awon ti won mo pe nkan bo leyin ola won ti ta gugu e olodun ni ko gba wa
0: ayayayaya
3: ta ba nbere ta fi ki won gbe nu radio won mo pa n se gbon sawo gbogbo nti an fi se gba ta won ti bo ta tan ajoji ti wole aja omo le ti ta ba joji olodun ni aja pe o
0: e pe ko temo de tobo e se po a si dake be olon olon si mo nto nse eyan ni o mo nto nse o on gbogbo ye oluwa ta ba se nla wa ma ro pe kini olon wo ti kini hello
4: e karo
0: yes sir
4: me ni da ko mi but okay mi na ti mo mo se lori radio
1: okay
4: ni royin kan o pe aroyin jeta o ni awon loba loba yen so pe ti won ba tu awon mo yen le awon besan de lowe si won won so nu lu ni bo ti se pe olaju na o ti gba opolopo nkan lowo awon eyan okay sugbon ba se wi na awon eyan ni nkan o
0: eh
4: nkan be lowo awon eyan o gbo so le ku leja nkan kan ti won da le ki
0: bo
4: ti won ra orisirisi nkan
0: eh
4: okay awon ina nu ko won wa ra o ta ba de sale oyo nbe yen orisirisi nkan won pese nbe o tawo ti
0: e se jere nti won ara e si sa mte nso ye mi won ni ani e se han wa e je ka mo po wa e ma wule so fun wa ko ye ni
4: nbe o
0: e si sa o seyin ni nkan baba ah
1: mo ti lo
0: mo fe gbogbo san san
1: mo fe gbogbo san san
0: mo fe be won ni mo fe be won pe ki won jo
1: won ti dog ye
0: won ti pa
1: won ti ah
0: awon ki se pe ka se ma so pa ni se te ba se in la fi mo po wa e jo amu bi ojo se ngori ojo yi ni nkan se awon ton wa ninu gbo yen e jo e ma wule je ka se ma so pa ni e je ka lo ka se ta ba se la fi mo po wa jo ba npe o ya re ni to le wo be hello
3: hello ekweto
0: yes sir
3: láta kẹ́lẹ̀ ni ẹ wo aláìṣẹ́ ṣe wà gidi
0: ó yà
3: ẹni adì mi tó kàn ti kú ni ọlọ́run
0: fún mi báyìí náà ní
3: àwọn ọ̀sìn ti báyìí
0: ṣé wọn ò fi kankan léyìn lọ rárá ni ṣé wọn fẹ́ ní tìǹ léyìn lọ tẹ́yìn náà lè lò.
3: Wọ́n ẹ̀ dín fún mo sì kéré díẹ̀ ń gbà yẹn
0: wọ́n ẹ̀ tẹ̀tẹ̀
3: mọ́ fi sẹ́ni mi lọ ni.
0: Kò sí egbé kò sáfẹ́ rí téyẹn wọn kún akàn parẹ́ mọ́ wọn lára wọ ọbẹ̀ yẹn wọ́n á ṣe tí wọ́n ó ṣe ṣe bí alálẹ̀ ẹnu pé àbí látàpà ní láfíà jí ṣe bí ńlá rí tí wọ́n ṣe yìí ntaari là ń sọ náà ntaari là ń sọ.
1: Ẹ ṣòro fọkàn balẹ̀ tí wàá náà mọ̀ tiwa náà ń bọ̀
0: oṣù kan àti ọ̀sẹ̀ bó ti ń lọ sí oṣù kan àti ọ̀sẹ̀ méjì nígbò
1: wọ́n ti ń fẹ́ tutù gbáǹdì lọ́wọ́ ni.
0: Olúwa ṣàánú wa olúwa ṣàánú wa olúwa ṣàánú wa ẹ bá wa dá sí olúwa ẹ bá wa dá sí kínní ẹ ṣe ń yanu ẹ ṣe ẹ fi ṣe yanu fún wa olúwa ẹ jọ ọjà kan ẹ wo
5: tori ijoba asiko je mu ewo ni nse yen tori mo ti promise pe ani ma gbegbo e mo ani ma fail lori ewo ni nse mo e ja mu ewo ni nse toni wa leyin ewo ni nse toni a wa lo si odeya

mo kí yín olótùú. Ẹ̀yin ọmọ Nàìjíríà, mo mà kí ẹ̀yin náà. Ẹ dákun, ẹ ṣàánú mi lórí ìyàwó tí mo gbé sílé. Tàn Ọlọ́run àní já fi ọ̀tá ẹni ṣèyàwó. Kó tó ṣẹlẹ̀ ni pé èmi àti ìyàwó mi báyìí a ti fẹ́ra wa. Ó ti lé ní ọdún mẹ́jọ. Ọmọ méjì ni Ọlọ́run fi sí àárín àwa méjèèjì. Ó tọ́ mi ò lówó lọ́wọ́, ṣùgbọ́n bí agbára mi ṣe tó ni mò ń ṣe fún obìnrin yìí. Mò ń ṣe fún, mo tún ṣe fáwọn mọ̀lẹ́bí ẹ̀. Ó tó bí ọdún méjì báyìí. Ìyàwó mi bá ní kí n dákun, kí n jẹ́ kí ọmọ ẹ̀gbọ́n òun kó wá máa gbé ní ọ̀dọ̀ wa. A lè máa ran òun lọ́wọ́, pàápàá torí iṣẹ́ ó máa lọ sọ́jà. A lè máa mójútó àwọn ọmọ táwọn ọmọ bá ti lé ilé-ìwé dé. Mo wá rí pé kí ni nǹkan tó bàdì níbẹ̀. Mo ní kò sí problem. Báyìí lọmọ yìí ṣe dé sí ọ̀dọ̀ wa. Ọmọ yìí wà ní GS2 gbà náà. Ó bẹ̀rẹ̀ ilé-ìwé lọ́dọ̀ wa. Títí máa ṣọ ìwé. A fẹ́ dáwó ilé, a fẹ́ ṣe tọ̀hún. Èmi ni mò ń gbọ́ gbogbo bùkátà lórí ẹ̀. Mò ń gbọ́ lórí àwọn ọmọ mi náà. Mi ò fi ọjọ́ kan béèrè kọ́bọ̀ lọ́wọ́ ìyàwó mi rí. Ìgbà tí ọmọ ìwọ tó fẹ́ bọ́ sí SS2, mo ràn níṣẹ́ nígbà náà pé kó lọ bá mi ra nǹkan kan wá. Bí a máa ṣe rí ọmọ yìí mọ̀ nìyẹn. Ìgbà tẹ̀mí inú tiẹ̀ ń bí èmi pé ṣé bẹ́mi tí mo ràn níṣẹ́, ó yẹ kó wá bá mi ní ṣọ́ọ̀pù mi ni. Torí pé ibi ṣọ́ọ̀pù mi yẹn ó máa ń gba ibẹ̀ lọ sí ilé. Pé tó bá tiẹ̀ máa wá gba lọ sí ilé, ṣe bá sì wá yọjú sí mi náà pé tọ̀ nǹkan tí mo rán òun báyìí o, mi ò máa rí ọmọbìnrin yìí olóòtú. Ìgbà tí mo délé tí mo tiẹ̀ ń jà, ìyàwó mi bá káwọ́ lérí pé òun náà ò rí. Àwọn ọmọ tó ń sọ yí pé àwọn ò rí, bá máa ṣe kó sí wàhálà nìyí olóòtú. Kó máa síbi tí àwa ọmọbìnrin yìí dé. Bá a ṣe ń lọ, bá a ṣe ń bọ̀, owó ni mò ń ná. Gbogbo àwọn mọ̀lẹ́bí ìyàwó mi ná bá ní kémi ò jẹ́wọ́. Ibo ni mo rán ọmọ? Mo ní ọjà ni mo ràn. Yóò ṣẹ̀ṣẹ̀ máa ran níṣẹ̀. Kò sí nǹkan tí wọn sọ sí mi tán. Wọ́n ní mo fẹ́ fọmọ ṣoògùn owó. Àwọn kan ní mo tiẹ̀ ti fi ṣoògùn owó. Báwo ń dúró bóyá màá ní owó náà? Ọ̀nà ń rí mi. Kí ni mo fẹ́ fi ọmọ tó ń pè mí ní dádì ṣe? Débi pé màá wá lọ mú ọmọ, màá lọ fi ṣoògùn owó. Ṣé mi ò bí àwọn ọmọ tèmi ni? Irọ́ mi ò fi yan ṣoògùn owó rì. Bá a máa ṣe ń wá ọmọ náà leléyìí o. Ẹ wo ẹ̀gbọ́n ẹ̀. Kí ni ẹ̀gbọ́n ẹ̀ ò fojú mi rí tán? Yẹn tó jẹ́ ìyá ọmọ. Kí ni ìyá ìyàwó mi? Kí ni ò ṣe fún mi tán? Bàbá nìkan ná dúró tì mí. Débi pé wọ́n láwọn ti lọ ilé aláwo. Àwọn ti lọ ọ̀dọ̀ wòlíì, àwọn ti lọ ọ̀dọ̀ àáfàá. Wọ́n ní kẹ́mi jẹ́wọ́. Ibi tí mo bá ran ọmọ lọ, ibo ni mo fẹ́ ran ọmọ lọ? Àwọn ẹbí mi gan tí wọ́n gbọ́ sí, ẹ wò ó, ọ̀rọ̀ yìí da omi tútù sí gbogbo wọn ní ọkàn. Àìmọye àwọn tó ń sá lọ, tó ń sá bọ̀, táwọn náà tún bá mi lọ. Ṣùgbọ́n gbogbo nǹkan tí wọ́n mú wá ni wípé ọmọ yìí ò kú. Àwọn kan ní ṣe ni wọ́n jí gbé. Ọlọ́kadà kan ló gbé, kinní kan ló gbé. Olóòtú, mo mà ná owó. Àjàjà tí ìyàwó mi bá dé pé wọ́n tún ti ní kò lọ síbì kan báyìí o, kí n yá lọ wá owó wá. Ẹ wò bí mi ò rí owó, màá lọ wá yá. Ó ti àwọn ẹgbẹ́ ọmọ yìí, wọ́n ń kọ WAEC lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ yìí. Ló bá di ọjọ́ kan, ní nǹkan tó jẹ́ bí ọ̀rẹ́ ọmọ yìí, ó bá wa bá mi ní ṣọ́ọ̀pù. Ní nǹkan tí mò ń sọ yìí o, nínú bíi oṣù karùn-ún, òun náà ni, ó bá wa bá mi ní ṣọ́ọ̀pù. Ó bá ní, ẹnìkan máa kan lẹ́tà sí òun. Àbí pé ó bóyá ó sẹ́ndì mẹ́sẹ̀jì sí òun. Ó ṣáà sọ̀rọ̀ yẹn kò tiẹ̀ yé mi pé ẹni yẹn dẹ̀ fẹ́ dàbí ọmọbìnrin tí ó ń gbé ọ̀dọ̀ wa tẹ́lẹ̀. Mo ní ṣerú àbóòtọ́. Mi ò fẹ́ sọ fún ìyàwó mi gan.
tori pe ko ma lo je false alarm ni and e mo oro yi ati die down tele e ko na lawon family yawo mi a tun ni e won tun ti ni ka won lo sibi kan ni Kogi pe won a fi bi ti omo wa han emi ni ma tun ko wo le ojo 50,000 ojo 100,000 baby pe e wo mo ni mo ti e fe withdraw awon mo mi kuro ni private school ton lo iyawo mi lo ni o da na ke ma wori ohun a ma san owo yi mi o mese ti mo se iyawo mi olotu titi di bi mo se n gbe ke ma foro gun bi mo ma se ni ko mo yi ka jo ma ko ma ba mi play mo bere si ni fun ni owo data orisirisi at the end of the day omo bere sa so fun pe ibi bye bye ni ohun wa ati pe ile iwe ibi bye bye ni ohun lo ohun na ti fe ko waec inu mi dun ni ojo na mi o so fun yawo mi o mo boye mi na lo so pe kin ma so fun mo kan so fun pe mo fe sare de Eko pe mo fe lo wa oja diera o ba den o n fe Olorun si ni awon obi omo yi na won mo si so tori e babe e tele mi atemi ati omo ati bi ti omobirin so pe o n ti lo si ilewe ba se gba be lo niyan o a ma de be olotu a wa fi ara pamo bayi ni omokunrin yi se pe omobirin yi bo se jade si niyan bemi ati baba omokunrin ba se kilorun mo leniyan lo ba ni lo bere kun school ti e kokko yari wi pe a le mu omo kuro ni akata won bawo la se fe mo omo kuro we kini kan sugbon gba ti asalaye boro se je no ba ni oke ka wa lo si police station a ko statement omo na ko e wo abalo ababo oni wi pe iye lo ba ri awon olowo kan ti won so pa won fe omo odo and oni ye ti won ni won ma so ni ososu leyin gba yen won ma ran omo e ni ilewe oni ya se lo ba iyawo mi so iyawo mi ni to n ba so fun mi mi o ni gba bi won se da ogbon niyan to mo fi emi ni mo tun wa ran omo nise omo yi o mu aso yato sacho yen ilewe to wa lorun e ko mu aso kankan kuro nile to fi lo e wa wo asiri satu awon lopa lo gbe iyawo mi won gbe iya iyawo mi won gbe egbon e then won lo ba won gbe awon family to mo wa lowo won sugbon awon yen so pe awon o lebi tori won so fa awon pon mo wa ni ibi kan bi mo se nso yi o oro ti wa ni court o gbogbo awon family iyawo mi wa nbe mi ki so pe mi o se jomo mo ti ti le kuro ninu ile na ki ni mi o se jomo e dakun eyin omo Nigeria to ba se pe eyin loro yi se si se ma so pe e se jo awon eyan ti dide in fact mi o te lowo ti mo le fi gba lawyer but awon eyan ti dide wi pe awon ready bi to ba ma yori si ko yori si tori won ba mi loruko je gan sugbon mo dupe ni won olowo olorun ba o pe olorun ti vindicate mi o ti foju awon asebi han sugbon iyawo ti mo fe ni suloka so wa ye ko se ru eleyi fun mi egbon e ko kukuri ile oko ge tele tele omo gan baba kan omo kan lo ma n se kaakiri ya ndagbe ni so wa ye ki iyawo mi ba egbon e pade apopo ki won ma fi ru iya bayi je mi tori e ni mo se wa sodo eyin omo Nigeria to ba se peyin loro yi sele si iru igbese wo le fe gbe ese o.

0: ikan tun nu ewo ni se lo ninu eje agba ipe bi agba oda my lord gate man ti o ti lucky ti mo fe so nbe nitori pe awon na sise ewo mo so bi pe content mi o so content bo content o bogbo ame je ka lo soja ta ba pada to jade mo fe ki agba ipe bi meji abi meta lori oro hun to di pe a te waju
1: Lagilu FM 96.7.
2: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀. Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ̀. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ̀ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀.

ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ lera lera lóní bá tún bá abẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé wọ́kásídé cashport yẹn gan lọ fàáfà ká má wàá tì sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ ńkọ́ ẹ̀ kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí slash fm *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2#. Tàbí lórí website wa.

0: Kashe.
1: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀. Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí app rẹ̀. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀

ẹni ọba sanwó ti ẹ lẹ́ẹ̀kan náà tó láǹfààní láti gba 100 blocks àti 5 bags of cement lọ́fẹ̀ẹ́ àwọn tó bá wà sanwó díẹ̀ díẹ̀ àní oṣù mẹ́ta ni gbọ́dọ̀ sanwó yẹn tán ẹ tètè máa bọ̀ ọ́fíìsì JKJ Builders and Developers Limited tó wà ní odò Oyo Road Aremu Blocks Bus Stop opposite ITA Maniya Ibadan telephone 0707-118-1997 tàbí 0808-070-1243.

0: Press Concert Season 10. Ìyìnpọ̀ mẹ́lẹ̀ la máa dá padà fún Ọlọ́run. Ẹ̀kẹwàá irú ẹ̀ leléyìí. Àgbékalẹ̀ látọwọ́ ẹ̀mí mímọ́. Nípasẹ̀ Kẹ́mi Robot. Date: Friday 19th June 2026. Venue: Hall of Grace, Jogos Center, Liberty Road, Ibadan. Ló ti máa wáyé o. By 8 p.m. prompt. Aago mẹ́jọ àṣálẹ̀ la ó ti bẹ̀rẹ̀. Àwọn olórin ẹ̀mí olókìkí tó máa minister, ministry, evangelist Dr. Bola Ààrẹ, BC Aláwíyé Àlùkò, Bukola Akinade, Sanwó-Olé Jésù, Bukola Bekes, Yetunde Ààrẹ, Àpèkẹ́ Ọlá, Rẹ̀mílẹ́kún Amos, BBO, Olúwa Lóni BC, Fọ́fọ́rẹ́ Taiwo, Dare POP, Fúnmi VOP, Kẹ́mi Amadasu, Adamilọ́lá Alábí, The Convener is Kẹ́mi Robot. Níbi àkànṣe ìpàdé ìyìnpọ̀nbélé, Season 10 yìí ni ká jọ gbé ọpẹ́ fún Ọlọ́run. Kẹ́mi Robot lọ́lọ́run fi ìrọ̀yẹ̀rọ̀. Alẹ́ Friday 19th June ọdún 2026 yìí ní Hall of Grace, Jogo Event Center, Liberty Road, Ìbàdàn. Maximum security guaranteed. Ètò ààbò tó múyẹ́yẹ́ wà fún gbogbo èèyàn. A ó gba orí ayọ̀ lẹ́yìn ìyìnpọ̀nbélé yìí lórúkọ Jésù. Be there.
1: Javis PR Eye Care Foundation ló ń lọ́gùn tán. Wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR Eye Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú. Reading glasses lọ́fẹ̀ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú. Láti ṣàgbékalẹ̀ Charity PR Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánúgbà. Láì sí nira owó. Kí ló tún dúró ṣe? Oríran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank, Charity Consult Building, Ìyànà Àgbàlábọ̀ Store, nítòsí Olówó Dín Fowó Sanu Shopping Complex, Ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé, pé 0905444844. Ojúlọ́ba ara, kò ní dín dúró mọ́ wa lágbárí.
2: Bàbá Ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúgbà tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọn in ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúgbà ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 0803381008 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
4: Lagilu FM 96.7.
5: Gudugbe.

Yorùbá bọ̀ wọ́n ní àìlápọ̀ gan ó kúkú sàn ju àpò eléyìí tó ń jò lọ kọ́lọ́run ọba kódà kúkú fàánú gbani kó má jẹ́ kí àgàn máa pa owó sínú ajáde apẹ̀rẹ̀ kágàn máa kó owó sí inú àpò kan eléyìí tó ń jò kọ́lọ́run kó fàánú gbani ṣé ẹ mọ̀ pé inú ayé yìí gan oríṣiríṣi ló wà ń bẹ̀ ọlọ́run ò sì lè ṣe é dálẹ́jọ́ kò yé yín ebi ti ẹ máa ń rọpọlọpọ nǹkan pẹ̀lú àwọn obìnrin tá a wá sánú ayé ìpè ọlọ́run mọ́mọ́ jẹ́ ká ṣe ayé wá pẹ̀ kẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a máa ń rí pẹ̀lú àwọn ọkùnrin wa yìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan báyìí tẹ́ ẹ ti mọ̀ mí sí àbẹ̀kẹ́ tó dẹ̀ jẹ́ pé kò sí ojú méjì ojú kan ṣoṣo òun náà lèmi ní tèmi àmọ́ o kí ojú kan ṣoṣo tí mo wá ní kóun náà wá fojú síbì kan kó dẹ̀ dúró gẹ́gẹ́ bí ẹnìkan tí mo lè gbé ọkàn lé kó dẹ̀ dúró gẹ́gẹ́ bí ẹnìkan tó máa dúró bí bàbá kó dẹ̀ dúró gẹ́gẹ́ bí ọkọ kó dúró gẹ́gẹ́ bí ọ̀rẹ́ kọ́lọ́run kó ṣàánú wa rí mi báyìí bí ṣé ẹ wá rí èmi tẹ̀ ti wá pinnu bí mo ṣe wà yìí pé o ní tèmi o wọ́n ní eégún tá a bá jáde kò pawó kò tún lérò lẹ́yìn kìí ṣọdún kan kìí ṣọdún kejì kìí ṣọdún mẹ́ta kìí ṣọdún mẹ́rin kìí ṣọdún márùn-ún la fi tẹ̀lé eégún ọ̀hún o ṣé rí tá a bá padà lẹ́yìn irú eégún bẹ́ẹ̀ tá a bá ń tẹ̀lé gẹ̀lẹ́dẹ́ èmi ò máa rò pé ó ti burú ju o èmi ní tèmi o mo ti pinnu pé èmi ò ní sí lára àwọn obìnrin tó jẹ́ pé wọ́n á sọ pé àwọn máa gbà ká mú ọlọ́run máa jẹ́ gbà ká mú ọ̀ràn nǹkan tí ò bá ti pé mi ní tèmi tí mo wo ṣàkún ẹ̀ gàràgà ọdún kìíní lọ mo wo ṣàkún ẹ̀ gàràgà ọdún kejì lọ mo tún wo ṣàkún ẹ̀ gàràgà ọdún lọ bíi mẹ́ta mẹ́rin márùn-ún wípé kí ló ṣẹlẹ̀ tẹ́mi bá wá jókòó láti sọ pé bí mo ṣe fẹ́ ṣayé mi rè mi rò pé ìyẹn ní láìfì ní tèmi o gbogbo ohun tó bá fẹ́ pé mi báyìí tó máa pé mi tó máa pé ayé mi tó máa pé ẹlẹ́dàá mi o ni mo fẹ́ máa lẹ̀ mọ́ tèmi tèmi tẹ́yìn kan wá sọ pé kò tẹ́hùn lọ́rùn o tọ́ òun dẹ̀ nìyẹn ayé tèmi ẹnìkan kò lè bẹ́ mi gbé èmi aláyé ni màá gbélé ayé mi èmi aláyé ni mo mọ tó pé mi èmi aláyé ni mo mọ ohun tí mo fẹ́ èmi aláyé ni mo dẹ̀ mọ nǹkan tó lè rọ̀ mí lọ́rùn ọlọ́run ọba kó dákun kó ṣàánú wa kó má kàn jẹ́ ká wálé ayé ṣá torí pé o mo gbé ìgbésẹ̀ kan tó ní agbára torí tó ní kálukú bá máa sọ ibẹ̀ rí pé bí mo ṣe wà dáwà mi ni mí mo dáwà ó dẹ̀ nídìí tí mo fi dáwà mo dẹ̀ máa ṣàlàyé torí pé ẹni tí yóò ba orin jẹ́ kò ní kọ́kọ́ kọ orin kò ní lè gbé orin bí olórin bó ṣe lé nǹkan ẹ̀ lẹ̀ ó ń lọ̀rọ̀ èmi àti àlàní tẹ̀ ń wò yẹn ṣùgbọ́n o ẹ̀yin olóye àti ẹ̀yin ọlọ́pọlọ tẹ́ ẹ máa ń tẹ̀lé wa ní gbogbo ìgbà èmi mọ̀ pé tún ti wà ń bẹ̀ lénìí kò dẹ̀ ní burú fún ẹnìkọ̀ọ̀kan wa mo ní nǹkan tó lágbára tí mo gbé wá o ṣe bẹ́ẹ̀ rí pé mi nìkan ni ẹ̀yin ẹ kọjá lọ sójú òpó Facebook yín ní ti lágelú ti wá ní o ẹ kọjá lọ sójú òpó Facebook lágelú FM 96.7 tẹ́ ẹ bá dé ojú òpó wa ẹ máa rí pé mi nìkan mo dá wà ṣé ẹ rí kéèyàn dá wà gan kátẹ́gùn àlàáfíà máa fẹ́ síyàn kò ṣeé ṣàlàyé ọlọ́run kó fàánú gbà wá èmi ò lè máa bí ò buyàn mọ́ àwọn gan èmi kọ́ ọlọ́run má jẹun sọ̀rọ̀ dáadáa sọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀rọ̀ tí ò ṣojú tèmi tèmi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ tí màá fi wá máa dájọ́ aké ọlọ́run má jẹ èmi kọ́ mi ò dájọ́ ìyàmọ́ tèmi mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin aráalé náà ẹ̀yin ọlọ́pọlọ pípé tó ní kálukú náà bímọ obìnrin tó ní kálukú náà lábúrò tó lẹ́gbọ̀n tó jó obìnrin tó dẹ̀ fẹ́ gbèsè ayé tó dáa fún gbogbo wọn mo mọ̀ pé oníkálukú náà wọ́n mo mọ bí tẹ́ẹ̀tọ́ aṣọ ti yín mọ́ tó ti yẹyin ẹ má wàá jẹ́ kí n sọ̀rọ̀ jù ìkànnì lágelú 96.7 FM òkè gájò òkè ó ní ìkànnì tí wọ́n ń pe ibi tá a wà yìí ilé funfun báláwo ibẹ̀ la wà tá a tẹ̀ fẹ̀fẹ̀ sí eléyìí tí ọlọ́run ọba tó fi ní ká máa ṣe dáúlà wa lọ a sì dúpẹ́ àmọ́ kiní ọ̀hún lóore lórúkọ ọlọ́run ọba náà ọ̀gá àgbà lórúkọ ọba adébáyọ̀ muritala akande mfr lórúkọ àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gàá níkànnì ibi tá a wà yìí tí wọ́n ń darí wa lórúkọ títílayọ̀ akínṣọlá tó jẹ́ olóòtú ètò kílarígbọ̀ yìí ó ní èmi fọláṣadé àjàlá ni mo fi ń kí wa wípé a káàbọ̀ sórí ètò kílarígbọ̀ o èmi làbẹ̀kẹ́ tó rórúkọ mi ò tí ì padà ṣòyẹ̀yìn
mo si nje abeke lowo lowo oruko yen oruko tan so emi ni ko de le kuro nbe mi o de so pe tori pe nikan se gini kan kemi wa ma moruko temi emi la beke aya alani tori pe oja teyan na ba si na eyan le so pe boye eyan mo be ri mo ajo wa ma wa po ni lori eto ta pe ni ki la ri gbo fun tosan toni olorun oba ko ni je ko su yin ko ni je ko re yin pelu be ti se ma nfi gbogbo gba tele wa lori eto ohun ati ni kan ni lagelu ko si ni buru fe ni ko kan wa oya eje ka koja lo soju oja tori pe bosun alayande o ti wa nbi ohun ma nwa nbe to ma ndele ni soye yin ta ba ti wa ta oja tan ma wa pada wa ma wa si alaye idi to fi je pe mo da wa mi bi mo se wa yin ni idi to fi je pe alani yen ko si legbe mi nbi mo ma salaye fun yin eyin na de wa ma ri eyi to ba wa je bi temi eyin wa ma so fun mi bo si je pe mo ti pinu mo de ti gbegbe se temi mo de gbagbo pe olohun ati ori mi ati eleda mi ati eleda won omo mi o ma ti mi leyin ko de ni ti mi loju awa mo riri yin ni gbogbo gba pe ma nwa nbe pelu wa ko si ni baje fe ni kokan wa eje ka lo soju oja ka pada wa ta wa si wa pada de nko arin gbogbo eto ta pe ni kilari gbo le ma ba emi abeke awa mo riri yin be se ntele wa

0: sórí ọmọ ìyá àwọn míì tó tiẹ̀ máa ń rojọ́ káàkiri pé àwọn obìnrin kan ń dágbé àwọn obìnrin kan ń dá wà láì mọ ìṣòro àti àwọn nǹkan tó fà á tán fi ń dágbé àwọn yẹn ó yẹ ká máa tọrọ ọ̀dàrí jẹ́ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọlọ́run o.
1: Àǹtí mi mo mọ̀ bẹ́ẹ̀
0: bọ́ ṣe àwọn ibi tó gbọ́dọ̀ ju ọ̀run àpáàdì lọ́wọ́ o kọ́lọ́run má jẹ́ ká rírú ẹ̀ ní o.
1: Àmì àmì àǹtí mi ṣe rò pé bẹ́ ṣe wáyé ẹ máa lè kóòpù rárá ṣá.
0: Bí báwo.
1: Wọ́n máa ní èèyàn méjì sàn ju èèyàn kan lọ ni wọ́n máa ń sọ so ẹ dẹ̀ mọ̀ kí pẹ̀lú economy Nigeria bó ṣe rí yìí gbogbo nǹkan ló ti wọ́n dórí oúnjẹ dórí everything mi ò àǹtí mi ṣe rò sure pé ẹ máa lè cope.
0: O ṣe ọmọ ìyá mi ojú òkùnkùn ní tiẹ̀ mo fẹ́ràn irú béèrè tó béèrè yìí ṣé kí n kọ́kọ́ sọ nǹkan kan fún ẹ láti ìgbà tí mo ti kọ́kọ́ gba ilé yìí ná atẹ́gùn àlàáfíà ti kọ́kọ́ ń fẹ́ sí mi mi gbọ́dọ̀ parọ́ fún ẹ.
1: Ẹ ro dẹ̀bà yín nínú ilé tẹ̀yìn nìkan tẹ̀ ń dá sùn.
0: Nígbà tá a wà lọ́dọ̀ òun gan náà tó lóun jálà ni ìjọ tó bá òun ló máa wálé.
1: Ẹ bọ̀ ẹ mọ̀ pé at least kì í ṣe àṣeyìn nìkan ló wà nulẹ̀ bọ̀ eléyìí ní ìṣe ẹ̀yìn kan lè máa wà ń bẹ̀ forever never.
0: Àwọn ọjọ́ tí kò bá kí ń wálé yẹn ṣé mi nìkan kọ́ mo máa ń dá wà lé èmi àtàwọn ọmọ.
1: Ṣé ibo lẹ wá fẹ́ káwọn ọmọ sí báyìí.
0: Ó ti ní ogún mi ò lè káwọn ọmọ òun lọ pé wọn lè gbọ́ ọmọ ọ̀lẹ́ mo dẹ̀ tí kò ń kẹ́ fún.
1: Àǹtí mi.
0: Ó mọ̀ pé àwọn ibi tó gbóná ju ọrùn àpáàdì lọ́wọ́ àṣàmúsọ fún ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ilé mi ló ti máa ń dágbére fáyé pódìgbà ó ṣe kọ́lọ́run kó ṣàánú fún wa kọ́lọ́ má yẹ ká dẹrù wálẹ̀ ní dáàyà ó mọ àwọn ìdí tó fi máa ń farú nǹkan bẹ́ẹ̀ yẹn ó ní wípé àwọn àrùn kí abẹ́nú tó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn tán lè rojọ́ síta ó ti ṣe wọ́n ṣó wá rírú wọn nígbà tí irú wọn yẹn tó wá dágbére fáyé pódìgbà ó ṣe ọkọ̀ wọn wá máa lè rí mọ́lẹ̀ àwọn ọmọ ní irọ́ ló dẹ̀ ń pa òun náà ló dẹ̀ run wúmà yẹn lọ́rùn kì lọ́rùn kì nínú
1: ó ṣẹ̀ṣẹ̀ mọ́ngbà yẹn pé
0: irú àwọn míì máa ń ṣojú ayé kí ló ń jẹ bẹ́ẹ̀ àwọn míì máa ń ṣojú ayé tó yẹ pé òun gangan mọ̀ pé àwọn àrùn kì tó burú ló ń ṣe fún ọmọbìnrin yẹn ó ti mọ̀ pé ọmọbìnrin yẹn kò bóyá kì í ṣẹni tó máa ń rojọ́ bí irú èmi yìí bóyá kì í ṣẹni tó máa ń fẹ́ káyé mọ kí ló ń ṣẹlẹ̀ nínú ilé òun ó ti mọ̀ pé kí ni kò sí tóun ṣe fún tóun ò ṣe fún àwa arun lárùn kì ibi tí yẹn bá ti wá ronú pé eléyìí kọ́ ni mo bágìn fún láàrin èmi àti ọmọkùnrin kí ni eléyìí tí ó wá yọjú tó wá ti ń ro gbà tó oríṣiríṣi bá wá yọ sí ìyẹn lára bóyá obìnrin yẹn kàn déédé dúró lẹ́ẹ̀kan náà
1: ni
0: ó kàn náà lẹ níbi ọkọ ìyàwó abá máa ń wọn kó bá òun o wọn dá òun lóró o irọ́ dẹ̀ ni.
1: Ṣé bọ̀dá làní ò lè change pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ń ṣe.
0: Bó ṣe máa bá kú nìyẹn.
1: Ẹ̀tún ṣe pé ní.
0: Kì í ṣe pé èmi mọ̀ ni ìṣẹ́fẹ́ mi lèmi bá gbé.
1: Mo mọ.
0: Ok ìwọ náà wò kí èèyàn kó jẹ́ pé nínú oṣù méjìlá tó wà nínú ọdún kan kí èèyàn gbádùn ní oṣù méjì àbọ̀ péré kó wá jẹ́ pé bí oṣù mẹ́sàn-án àbọ̀ ìtòkù kó jẹ́ pé àmúdi lónìí orí fífọ́ lọ́la òtútù lọ́tún la ìbànújọ́ mẹ́rin ló fi ṣayé rẹ̀ tábà ní ká gbé kinní yẹn sórí òṣùwọ̀n ṣé iye àsìkò tá a lè mú fún ìgbádùn fún onítọ̀hún ṣé òun ló pọ̀ jù ni àbí ìgbà nira torí wọn náà kì í ṣọmọdé mọ.
1: Ẹ bẹ́ẹ̀ ni.
0: Máa gbọ́ sórí nígbà tí mo mú ọmọkùnrin tán pè ní àlá nìyẹn. Kò sí báyìí ó lè sọ pé ó lè ló máa la ọwọ́ sílẹ̀ báyìí pé kí n máa ṣe gáàsì.
1: Wọ́n lè sọ kedilẹ̀.
0: O ti rírú ẹ̀rí.
1: Àwọn míì wà bẹ́ẹ̀. Sọ wọ́n dẹ̀ máa ń ṣe.
0: Kíká tó fẹ́ra wọlé ó máa ń ṣe.
1: Kí wàá ló ṣẹlẹ̀ báyìí.
0: Ní tí mo kọ́kọ́ kíyèsí ni wípé nígbà tá a ti kọ́kọ́ ṣe mọ̀ mímọ̀ ẹ́ táwọn mọ̀lẹ́bí ẹ̀ ti wálé lọ́jọ́ sí àárín yẹn báyìí ó kàn ti yàtọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ pé ó lè pè mí tó ẹ̀mejìlá lójúmọ́ bàtà ṣe mọ̀ mímọ̀ ẹ́ báyìí tó yẹ pé èmi sì wà ní ọ̀dọ̀ wa ń gbà yẹn tí èmi náà ń bá bí ó tún ṣe dá a lọ nǹkan bẹ́ẹ̀ tó wá sí bóyá láàárọ̀ ọjọ́ mi tó wá kàn ti pè mí ó tún dalẹ̀ èmi kàn wá gbé bóyá ètò ìgbéyàwó tá a fẹ́ ṣe ń gbà yẹn boya lo mbaka boya this and that boya tori po sa te ti ri pe abeke ti je ti nkan kan mo ko gboju ba se wa se igbeyawo yen niyan nigba mi na ti mo ba kan fe fura ti ma so pe akilore ti o fi nse bayi na o le niyan ki ma binu bi nkan se ri nkan kan abade tun fa mi mora pe ki ma binu ki mi abade tun gboju emi o tete get ba se wa se niyan ki la wa se igbeyawo si mo si tan bayi so mo wi pe olorun sa nu mi ba se se igbeyawo bayi ni mo ti loyun jibola
1: be
0: ninu gba si mo tun loyun yen o tun ma se orisirisi be sugbon to ba ti ri pe boya mo fe binu abi nkan kan boya condition ti mo wa atun ti se dada ngba to di igba kan mi kan won pe o da pe mi gan ni mo fe ni soro lori oro yi abi ki lori ti mo fi se bayi omokunrin mo ba sa tun joko mi je ti mo fi bi omo yen ti mo fi bi debisi
1: okay
0: ti mo tun fu wa bi to mi wa bi ke okay o a sa ma se bayi a ma se bayi a ma se bayi nigba ti mo wa bi yen tan gbogbo opolopo awon nkan to ma nse sori oto ni pe ki okunrin wa ko ma ni ise lowo oto ni ki okunrin wa
1: ko ni ise
0: ko ni ise lowo oto ni ki okunrin wa ki o la ko ma sare sori tokunrin o ba ni ise lowo tabi to ba wa lori are iru awon iyawo kan to ba n duro le won lorun pe won gbodo se le won ru gbodo se tohun emi a fe riru won yen gege bi bika
1: be
0: o mo komo kunrin ko lobi kankan
1: ko lobi kankan inu le lo
0: na lo wa ni adu ati gbogbo wa ngba e tun wa ma so pe bi o ba sa fi nkankan le se bi ngba teyan ba gbadun to ba sise lo ma ri nkan mule tabi ke okunrin ti o ni ise kankan lowo to kan sa n gbianju awon bi to ba tin gbianju kakiri kekeke yen nkan to ba ri fi sile na ni o ye ke yan gba sugbon na wo na woru ise tala ni ise
1: ah olowo ni won o
0: o feran oro yen
1: olo ah
0: olowo ni won
1: won kan ma coded
0: ah o se o ma n coda re pe oke o kesa ma mo ni oju arata kemi ti mo wa je yawo ko je pe opolopo bukata ara mi emi ni mo n dagbo ko de ni tumo kankan si ko se nkan ti o da bayi ko yi oju pada si ko ni se bi po n de ri
1: e le ti so fun e ti so fun won dada
0: ah
1: Boya diwe be de se ba won soro ni ko wole.
0: Bawo ni yawo se ma ba oko soro. Fun bi iye odun ta fi jo tele ra wa yen. Ti o kin se odun marun. Bawo lo tun se fe wole. Won ni jiji loru da, opolopo gba mo ma nji loru. Ala ni kilo de to nrin bayi. Kilo de to nrin bayi. Kilo de to nse bayi.
1: O le je po ohun yin le ngba te nsoro.
0: Ah, oda. Aka imoye gba ni mo ti wa kunle ti mo wa be pe a. Alan kini mo se gan gba mi akan niyan ki ma binu pe ki gbagbe e abade tun se dada lo eyin ojo meji to ba tun ti to bi ojo keta bayi ogunde lo to n gba bukata lori awon mo e o yen o sugbon emi na wa pindu pe o da boya awon kankan ta jo wa mo ma n se tele tele o boya bi pe o ko gbe lori kemi sare gbe ni ru tele tele to je pe boya o fe se nkan ti ma oke oke o akile fe se nkan yi o to ba ni en owo yen ku bi change die kan nigba ta sese bere dide bo temi na wa nu ko da eh bo wa ni ka sese wa ni en ti mo ba se ri ti ma fun te pe mi to ba hun lo ma da pada fun mi to ba de hun ko ni da pada fun mi ti mo wa pinu pe da oko ma n duro gege bi oko ni mi o be da po mo emi gan laye temi na lati gbe na ki lo sele emi na ninu ile si mo si jade wa won reti mi kin wa se bi omo nbe
1: o te se ro te temi to ye pe dispender
0: ah ah
1: dispender be ni
0: o da to ba se je pe boya gbogbo osuka ile aye yi ko se pe na loluwe ma gbe sori awon nkan kekeke to ye ke yan se gege bi omo ninu ile mole bi e mi o le ri kini yen se idi ni wi pe ko n ta se mi mo ko ma so ti mo fe wo ko mo bata ti mo fe wo ko mo run ti mo fe se ko si nkankan to kan pelu boya mo fe lo ka abi nkankan
1: eh boya won wo pe tori pe n sise
0: eh
1: won le wo pe ise te n se pe at least ngba ta won ti take awon mo ta won ti take
0: e o ni le na so
1: pe and you know awon oro ti a ma so pe owo obirin obirin lo ni won na lawon na boya won ti ma so si won da nita
0: bo won se wa ma se dada sa won eyan nita tan ma royin e pe baba laye baba olorire adun barin ma to si ati gbogbo nta awon eyan ma npe nta yin afun ni ma wo be yin emi ko ko ye ko na ru awon yen se mi sokunrin gidi lo je pe ko ma wo yawo ti won na de nsise to de wa oke sokunrin gidi lo ye ko ma wo ru yawo e okunrin to wa oke ti gbogbo awon eyan npe ni afun ni ma wo be sohun lo ye ko ma wo pe tori pe yawo ohun sise ko ma ma se ojuse e fun yawo e
1: ko ye won to ni
0: ele ma te wa ponu olorun ma sanu e ma jo mu number to da iwo e ma fe ponu
1: no
0: se mi ki so opolopo nkan to tun mi ma rin fun eni
1: se mo pe ngba ti mi o ba yin gbenu le
0: o wa fe gbo nigba to si wa ba de level kan to je pe awon omo eyen ni o si mo ru onje tan ma nje o ma ara yen wale awon nkan tan ma nje yen o ma ara yen wale o ma wa sha
1: eyin ko won ni gbe yin jade
0: ko mi o se fe gbe jade
1: jẹdro
0: so mo pe tele tele a so pe oke o a ma so be boya bi e meji la ma so be yen laarin ose ti weekend yen lo ma npo die so ta ni ose boya bi ti wednesday yen ngba to ti di wi pe kini ko ki npo mo mo de tun mu suggestion wa kuki je ka ma se obe yi ko ma po gan a olohun like obe yi nu freezer ah ma ma gbe be sinu freezer wa ma gbe ki jade lojojumo wa ma ja ma se mi like ru nkan be yen oni ka ma so be ohun kebi o je meji lo laarin ose o da ko si wala gba to ti e wa di level kan o tun wa de wa o tun wa o pe ki lo sele gan boya bi mo se n je ounje yen
1: a se o ti de be yen na
0: a o de bi ounje o
1: he ga
0: o de bi ounje o
1: e de so pe boda la ni wa oke
0: mo fe ran bere bere olopolo lo sese bere o da se eni ti o ba wa oke sodo temi lo ye ki awon obi e ke si ah kini yen ti dabi gbato ye pe o ti wa lara etele
1: o le ma je awon obi won gan boya awon ore won gan se won wa oke sori ko to di pe won ma seru awon kan be ye boya awon awon ore won awon daddy femi kankan ti won jo ma wale odun ti gbogbo won jo ma lo jade yen se boya ki se pe ba awon na se ma se nle ni
0: emi o mo sugbon gbogbo awon yawo si won yen won sha n wa oke
1: ah boya won na de won boya mora
0: ah eh eh o wa ni dam emi wa boya mora mo nte mi so ti ye sori ngba ti mo wa ri pe yowo mo wa ntoju ara mi mo ma ntoju awon me mama ntoju ara mi mama ntoju awon mo ma ntoju ohun na o bo ba fi nkan le o to ba ojo to ba wo to ba ra nkan be wa
1: so ru awon time valentine eh kini ba eh ni ba de ni
0: kini n pe
1: ati mi
0: eyin lete eyin lete wa lowo e bayi
1: ati mi e ti do lati ejo e wa soro sita
0: ehn o wa se mo wa wo wi pe ayi lapo gan wa da japo to njo lo koye
1: be
0: mo wa pinu pe tori pe opolopo nkan lo ma nse so mo big daddy ngba tan fe se wedding
1: be
0: fun murenike iya yawo o de gbe aso wa boko mi e ke ma gbo o eni to ku fun mi baba yin o fe se yawo fun mo e obirin iya yawo yen to je yawo fun mi o de wa gbe aso ba oko mi pe eh daddy jibola aso ni o ti awon obirin ni o teyin okunrin awon si package everything kini kan wa ni elo ni yen ni ohun se wo pe boyo tori awon ore lo ba ni wa so fun pe elo ni package ta awon okunrin aso ti won o lo ma de so fun o lo so pe ko fo ohun nikan olùmọdé sáré gbé fún pé bóyá òun lára àwọn ọrẹ wọn ó ní bó ṣe gbé lọ sọ pé sórí pákéjì ti ọkùnrin àtobìnrin tọkọ àtìyàwó yìí máa gbé lè lọ eléyìí ni mo need pé nígbà tó ń dẹ̀ ti surprise fún pé èmi dédì náà ló dẹ̀ ṣe owó yẹn tí wọn wá sọ pé tí mọ́mí jíbọ́lá wà ń bẹ̀ ló ń lọ sọ pé yóò ra tiẹ̀ fúnra
1: ẹ̀
0: ṣó ti rí rú ẹ̀ ó lọ́ wá sọ pé
1: ẹ̀yin náà wá rà á
0: ṣé mi ẹ̀rọ
1: ẹ̀tẹ̀ tí máa kọ́ dalẹ̀ rú náà
0: máa dalẹ̀ rú kí ni ṣé mọ̀lẹ́bí ẹ̀
1: ṣé mọ̀lẹ́bí ẹ̀ ló
0: ṣé mọ̀lẹ́bí tiẹ̀ ló ń ṣòde ni
1: òtọ́ dẹ̀ nínà
0: àwọn mọ̀lẹ́bí tèmi ló ń ṣòde wọ́n máa wá bá mi ìyá ìyáyàwó ìyàmúrẹ́ ni kẹ́ wá sọ pé ìyàkọ̀ mi bọ́ ló wá ṣe jẹ́ òun máa gbaṣọ lọ sí ọ̀dọ̀ daddy jibola òun dẹ̀ ibi tóun lọ́fíìsì lòun ti bèrè lọ́wọ́ wọn pé òun dẹ̀lẹ̀ wa máa ké nbẹ̀ yẹn pé kí ló ṣe ṣẹlẹ̀ torí èmi tí nígbà tán ti ẹ̀ wà bá mi pé ẹ̀ so aṣọ tèmi o iye báyìí ni obi mo bá ṣe fẹ́ ṣe wọ́n ní aṣọ tèmi báwo ṣé ẹ̀ gbaṣọ dọ́dọ̀ bàbá jíbọ́lá ni wọ́n sọ pé awon gbasode be bo nkan baba inu se fe ma bi mi pe ah nigba te gbasode be to ra so ti e
1: eyin na
0: de gbe le e wa gbe won ah ko ma se beyen lo se ri mu nba wo lo se wa ri beni bi ayawo sa se salaye aso yen fun mi ngba eh o da ko si wa
1: obirin ma so fa o
0: e lo wa ni epo wa aso mi won wa so mu wa san fun titi ta fi wa se inawo yen a wa se inawo yen niyan o wa ka won re wa
1: ah awon eyan den se ah mommy jibola ah bo se lo bo se se ah mo pe nda ya bo
0: o wa ni damu yen ni mi wa fe se mo tori pe won fun ni credit ti o n se ti e
1: ori won den wu
0: ah ko o like inu e mama dun
1: ah ibere ti ma boju won je pe
0: eh mi wa fe
1: daddy jibola ile lo wa
0: emi o wa fe ma
1: lo wu e ninu aso
0: ti emi o wa fe ma create si nkan ti o mo po lo wa
1: ise pe ma ko e ko ma se moderately ni
0: ani mi ise yen mu se
1: eh ah
0: toba lo n wa le weekend ngba mi o kan le bosita ko de ni so fun yin o tun ti wa lo yin awon ore kan to je pe awon yen na so mo bi eni titi e ti dudu
1: no wonder e wa so pe budala ni wa okay
0: o ko wa okay o ti wa kuro lodo awon eyan gidi ti mo mo tele tele taye ti won yen si n glow o wa bo si odo enikan ti orisirisi ni won kora won kakiri wọn lọ mo ti wọn ma ṣe oríṣiríṣi ọtẹ tó káwọn èèyàn máa kí mi ìtàkùn ẹ ẹ máa hàn kí dáàdì jíbọlá wọn ṣe báyìí wọn ṣe báyìí kò wá sí pé kó lọ kó dé kó ṣàlàyé ibi tó lọ fún mi ó dẹ gbúdọ̀ bí ìyẹn tiẹ̀ ti kọ́kọ́ dìjà látọdún tó ti pẹ́
1: tí
0: a máa sọ fún mi pé kí ló ṣẹlẹ̀ ganan ṣé èmi jọmọ ẹni àwọn jíbọlá ni kó máa mójú tó bẹ́yẹn wà kàn máa bèèrè lọ́wọ́ mi màkàn.
1: ẹ ṣá ẹ máa ẹ kàn máa rán wọn létí pé kọ́lọ̀ kí wọ́n má máa rìn fẹsẹ̀ sí o.
0: àbí ọlọ́run ní jẹ́ gbogbo wọn rìn fẹsẹ̀ sí ṣó wá fẹ́ gbọ́ mi ò wá fẹ́ kéèyàn rí mi bíi pé ẹrú kan tí mo kàn fowó rà tí mo fi sílẹ̀ nulé jọ tí mo bá wálé fine tí mi bá wálé fine tí mo bá fún lóúnjẹ fine tí mi fún lóúnjẹ fine.
1: àwọn ọmọ wa ń kọ́ báwo ni ẹ ṣe máa tọ́jú
0: wọn. ó tọ́jú wọn.
1: ìyẹn ni mi wà.
0: o ti da kémi kú àbẹ mi ò lè kú ntẹ mi.
1: ẹ bẹ́ẹ̀ kò sí kú lójú yín náà.
0: a ní atẹ́gbọ́n àlàáfíà tó kọ́kọ́ fẹ́ síbi yìí náà tí mo kọ́kọ́ ó mọ̀ kéèyàn.
1: àti mi ò yá ẹ tiẹ̀ yẹ ká lọ wọ́n ṣẹ̀ṣẹ̀ sí ibì kan ní ibi street magbenshaye
0: omo
1: magbenshaye
0: oluwe fi mama wa nu ile oke ni
1: ka
0: wa
1: ba so ti eri ibere ma sun si
0: so ti eri olorun ba yo ba wa so mo
1: ami
0: olorun a ja kuku ya bayi
1: ami
0: ai mo ya won mo to ye pe iya won nigba ti won bi mo kekere bayi na wa ti ya won fi papoda mo so rire laye
1: no wonder ti iru awon nkan to ma sele lele ti awon obirin mi fi ma ni kí ọmọ tó jogún àwọn gan máa jọgbọ̀n.
0: Èmi tẹ̀ wá rè mo pa àwọn ọmọ ìkàlẹ̀ mo ní ẹ wo ara ni ọ̀tá
1: mi. àwọn gan rí. ara ni ṣé èmi àti jíbọ́lá máa ń sọ̀rọ̀.
0: ara ni ọ̀tá mi pẹ̀lú bí bàbá yín ṣe ń ṣe
1: yìí. èmi àti jíbọ́lá náà máa ń sọ̀rọ̀.
0: mi ò dẹ̀ fẹ́ pé kí olúwẹ̀ wá lọ máa dákẹ́ kú. mo fẹ́ yọ̀ǹda ẹ̀ torí bó ṣe wà yẹn tó bá rà lejò bóyá lejò ń bọ̀ sí àbá lejò o kan le dede o ti mọ pe e ma lalejo o ti mọ pa awon eyan kan aba awon eyan kan won fe ma won ma wa wa kan dede ro nto ni boya bi friday kan a kan dede ko chicken de iwo wa koko dana bi pe bi alase kan ti
1: bi professional o
0: wa koko to ba koko seasoning gbogbo kini yen tan wa sese bere si ni wa ma to ta so fe pe ora din awon kan ko din ko gbe de awon kan ko ma a tun fun e ni condition bo ba se fe tó ti yé wọn wá ti wá mú gbogbo kínní ẹ wá ti wá ṣe gbogbo ẹ sílẹ a wá ra ata kan wá bíi pé bóyá ẹ kàn fẹ́ ṣèrántí ọdún bíi mélòó kan àánú kátẹ̀lẹ̀ fẹ́ ṣèrànwó bíi ọdún bíi ẹ fẹ́ ṣèrántí bíi ọdún bíi mélòó kan bóyá tẹ ẹ ṣọjọ́ bí yín àbí tẹ ẹ ṣègbéyàwó àbí nǹkan kan wọn wá máa wò pé irú ata ìwúwa lílé ọlọ́mà gbà wá kẹ nígbà tó bá yá àwọn ìyá èyí tó ń sọ pé kò di kò gbẹ̀yìn kọ́kọ́ kò yẹn wá náà
1: ṣó ti rẹ́dì
0: wọn kó wáìnì jáde
1: hi
0: ìyá jíbọ́lá bóyá kó kọ́kọ́
1: ọ̀rẹ́ tí yín kọ̀kọ́ dẹ̀ lé wálé
0: kò tí ẹ̀ sọ pé kọ́rẹ́ mi máa wálé o nígbà tí kì í ṣe òun ni wọn náwó díẹ̀ tó bá ti rọ́rẹ̀ tó dé báyìí ó ń jáde nìyẹn ó gba àwọn ìgbésí ayé yẹn ò tẹ́mi lọ́rùn ṣé téèyàn ò bá lọ́kọ ká mọ̀ pa lọ́kọ ọ̀gbẹ́ni téèyàn ò bá lọ́kọ kéèyàn mọ̀ pé òun ò lọ́kọ
1: ìyá ti dópin
0: ọ̀rọ̀ yẹn gan nìyẹn torí ẹ̀ ni mo ṣe sọ pé kí caretaker kó bá mi wá lé kó rọra bá mi wá ibi tó wà yìí fún mi a room and parlor self con yi o wa oki
1: mo te like the way bi e
0: mi o ko ndagbere fun mi emi na o le ni kankan si mo fe ma dagbere fun mo bayi ko ni kaluku jo wa lori owo e mo de pe kale monitor pelu ru gbesi aye ti e fe ma gbe mi o fe yen ninu aye mi e je kin kuku da wa kaye mo pe to
1: mi o si
0: london eni kankan
1: ko se anybody to ye mi lo wo
0: o de ni ko si o de ni ko si problem
1: ah
0: oni oni oni ṣe pọkẹ ma kọ mọ hun lo
1: ṣe ki ṣe pe won de ni nkan mi labi aso
0: ko si to kan mi to ba ri ko ni labi aso mo mọ pe yen na ma fori ko ni tabi ko je o ko je adanu fun to won atawon family o mo di ni wi pe ti yen ba de ti yen ba mo boye le se
1: o ma je ajeku ya to wa nle
0: ah o le ma ja ajeku e pe won atawon family na jo ma ni you so agbe ni sibai to ba so pe mi o fe ri baba mo very mama mo pe ohun atawon family en to ba je pe ru owo yen lo ma bo si si mo de mo pe ru owo be yen lo ma bo si tori gbogbo aye mi ni mo fi tele sugbon kan ri mi bi eni ti ko ye mi mo mo pe lai mo ye gba pe ki oni joni kankan se mo se ni ko ma ri kankan so ko ri kankan so o kan pinu lati fe ni mi lara nitori kini
1: se nkan ti mu wo ni pe
0: se
1: bo won se ma ni won ma nko obirin pe eh te taba ti awon obirin to ba nsoro
0: o le leni to ma ba soro nle o le leni to ma foro lo o le fe gbegbe se kan ko je moto lolowo de ko ti ri pe owo lo fe na nbe ko ni down
1: enough is enough
0: to ba tun wa gbegbe se yen to ba wa ri se ah inira wa ma dede bi pe o le dede so pe onja awon mo yen to ma ra o le dede so pe ah mi o mo be ba se fe se pelu awon mo yi o ko se nkan le iro ni o tori pe ori ko sese se nkan kankan ni ara ma nibi so ki na nfani pe yan ba eni tara ni gbaye mo se ri lati bere gbe yi igbeyawo ire o mo kan kun lati ma san kankan mo kan dake tori pe a ti gbo oni ka
1: bi na ke ma check bp sha
0: ah
1: won so po rise
0: ah a fi gba mi gan ti ti o ba tun ja wale ko ja randandan ngba to luwe wa ti won ja won mo yen ti mi wa le je ngba mi temi na boya owo po lowo mi to se nkan mo ja mama o n fo mi lori soye
1: o to be ke take care
0: e to wa buru be o mo koni mo bi ma se ranun koni mo bi ma se raso koni mo bi ma se rabata koni mo bi ma se change phone mi ko si kankan to mo tawon yan ba ti wa ri mi ah ya wa la ni ah he ala ni jan try yen ni mi o fe ma gbo mo kini yen fo mi lori
1: e ma bi won pe e bi boda e bi ala ni pe lo lowo
0: e mi o le ro gbogbo ejo yen se ale mi o le ro gbogbo ejo yen ko emi ati e lajo ni business so mi o le ro gbogbo ejo yen mo ko so we nbe ton ma si won so pe ah e ku toju le kini kankan a ma boyin
1: ase
0: bi igba te yan fowo jere
1: si igba to ye pe aye ile won na le sin gbe
0: omo ya ategun fe si mi nbi bayi so
1: e mu ra je ka te jade lo
0: o ya emi gan fe se be
2: Mommy love that young, daddy love that young, sister love that young, brother love that young.
3: Ki lari gbọ leto lori lagelu 96.7 FM e ma ba wa ka lo.
4: Lagelu FM 96.7.
5: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣé àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́. Jitalex International ni. Jitalex International bí ròlì lágbára. Líléṣẹ́ wọ̀gbẹ́. Dídádúró digbí. Láìrọ̀gbọ̀kú lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International. Lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Machine Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester. Pure water machine. Ice block machines. Gaari processing machines. Popcorn and palm oil machines. Chalk mold and nylon machines. Jitalex International. Àṣírí oko òwò ajé yíyan ni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bára àwọn tó ń tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalex ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalex International lónìí. Jitalex International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank. Akínyẹmí bus stop Ring Road Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Jitalex International. Ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
6: You want to go, hey, you want to go, so go, Junior Press Concert Season 10. Iyin pombele la ma da pada fun Olorun. Ekewa iru eleleyi agbekale lato we mi mimo. Nipase Kemi Robot. Date Friday 19th June 2026. Venue Hall of Grace, Jogos Center, Liberty Road, Ibadan. Lutima waye o by 8 p.m. prompt. Aago mejo asale la o ti bere. Awon olori emi olokiki to ma minister, ministry, evangelist Dr. Bola Are, BC Alawiye Aluko, Bukola Akinade Sewole Jesu, Bukola Bekes, Jitude Are, Apeke Ola, Remileku Amos, BBO, Oluwa Loni BC, Fofore Taiwo, Dare POP, Fumi VOP, Kemi Amadasu, Adamilola Alabi, the convener is Kemi Robot. Nibi akanse ipade yin pambele, season 10 yin ni ka jo gbe ope fun Olorun, Kemi Robot, l'Olorun fi ran yin ran. Ale Friday 19th June, odun 2026 yi, ni Hall of Grace, Jogo Event Center, Liberty Road, Ibadan. Maximum security guaranteed. Eto abo to mu yeyo wa fun gbogbo eyan. A o gba ori ayo leyin yin pambele yi loruko Jesu. Be there. Be there.
7: Yeah, ti gbọ. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra token.
8: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
7: pẹ̀lú ìlànà iRecharge.
8: Gbójú ẹsẹ̀ ni o.
9: Báwo la ṣe lè máa lo iRecharge?
7: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ni, máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
8: Lẹ́gbàá IBEDC token yín.
9: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
8: iRecharge, sanwó iná ní rọrùn.
4: Lagilu FM 96.7.
3: Kí la rí gbọ́ lẹ́tọ̀ lórí Lagilu 96.7 FM? Ẹ máa bá wa ká lọ.

0: pé ọwọ́ ara wọn nìkan ni wọ́n fi ń ṣe àwọn nǹkan yìí. Wọ́n ní àwọn tó jẹ́ pé wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀. Àwọn tó jẹ́ pé àwọn náà wọ́n ní APO.
1: Ṣé wọ́n fẹ́ gbọ́? Yàtọ̀ fún pé o kọ́kọ̀ bọ̀ sínú aṣọ. Yàtọ̀ fún pé o kọ́kọ̀ pàrọ̀ ká ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì àwọn ìtẹ̀síwájú mi tó ti yẹ kó bá yí ẹ̀. Rárá o. Bígbà tí wọ́n wá ń pẹ́ ẹnìkan ní aláyé tẹ pọ́s.
0: Bóyá wọ́n fi pa àwọn ti ní tó.
1: Kí ló ní tó?
0: Àwọn ti ní tó, wọ́n dẹ̀ ti láníṣẹ́ kù.
1: Ó wá bẹ̀rẹ̀ sí ní rojọ́ mi káàkiri fún àwọn ọ̀rẹ́ ẹ̀ náà. Àwọn eléyìí tí wọn ò gbádùn yẹn náà.
0: Àwọn yẹn náà ní APO.
1: Tí wọn mi ò mi ń ṣàn pé mi ò lè bá wọn délé.
0: Àwọn ní APO. Mi àtàwọn
1: ìyàwó wọn náà kò dẹ̀ ń ṣe pé
0: kí ni ọ̀nà wájú síra wa. Ẹni tó ní APO. Àwọn náà máa ń rìn pẹ̀lú ẹni tó ní APO.
1: Ó wá bẹ̀rẹ̀ sí ní ru ẹjọ́ fáwọn yẹn. Làwọn mínà bá pè mí ẹ lóye Ajibọ́lá. Báwo ni ó mà tójọ́ mẹ́ta? A fẹ́ ríra o. Nǹkan tí mo tiẹ̀ wá pàdé nímọ̀ kan lọ́jọ́ kan ló wá sọ fún mi pé Ọlọ́run ti ẹ̀ ṣeun. A pè é pé nígbà tó ti ẹ̀ ya nọ́mbà ẹ̀ ò lọ́mọ́ torí mo sì blọ́ọ̀kì gbogbo wọn yẹn. Bí mo ṣe wà nǹkan tó fẹ́ máa dùn mí nínú mo fẹ́ máa rí. Tẹ́nìkan bá ti sọ pé nǹkan kan ṣòun mi ò fẹ́ rí mọ́. Kò sí wọ́n ṣe gbẹ́nulé. Ó mọ̀ kí òun àti ẹnìkan wá jọ ní bóyá misunderstanding ta o àbí bó bóyá o ọ̀rọ̀ dà wọ́n pọ̀ nínú ìpàdé landlord àbí nǹkan. Ó mọ̀ tó bá ti da gbogbo ẹ̀rù tó bá kàn ti ṣe táwọn èèyàn bá wá pè mí pé mọ́ mi Jibọ́lá ọkọ yín yẹn máa bá wọn sọ̀rọ̀ o. Nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ṣé o mọ̀ tó lórí pípé á rò pé nǹkan yìí kò yẹ kó lọ bẹ́ẹ̀ lóòótọ́ tó bá wá pè
0: é.
1: O lè sọ pé alábọ̀dé ni ẹ́. O lè sọ pé alábọ̀dé ni ẹ́. Ṣé irú ọ̀rọ̀ yẹn wọ́n gbé wá fún ẹ̀ ìwọ náà dẹ̀ wá gbé wá fóun.
0: Ẹ gbà bẹ́ẹ̀.
1: Ìwọ náà dẹ̀ gbà bẹ́ẹ̀. Ìwọ náà dẹ̀ ṣe pé kí n kàn pé ọkọ mi nǹkan báyìí báyìí bóun ló wá ṣe jẹ́ kí. O ní mọ ẹnu tó fi sọ̀rọ̀ kò sí bó ẹnu bó fi lè ẹni tó bá ni ẹlẹ́rù kò gbẹ́rù ẹ̀. Ọlọ́run á fún wa lọ́mọ àdánwò.
0: Àmì.
1: Ẹni tó bá ní ọmọ oníṣòro kó tọ́jú ọmọ ẹ̀. Ọlọ́run má fi ìṣòro fún sí ayé ọmọ wa.
0: Ẹ lè ti bèrè lọ́wọ́ àwọn àbúrò wọn náà àti ẹ̀gbọ́n wọn náà pé ṣé bí wọ́n ṣe rí ní kékeré.
1: Ní tó ṣẹlẹ̀
0: ní pé torí èlòmíì àwọn míwà tó yẹ pé àwọn náà wọ́n máa ti ń ṣú àwọn
1: sí àwọn sáyẹ̀nsì ẹ̀ láti rí. Ní tó ṣẹlẹ̀ ní pé àwọn tó àwọn tí wọ́n jẹ́ olóòótọ́ tí wọ́n jẹ́ èèyàn gidi nínú àwọn mọ̀lẹ́bí ẹ̀
0: o.
1: Wọ́n pọ̀ o. Ṣùgbọ́n àwọn tó jẹ́ olóòótọ́ ni wọ́n ṣàlàyé pé báyé wọ́n ṣe rí nìyẹn. Mo wá wò pé kí ló ṣe mí tẹ́mi ò gẹ́ ẹ̀tẹ̀. Àwọn àbúrò ẹ̀ kan sọ pé ó máa ṣe rí mà nìyẹn o pé kò ṣe gbẹ́nulé. Ṣòmọ̀ kí ó jẹ́ pé kọ́mọ dàgbà kó má ṣe é báwí. Kó jẹ́ pé onìkan náà ni lídà ńlé wọn onìkan náà ni champion àtàwọn ẹ̀gbọ́n ẹ̀.
0: Àwárẹ̀ tó lè ti sọ̀rọ̀ síta láti lẹ̀.
1: Wọ́n sọ fún mi.
0: No.
1: Mo rò pé bí káwọn náà fẹ́ máa wá ẹnìkan tí wọ́n kẹ̀ sí lọ́wọ́ ni.
0: Life spoilers làwọn yẹn náà.
1: Bíi pé àwọn gángan ti mọ̀ pé oníṣòro ni wọ́n wá wá abìkan tí wọ́n máa kẹ̀ sí. Ìgbà tẹ̀mí dẹ̀dẹ̀ kò kí ń ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ ìgbà míì tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ sí máa rò pé irú ewo lélẹ̀ àkànṣàrẹ́ àjọs padà ni àkànṣe ni àṣepẹ́ naturally gan-an kò wà òkè. Ìbéèrè tẹ̀mí wá fẹ́ bèrè ni pé ṣé dandan ni kó jẹ́ pé ẹni tí ò wà òkè tí wọ́n gán mọ̀ pé ìnira ló jẹ́ fún ìgbésí ayé ẹ pé òkè irú ìgbéyàwó eléyìí kọ́ ni n tó fẹ́ láyé ẹ o nǹkan nìkan tó pinnu o ẹni tó rò pé o fẹ́ fẹ́ o ti rò pé ẹ ti jọ sọ̀rọ̀ dáadáa o ti rò pé bóyá ọ̀rẹ́ ẹ ni ó wá di létà ó wá di ọ̀tá ẹ tàbí kẹ́ àwọn nǹkan kan tó rò pé ó papọ̀ mọ́ ń ra wọn mọ́ nínú ọ̀rọ̀ yín kò wá papọ̀ mọ́ ṣé dandan ni kéèyàn jókòó sínú ìrúgbéyàwó bẹ́ẹ̀ yẹn.
0: Ẹ wá ní
1: torí àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní wá rojú.
0: Torí ṣé mo rí nǹkan ṣé àti mímí sọ fún yín. Ó ní àwọn couples kan náà àwọn yẹn náà tẹ̀ ti dàgbà gan sí tó yẹ pé last born wọn gan wọ́n ṣẹ̀ ṣe wedding fún ni. Àti bàbá àti ìyá wọn sọ̀rọ̀ ni wọn jọ kí n sọ̀rọ̀ for about 10 years nísìnyí. Wọ́n ṣe wọ́n kódà wọ́n lọ ń bẹ bàbá pé kó jọ kó wá jókòó ni.
1: Kò sí nǹkan tó kèmi pẹ̀lú bíbẹ̀ ọdọ ẹ làwọn ọmọ wà tó bá wùn
0: kó. Pé kó jọ kó wá jókòó fún wedding ọmọ ẹ.
1: Torí irú nǹkan bẹ́ẹ̀ mi ò wà fẹ́. Mo wá sí yọ̀ǹda àwọn ọmọ fún.
0: Torí àwọn ọmọ ni torí kinní kan rẹ̀.
1: Bí mo ṣe kúrò ń bẹ́ẹ̀ mo ti block ẹ̀ torí mo mọ̀ pa ládàánwò ni. Kò sí nǹkan tí ò lè ṣe. Mi ti ẹ̀ fẹ́ kọ̀ ti ẹ̀. Mi ti ẹ̀ fẹ́ gbọ́n kankan tó ní ṣe pẹ̀lú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo wá ń bá sọ àwọn bí wọn sọ pé kí ló dé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá àtàwọn nígbà yẹn.
0: Nígbà yẹn nìyẹn.
1: Àwọn eyin eyan isin ori bakan bakan awon iya ta mu emi o ki se iya yin o abi ki lo sele
0: be
1: se dadan ni go je pe ki ma fori ro nti o se ni mo ni igbeyawo yen tele mi tebi atala ni ko gbo mi mo
0: ko si api o ko si happiness ni be mo
1: ko si o
0: ati mi ko si o e je ran abi ojo le
1: sumara bawo ah iyen ti ati le ni kin ton kuro yen iyen ti ati le lodun meta
0: ati be try o
1: ah iro mo de wa wo pe ko le work mo
0: oh no
1: abi ki lo sele se dadan ni keyan ti mo a fi joko
0: ti be
1: o gbadun o
0: a fi sile si ni ke ma
1: ji o gbadun gan
0: ah
1: eni eleni o gbadun gan
0: ah
1: so mo emi kan te de wa fe lalafia kategun alafia kan te
0: ategun e se ti fe nsin
1: abi pe ki lo sele kategun alafia ko fe se tele tele o ko to di wi po di be o ma lo ma ba ni mo ma lo ma ba ma ni
0: mama bebe
1: tori ngba to ti di pe o ti ni yara te so mo pe yara awon mi atawon mo o ti di pe wo sowo so lohun fe wo sowo so da mo ba de ra ni yara temi na nbe sugbon sibe sibe a jo ma nsunu yara e ni sugbon bi pe ko mu kini ohun yo kanu mo kuku kogun fe bayi kogun de agbara temi o de gbe gbogbo ru nkan be mo ro ase kini mo yera adura wo la agba tan le aye tori ngba te lo mi ba ma soro o mo gba
0: adura ti
1: so na ni kan mi a wa fi se point of prayer temi ki lo sele sogun je o sogun sogun la aye ni ma fi wa ma fi se prayer point emi o je o mo ti gba de bi kan sibe sibe na sin bi mo se wa yi na ni si mo kuku fi adura ranse si won na pe to kolorun ba ko mo ko ba ni da si nigba to ti wa di wi pe to ko wa ma run bi aidan so mo pe ah gbogbo orisirisi awon nkan ko si n to n ti o n je tan ta wa ma run wa pe ah iwo wa leleyi wa ti wa awon aburo e kan ba ni to bi aye won se ri niyan o won o ki se n gbenule o ti won nikan lo ma n ye won o ti won ni won gbagbo ninu ara won pa won nikan na lawon mo nkan se ninu aye won gbagbo pori ta won nikan na lo pe mu ni ah kilo sori idalebi yen kokon mu mi na laarin bi odun bi meta ipe ki lo se mi ti mo fi dodo omokunrin ki lo se mi ti mo fi dodo omokunrin okay ko wa si nkan to buru gege bi oro ta gbo lo lenu awon agba ko si nkan to buru ninu pe keyan subu ngba mi sugbon pe keyan wa subu ko wa wa
0: gbe ti aye be ni
1: ko wa ma le dide
0: iyen lo buru
1: ju nigba ti awon elejo buru ko wa bere si ni ru ejo won kaakiri aye no ni e yajibola ohun na ah ohun na ma ti arrive ohun na ma ti lo
0: ohun pa ti mi fight anti mi fa e wa badala ni ni o se mo ni o se
1: ada show mo ki obirin si dira dada moyan lowo
0: ah like the rag
1: keyan ma de le ko de ni tumo kankan si
0: ah no
1: se iru oko beyan le yan ma fe
0: no
1: mo wa fe so fun awon eyan kan jo kan ba mi stop awon elejo buruku tan rojo ya kiri nitori aye temi
0: o te to da bo to ma pe
1: ya jibola sile o
0: ojumo yen to ye pe won le se kan ma pe
1: ah iyen de re o ni happy
0: to ba de pade mi nita ah
1: iyen de re o ni happy
0: anti e kuku ti fi ore
1: wa to ba ri yawo e ba yawo ti yen bayi o ntanan ni
0: anti e ti fare o ti fore wa le
1: mo fi won le kaladan wo gbadan wo lo ejo eyin eyan mi mo fe ran yin si alani pe ibi to ru ejo mi de ko stop e tori mo so fun
0: ma
1: ja si mo fe kuro monitor mo fe kuro nbi o mo ti ra meru mi die die mo fe kuro nbi idide ni wi pe igbeyawo iko pe mi mo nitori idi eyi koni kaluku jo ma lo ni lo e nkan ti mo so fun mi mo ni igbeyawo mo ti ri wi pe katan rat la mejeji ki la nfani
0: kini koko
1: ko de ni
0: ko se ko leyin omo to se so be
1: eh o awon mo gan na wa ba mi ngba mi pe a mommy e de sure pe papa iru jibola yin jumo bun tin gbo laarin won e de sure pe eh daddy lo wa ba yin ko awon fe fe mi
0: ko ba je pe ile lo be daddy
1: ha mo lo fe o fe tele o fe to ma die pa sile wa
0: ni e sure pe wa keru yawo wa
1: ah mo ni se be ri photo se be ri video bo ti e se man se karakara se be ri die die ohun lo wa so mo wa fe ki awon eyan jo kan ma mi be ma yen anywhere tan ba ti ri kan jo ko ma rojo mi kiri faye mo
0: to
1: tori pe tawon eyan ba nbere e na lowo ma so pe alafia lo wa
0: be alafia na ni o wa
1: to ba si nbere mi lowo ko ma so pe alafia mu wa se dandan ni ko rojo mi ka kiri eni elekeji ni pe se dandan ni pe keyan ku sinu urugbe yawo to ja pe nira lo mu bayan mo kan fe mo ni o mo wa fe ki awon eyan awon oloye to je ko ma ba wa da soro yi mo fe tori opolopo gba na won ti nde mi ati e mo
0: awon ta jo je family awon ta jo je
1: ejo ni lola
0: awon ta jo je yan gidi
1: anywhere ta ma si ri kan ma mi be kan ma mi so fun pe ta ma si bere ya jibola lowo e
0: alafia lo wa
1: se dandan ni ko ma so pe ah o ma ti lo o ma ti kini tumo ejo
0: yi won dun won ni
1: se ko le da ke ni
0: won dun won ni
1: se bo lori sirisi to n koka na ki lo jele gan
0: orisirisi yonda bi ko dabi tin yan
1: kini temi to kini
0: eyin to te ye pe
1: kini kan be
0: ta wa ta yin te ma din yen
1: o ti da won yen na din fun ki lo se
0: awon mo din bi tin
1: 09123708675 09123708675 o nle ro ba re ni soro to ba je pe orilede leyin wa teyin o pe wa si to ba je pe loke okun ni +234814249106 o nle ro ba re ni soro te fi ba mi soro ejo te ba wa nu gbe gbeyawo kan ti o ba te lorun to ba je inira lo je fun to de ti da gbogbo ogbon so o ti buru ju koni ton ko su sowo waju ejo e ba mi dasi e lo ta lo wa nbe kasan
2: ah mo ma kin e ku selu e ni baje o
1: ami o
2: o ko mi ni said ata kan lo ti ta gba kin oran yan badan
1: e se ja
2: gege bi ibere te ibere wo e ko sin to buru ninu wi pe to ba dabe ni pe igbeyawo o ba nira de tori oni emi gigun lo nsan ya ṣùgbọ́n bí ọ̀rọ̀ ṣe wá rí irú àlá ni tó wá rojọ́ kiri kódà ọ̀ rojọ́ dọ́dọ̀ tèmi náà.
0: wọ́n wa mọ́tò wá báyìí
2: ni. nǹkan fẹ́ mo wò wípé wẹ́ mo ní aṣẹ́ kí n bẹ́ẹ̀ pìyàwó ẹ ó ní ẹyìn ní ò pé pé tó bá dẹ̀ ní pé náà ẹ kò sí tó burú ń bẹ̀. mo wá ò kódà bẹ́ẹ̀ ni pé ó ń ka lára ni lóòótọ́ o.
1: ẹ jọ sá ó ń ka lára ni lóòótọ́ láti bí ọdún bíi mélòó kan nílẹ̀ yìí. Emi ati ojo ni nkankan gan papo se ti riru eri
2: in to sele ni pe in teyan ba ni nigba mi o da ye pe keyan mo mo yi re to ye pe teyan ba sun fun ra eni die igba na ni o wa se wa wo pe
1: o
2: di seran jobo jobo nu
1: bayi bi mo se feran gbogbo agbe kale yin to le ni ata nkan oro te wa so debi pe
2: o ni bi lo o wu le ri bi lo
1: emi ko olohun o jo emi ko emi o di kusinu lala inu nira
2: o lo le ru re
1: yo yi pada bawo le to si gbadun are nta o ti da hello ta lo wa nbe o hello e kasan
3: hello
1: e kasan
3: e kasan kweto
1: yes ma
3: Ejibola.
1: Ma.
3: Lo sanu kaluku.
1: Ami o.
3: Be ni babo na ba jo o sa wa wi. O da da mo da fun ile yen enta. Nta la ni se to ba mu je wo le mu je. O ba je ri ala, ni o je ri awon omo re. Ti ni da. Nto se o pe ka se pe. Ibi ni le de o de ti ba bo e ma bu, ti ba bo e mo lo. Ibi ni pe ni wa ma no. O le ko o le ku.
1: Emi o foko mo.
3: Iyo awa boko mo wa awa boko mo o do ni guruti o do ni bakilo nta iko ta won omo re
1: emi o le lo ni gba kilo nta tori mo ni ise mi lowo ise ti ki je kemi raye randan so tan
3: mo ba ti se ron gba na alabi ori na wahala na ni o ro ni je gbadun
1: o ti da
3: olohun nke na ba do si ni ko gba
1: o ti da
3: awon na mo mara ni
1: o ti da nu mu kini mara
0: e wo pe
1: o da ese
0: ma e o le mu ya mora mo le njo meta yi o ni sin yi
3: o ti da
1: be mi na se fe se tele tele niyan pe a ti gbo sugbon mo wo wi pe a ki lo sele
4: gan
1: hello
4: e kasan o
1: era sa
4: Daniel Afish Nato Lara fun.
1: E se.
4: Eh gbogbo atoto nu ajabeke lati gba ti o ti bere program. Beyan ba lapo rara o so ju keyan ma lapo lo.
1: Eh o so japo to njo lo.
4: Ba o so japo lo amo gbo gbogbo analysis yen ni mo nde. So se ri suru lo gba o. Oro okunrin atobirin. Okay, odo na gbogbo nkan de so. Nti n sele lemi ni. ilẹ̀mú fún wa
1: tó ṣẹlẹ̀
4: omi o ẹ̀mọ ẹ mo ń gbọ́
1: ẹni nǹkan tó ń ṣẹlẹ̀ níbo
4: ní ọ̀pọ̀lọpọ̀ ilé òun náà ni gbogbo ohun tẹ́ ń sọ
1: ọkẹ́
4: gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń gbé kalẹ̀ òun náà ló ṣe máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ilé bo ogba suru okay bo mere ba oko so ini gan so o si kankan ta wallahi o si kankan ta
1: e ma gbo mi sir e gbo mi sir emi mo ma gbo ko si kankan ta looto sugbon okunrin to je pe ko ri e nigbati nkan kan ba benu je ko fe mo boju e se ri
0: te ba sick won mo
1: to ba sick ngba mi ti ki ba se pe awon omo yen to lo nduro le lorun pe a won mi sick o o ti ri pe bo se se o o ti ri pe boyo jade na ngba mi o ko ren ati okunrin mi to je pe igbaye gbadun e ko si nkan to kan e jo se dandan ni ke yan wa nu rugbe ya o be ni
4: ah so cheri eyin o la mu mara pelu e na ni o be ba ti ni se lowo se ko okay okunrin na okunrin mi na okunrin n to okunrin opolopo okunrin na mu mara o ju gbogbo yen lo
1: iru kini o
4: be ni n to okunrin opolopo okunrin na mu mara ju le lo
1: iru kini won mu mara o
4: e pe tu olorun ba se
1: iyan je lewu le fe emi mo pe eni ti o ba fe damu fomo re ko ni fe fe damu fomo lomo abi bawo ni okunrin eyan atokunrin jo wa nu ile e de jo n gbegbe si aye lo be bi cat and kinina
0: cat and rat
1: e jo wa be e koda won nebo gan o beta tori te ba ni nebo ngba mi gan e si ma so pe aya lagboja ki lo sele mi ri lana be ni iya mi o si arandi nkan bayi lo sele ka to wa ma so pe nte ile pe loko e mo bi to wa e mo mu mete mo kankan pa gbe si aye ko de fe mo kankan gba pa gbe si aye yin e de si so pe keyan joko sinu irugbe yawo be emi o mo npa ere lo ta lo wa nbe o
2: hello abeke
1: hello saikasan
2: e ku se ni baje eni gbagbe mo lewo ni da wa ri lewo
1: ami o
2: awo lowo idowo gbe keta won lo so lati ade tokun ologun ewu le nbadan
1: e se o
2: se yin le aye ko se lati le ri lati le si a jọ ma le ja wa
1: o ti da
2: a de ni re jo pe tan ba kan na laye pe de ma be ti bi mo akole to wa de mo ki wo awon mo ye pe ngba ti ba mo de won kan wo bayi awon mo mo wo mi awon mo yan le wa yin jowo yin beta e okun ho bi yin ba ti ni sele okun na se lowo e ki lo ti ku e ma gbe gbe aye yin
1: ki ma da gbe bi si si aye mi
2: e
1: wo bi ni ko ma gbadun ta ke ma ran ba da gbe gbe si aye temi abi
2: ko ba gbadun ta e so ko ba gbadun ta ti o wo bi to fi le eyin bi e ma so nkan pe ojo waju nbo te ma ndo di okun ojo yen na ba omo na awon na de ri ogbe bo se nlo awon omo na se da won ba ti gbo e ti ogbe le fa o mo eyin e ma gbe gbe aye yin ke ma je nkan to wu yin e ma se nkan e ma lo bi se yen ma si se bo se wu yin tuba ya unu pada calm down tuba ya lu ti ita to nwo ye ba ni pada wole wa nla de ba ri ti eru so ti yin o le aye ya jo marriage ara ni e ma wu ta e ma ti bo se wu e ma je ma na lafia
1: e mo da je ni kan o ye keyan jenku jenko ku nigeria limited ngba e po onje lasan lo onje e jo eyajo abe ri abe wa gboro mi o riru olorun ri e lo ta lo wa nbe e kasan
2: e kasan
1: e kasan o
2: epo eku eku eto e kwado
1: e se
2: e gbogbo to ro lejo yi ojo ale ni ko ma ro
1: o ti da
2: ojo ale to ba ro ojo ale to ba je ama nle bawo ẹni ẹlẹni o ni gba si fẹsẹ o.
1: Àmì mi ni já wọn lẹ màmá lọ skul wọn màmá wá bí sí màá ti máa rí wọn mi ni já wọn lẹ ó ṣojú àwọn náà.
2: Ṣẹlẹ sùúrù sí.
1: O ti da.
2: Home market lọ gbòòrò nù home market padà bọ̀ ni.
1: Ok. Ok.
2: Marketa ni bọ sọ̀rọ̀.
1: Ok marketa lẹ́yìn náà.
2: Ẹ bẹ́ẹ̀ ni.
1: Ẹ kú oríire náà. Ẹ pẹ̀lẹ́ báwo dẹ̀ wá ni bó sọ́jà dẹ̀ wá rọjú. Ẹ wọn lè dáhùn gan. Ẹ lo mi gan ìmọ̀ tara ẹni nìkan ó pọ̀ fún wọn ẹ ló ta ló wà ń bẹ o tó rán tún ti wọlé ẹ ló ẹ kásán o.
2: Ẹ mọ̀ pé ètò.
1: Yes ẹ kásán.
2: Ẹ là ojú ò ní kí.
1: Àmì o.
2: Omuyes lorúkọ mi.
1: Kí lẹ Omuyes àbí kí lẹ pé.
2: Omuyes láti ayé tó rẹ gbọdọ àti
1: wa. Ẹ pẹ̀lẹ́ sa ẹṣẹ́.
2: Ayé ń kọ́kọ́ gbé báyìí. Ṣé rí àwọn àwa kan ń bẹ tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa ń wù. Ìwà ọ̀dájú ni.
1: Ẹ ṣe ẹ ní dáàmù.
5: ori gbe se ri awon tan ba n ta side down side le yin ala ni atun ta don ta tin gun ti oda be wa n party e oda
1: oda
5: ni oro oro oro kan to kick mi ti si jeun ku ni confirm ni a ba je tin le don ta ju be lo koda ko de dodo ko ge ju be lo ti o ba ti ri idunu oko re nu le ko wulo
1: oh
5: ti o si fe dokun ide ti o ti o le wa api lori fun yawo e to si gbadun ki nje alanfani ti yawo na se ni yawo nu ni yawo nu le dun ni re nu le dun gbogbo nkan ti ba nse be kaluwo lo ro ni se e wa nje onmeja ti onmeja ki o le wu ti ni le gba te pe ko je nkankan
1: to
5: ru wa iru wa baye ko da to fanfa ni opolopo wa e ma ni be ma be di o takun ọmọ náà bi
1: ah ki na mi o ki na mi sugbon inira to fi nse mi ju nina lo gan
5: ma wa gbo o ri mo ti yo nto ye ki yo fun en to jo pin ti oda be to ba ti a je ti ko mu ni mama ma koko o ori ime ko oro ni ru eni ba ni di o
1: ta ni o ma so fun tori ohun nikan ni leader le won
5: ma gbo baba ti so fun iwo to je yawo no wa mu awon wa kan eni wa mi lo ti je pe ori okunrin e ma wa le o konfa go to ipo to ba lo ku ni bi ile ise to ba koko mo ni ya mo gbagbe pe o tun pada le lokon ti o ya o ko gbo mi to se se ma mo sa fun kini kan bi kan ni o se se ko je pe se yo pada pade
1: o
5: mo so je yan
1: fun eni to so pe won loko mo nko
5: ko sin to ko sinu ko sinu pe won loko mo nu aye te ba ti darugbo darugbo ni o ni
0: oh
1: eh riri
5: eh loko eh mo riri
0: daji
5: mi
0: sa
5: e ma gbo mo riri
1: te ba wa riri e ma wa ri lori abeke oko kan ti mo ti fe yen na ni so je fe gbo Olorun ma fa ishan se mi.
0: Amen.
1: Ma ba se owo mi je. O ti mo ti wa oke.
5: Ma tara are je.
1: O ti da.
5: Ko ti bi o le gbe.
1: Ngbo ipaye yin ni mo wa. O ti da.
5: Alani ni olu ogbo.
1: Emi ko.
5: Baun.
1: Emi abeke mo ni rara ki se temi.
5: Tori bi to ku si, ibi to ku si nfu ye.
1: O da o.
5: Ba mo ti se, ibi o ku si nfu ye. O fu ye, o do ba so lati nkanko re ti pada. O lulu ni oda. Olulu ni oda
1: ni
5: awon so ko se to ma lu yen abajo ti je bi ri se oda fun oja alani se je o ngi wa re ti awon le ko le balance o la ko ti ma lu yen ti
1: o o ti da
5: o o bi ti ba ko ti ba lu yen ileyi o nta pa ti ri se
1: sugbon yi ti o ba fe ran pelu bo jeun to je pa awon mo nikan lo ran lori ro
5: tori
1: yen ko
5: ibi to ku si na le ti eto ko ku o ye wa
1: eyi to je ko orisirisi lo na nta sugbon ti o fe nta si yawo nu le nko
5: kini lo pile aita
1: awon wa baje to ma wu na ni nigba to bere si ni mu oti
5: ma gbo ayobe na ma se nkankan
1: o ti da
5: to fi pe nigba ti se nkan yen nta o wa wu wu pe iwo na o bi da se ri afun nu le ni
1: kini mo fi da se ri afun ani ko to di wi pe mo pinu ati fi sile patapata ma wa lo ba ni yara nigba ta won mo ba sutan ma wa be se ni ma be pe ki lo sele ma wa be titi ta fi ba mi ni nkan po yin ti riru eri
5: oh goda ba
1: ah
5: goda ba lo wa bi do wa so a to ri awon ti o so so ngbo mi nigba ba pe won jo o ri pe go so dojo oro fo de na ngbo bayi ba ta ke ngbo ata ke na ngbo gbogbo e laaye ju so gbo
1: e se
5: Adura yo gba.
1: Ami o moju oni ti awon eyan wa won ti ba sori Facebook wa. Hello ta lo wa nbe ka san o. Ah o ti cut. Awon eyan ti wa si Facebook wa orisirisi awon eyan won ti wa nbe. Ti won si ba wa da si oro yi adupe oju oni ti yin. Prince Opeyemi Fadare ni sha forgive him. It is normal for husband and wife to fight. Just forgive and move on. O ti da. Mo ti like yin. Eyin o ti mo ru eyan deje eyin o ti mo pokunrin le yin move on na ni ati gbogbo awon arun ki ti mo so pe ti run mi ki lati le yen na ki sha move on na ni ko si wahala ola yimika mo dupe abiodun omo ni yi o ni anti abeke Pink Madam e se jare mo pinu lati ma tojo ara mi ni abi ki lo sele oni don't forget brother Alani still love you but agbere didn't leave him e se yen ko kin won ma ba yen ri abi ki ma ba yen yi even brother Alani told us yesterday that he was looking for you since Friday but didn't but don't forget that one day outside abi ki na call won ni one day but I want me get a message in me
0: one day outside we teach him
1: we teach him equate oda one day outside we teach him o ti da igba wole a fe kemi wa duro da ah mo ti e feran yin gan enikan prince opeyemi fadare ni okay won ti mo ti ka ti won yen lekan enikan ola ti nwo adisa ni oh good one only good one lo sombi eni yi soro ogun shola mike ni what auntie don't understand is that the wedding ring in her finger is like an anchor so she has chosen a prison mate ke se mi eyin niyan lona do ti yin ti gbe yawo o ba ti rorun fun eyan mo eyan gboro kuro nbe lodo temi o awon kan to ba fe ma fori ro lo won le ma fori ro lo ni titi won sugbon fun emi o fori ro ni temi ra mi ti e fori ro kankan ni abi nbola olukilele olugbenjo ni okay best one only best one well done only online couple mo ni emi ti kuro lodo emi ti e ti kuro lodo en temi ni ati gbogbo awon eyan gbogbo ti won ba wa da si lori eto leni omolara onikaluku won ladipo ladejo won ba wa da si abeke ah give me mo kan to ko yi mi ti ri dada adupe lowo olodun ojo ni teni kokan wa ese ngan te ba wa da seto boni bo ba koju si oko ta to ba koyin si oko ta to ba ku woni kankan to ero ara re pa nkan to ba mo ko pe o ni ko se ninu gbeyawo sugbon sibe sibe na ka ma ro tojo waju ka si ma ro tojo ola yo dara fun gbogbo wa o e seun gan te mo riri wa lori eto lori lagba olowo olohun oba ola le lanfani ati pade wa pada lori eso kilari gbo ni flat ti wa yi titi wa do lohun fola shade ajala loruko temi apo nbi ta jo sise emi ati
0: adura gbe mi daramola
1: ola itona wa nbi ati awon eyan mi gbogbo to ku lagbara lowo olohun ojo ri ti wa amo riri yi o pengbo
6: Lagilu FM 96.7
7: bi kan ba le kole laye talakun oju skelebe lo to sin nile ti e lori epe eda to wo ba rogun si lowo to ba fi dogun faaji anti se kari mi ko mo gbagbe pe briki kan igo kan ni o abe mo owo tin ba faaji lo o kere
8: oni temi 500,000 to promise mi lana nko
9: baby mi mo ti di sile fun e erure
7: pelu atotonu mi se o 500,000 wo le lodo obosun king ni wo fe fi se birthday pobirin I like as see se mi se aye re o
9: ah igbesi aye ari mi lola ni mo ngbe asori mi o pe
7: ori re pe o lo ni maragede ni obosun king estate o ti wa laye to derun ti kole si inda ti wobe kini salon bo ba nile to je oju mi dara lati kole boso king estate ni ko ti ra oju tayo lo wa lo re fi gbe peli 500,000 ni plot kan amasa to bara le kan ni plot kan edinwo nbe lori e boso king estate wa ni bako apata ere ambadan aye wa bo fe sanwo le lemeji tasu wa ni crispo building mobi bus stop odwona apata ambadan telephone 0706281 7806 tabi 0071036974 kan si boso king ko donile oroke Tira

0: ẹkú dédé àsìkò yóò gbogbo ènìyàn ti ń gbọ́ wa mo kí yín kàbọ̀ sórí ètò yìí ètò wa ètò Bosun King Properties Quarter Hour tó aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ yìí ti wà nínú kùnú pẹ̀lú mi akọ àmójúbà wọn Bosun King ẹ kí gbogbo ọmọ Nàìjíríà tó fẹ́ gbọ́ yín.
1: Ẹkú lè máa gbọ́ Nàìjíríà ẹkùjọ́ mẹ́ta o ọkàn wo balẹ̀ o lákọ̀ọ́kọ́ akọ̀kọ́ dúpẹ́ lọ́rùn tó dá ayé àti ọ̀run ìnú ẹ̀yà júdà bàtí ò jáde ní àgbésí ayérò pààyàn padà ṣùgbọ́n aráàánú gbà bàtí ò jẹ́ akókò òjijì ọlọ́run ògo ni fún ọ

0: aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ Bosun King Property tamọ̀ ní bọ̀sùn tamọ̀ sí bọ̀sùn ọba igwe wa tí ń talẹ̀ tómi bàdì tómi gbogbo Nàìjíríà ti
1: títí ọba gbogbo àwọn tí ń talẹ̀
0: ọlọ́run goni fún ọ
1: akọrú ẹ
0: ọlọ́run goni fún ọ ọlọ́run goni fún ọ.
1: Bosun ọba ó tọ́jọ́ méjì ó tọ́jọ́ mẹ́ta aráàlú fẹ́ mọ ibo nílẹ̀ kù sí ibo nílẹ̀ wà.
0: Kò sí ilẹ̀ ò lè tán ilẹ̀ ò lè tán tàbá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ òbítíbitì ilẹ̀ mi ń tà ilẹ̀ tó gbé ìbàdàn mi èmi ó tún talẹ̀ fáwọn tí ó tún lẹ́ta ni ẹ̀dúrà tó fẹ́ ṣe ẹ́stéètì mi ó tún lẹ́ta fún ìtàlẹ̀ fún ọmọ àtàlẹ̀ fún wọn lẹ́ta ni.
1: Wọ́n
0: tó fẹ́ ṣe ẹ́stéètì òun ara rẹ̀ lọ́wọ́ yín torí ilẹ̀ ti mo nílẹ̀ tó ń ṣe ẹ́stéètì lọ́wọ́ kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ ń palẹ̀ oko tó bí nàìjíríà ṣe rí ń sìn àwọn èèyàn nídìí àti dáko láti back nàìjíríà up ẹ o kí gbogbo nǹkan lè dẹ gbogbo èèyàn ní
1: bẹ́ẹ̀ ni
0: tàbá ti wọ́n sọ̀rọ̀ nípa éka sọ̀rọ̀ pa éka èmi nìkan náà mò ń polówó éka ju gbogbo nàìjíríà ẹ torí pé mo ń pa éka ilẹ̀ oko ọlọ́run fi rọ̀ mí lọ́rùn tó pọ̀ so má gbọ́ látorí torí àwọn tí ò ní nǹkankan àwọn kọ́pàs mi tó ṣẹ̀ṣẹ̀ jáde tó fẹ́ ṣe fáàmù ni wọ́n fẹ́ ṣe kankan ni aláṣẹ kọ́kọ́ ṣe kíni fìkan kékèké ti sí wọn àbá sọ̀rọ̀ nípa ilẹ̀ 1 acre.
1: Éka kan.
0: 5 acres.
1: Éka márùn-ún.
0: 10 acres.
1: Éka mẹ́wàá.
0: 100 acres lójú kan. Tàbá ń sọ̀rọ̀
1: Bàṣọ́ ọba yẹ́ ẹ̀gẹ́ ẹ̀gẹ́.
0: Wọ́n ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní
1: ìtìlẹ̀
0: lóje yìí ó tẹ̀. Iyún àmúṣeré ni ẹ mọ̀ wá gbọ́ 1000 acres lójú kan. 500 acres náà wà lójú kan o. Mo ní 5000 acres lójú kan. Mo ní 7000 acres lójú kan.
1: Ti lọ hectares.
0: Bẹ́ẹ̀ni mo ní

0: 69 74 74.
1: Lẹ́ẹ̀kan sí ìwọ̀sùn ọba
0: 08071 7103 69 74 74 àti 0706281 7806 06. Zero 70 0706 62 81 7806 06. Tẹ bá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ oko, torí bí Nàìjíríà ṣe rí tí sẹ́yìn lágbẹ̀ẹ́ má bínú o, ẹlòmíì mo bẹ̀rù pé fọkàn balẹ̀ ilẹ̀ tí a bá ti fún ọ, ó ba bẹ́ẹ̀ níbi ò ní bá. Tó bá ń sọ̀rọ̀ láti bí díẹ̀ pẹ́ dé Èkó, Badagry, mo nílẹ̀ oko.

0: lo se jọ
1: o se le dolu mo mi se re fun oju wa lo pese
2: iyen fe ni to ba mo nto nse ni o bi kan ba le kole laye talakun oju skelebe lo to sin nile ti e lori epe eda to wo ba rogun si lowo to ba fi dogun faaji ati se kari mi ko mo gbagbe pe biriki kan igo kan ni o abe mo owo tin ba faaji lo o kere
3: o ni temi 500,000 to promise mi lana nko
4: baby mi mo ti di sile fun e erure
5: pelu atoto nu mi se o
6: 500,000 wo le lodo obosun king ni wo fe fi se birthday fobirin
5: I like as e se gbese aye re o
4: igbese aye ari mi lola ni mo ngbe asori mi o pe
5: ori re pe o lo ni mara gidi ni
6: obosun king estate o ti wa laye to derun lati kole si in that wo be kini salon bo ba nile to je oju mi dara lati kole obosun king estate ni ko ti ra oju taye lo wa lo re fi gbe peli 500,000 ni plot kan o amasa to bara le kan ni plot kan edinwo nbe lori e obosun king estate wa ni bako apata ere ambadan aye wa bo fe sanwo le lemeji tasun wa ni crispo building mobi bus stop odu ona apata ambadan telephone 0706281 7806 tabi 0007103 6974 kan si obosun king ko donile oroke ti rafuku eye
7: to lori eto yin eto wa Boston King Properties Quarter Hour níbi tí mo ti ń gbàlejò olùdásílẹ̀ àti aláṣẹ ilé-iṣẹ́ Boston King Properties tí gbogbo ayé pò ń bọ̀ sun ọba ẹ ti ṣàlàyé ilẹ̀ oko káàkiri gbogbo ilẹ̀ Yorùbá èèyàn níbi tí ilẹ̀ pọ̀ sí ilẹ̀ tó ń gbélẹ̀ mí 100 acres 1000 acres ṣùgbọ́n àwọn tó ń ṣe estate wọ́n fẹ́ kàn sí yín wọ́n fẹ́ ralẹ̀ lọ́wọ́ yín tó bá sì ralẹ̀ ilẹ̀ ilé ni bàbá báwo ni fẹ́ estate.
8: Èdè máa gbọ́ ẹlòmí àkàn wọlé ó ní obìnrin lọ́wọ́ onílùú gbá lójú so possible ni oògùn wọlé olùmọ̀ràlẹ̀ olùwàràlẹ̀ fake adì wàhálà sí ẹlọ́run tó bá fẹ́ ralẹ̀ ilẹ̀ tó bá fi kọ́ estate pé mi bọ̀ sun ọba máa wá ilẹ̀ fún nígbà nínú ibi tó wá fẹ́ sí gbọ́n tí mo lọ́wọ́ within 72 hours máa falẹ̀ lé ẹlọ́wọ́ tó sì nílùú wà láǹbẹ̀ láì bẹ́ẹ̀ ni ilẹ̀ wù àti máa yàtọ̀ sílẹ̀ ní kọ́kọ́ mo ní létí mo yí o bá fẹ́ ra lé lọ́wọ́ mi o fẹ́ ra lé ni àbò fẹ́ talé o fẹ́ ra lẹ́ ni àbò fẹ́ talẹ̀ àbílẹ̀ mi wà tó rí tara rárá.
7: ẹ̀ ń talé.
8: A dáadáa.
7: Èyí fúnra yín tún talẹ̀.
8: Mo tún ta bẹ́ẹ̀ ni tàbílẹ̀ mi wà tó rí ta ilẹ̀ mi wà tó rí ta wá ìmí bọ̀ sun ọba rí abájọ ládò àdéhùn làájọ ni láti wọ́n bá ti tó àti tó má ti bèrè láti lè fún mi wà lẹ́wọ̀n ọ̀rà kí akẹ́lá gba ọlọ́run ni o ko si to ba fe ra o fe ra bungalow ni o fe ma gbo ma tun ba de so nkan fo loni mo ni hostel ti mo fe ta hostel lo gbo mo so be ni no ni eleyi lautech 40 rooms 40 toilets 40 kitchen 40 bedroom self contained gbogbo e lo 20 rooms 20 toilets 20 kitchen 20 bedrooms so o wa nbe ti ma ta fun e so ma mi le po ati ma ta fun e ile po wa stand by ba ti be pe bi do se wa le ku ti ma wa ti ma ta le ile po wa ti ma ta fun e
7: bẹ́ẹ̀ni
8: ma talẹ̀ fún ẹ ma gbọ́ tó wọ́n wà nílùú èyìnbó tó ń bẹ̀rù nàìjíríà tí o ti tọ́ ọ̀fà bámi yẹn ti gba ẹ lójú mo kọjá tí o tọ́ mọ òyìn tí tó ń kó wọlé tó ń kó wọ gbọ́ àwọn àmọ́ ẹtí mo tó ń sẹ́nu ó sì nílùú èyìnbó tí mi ò tiẹ̀ rí wọn rí rárá tí wọ́n ní wá balẹ̀ wọn bẹ̀
7: tí
8: o bẹ́ẹ̀ sọ́dún kò sí bàjẹ́ ma gbọ́ tó wá jókòó lè bọ̀ pé irọ́ o bó o lè ma gbọ́ jẹ́ ẹ̀rọ eléyìí ọmọ ṣé ukraine àbí ukraine náà ń pè ní wọ́n ìjẹ́wọ́ wà láwọ̀ tó pè é sí títì ó gbàdá délé gbẹ̀yìn náà ni ó wà sí ọmọ pẹ̀ ní bàbá lẹ́nkù lé ní nígbà bá jókòó sí bọ́sù kọta bàbá ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ pé mi gbogbo nǹkan ní ìbọ̀sí ọ̀run fún ọ ìyàwó ma wá gbọ́ ìyàwó mi wáyé ìyàwó mi alájẹtán ni yóò ṣe èròjà máa ń yẹ sórí woman yẹ london yẹ 100,000 ó di ní owó odi owó bus quarter ló ti gbé sórí lẹ́yọ̀sì méjì ó tún wá tu tí a lọ́dún bá wálé tó wá gbógun tọkọ rẹ ọgbẹ́ kókó olóòdì àmì olè bọ́gbẹ́ni bàbá rẹ o wọ́n sì lọ́wọ́ sì gba ayé ẹ̀jẹ̀ tí ọkọ̀ ẹlẹ́yìn kò ṣe eré ọkọ̀ náà ń bẹ alámùdákù ni wọ́n biriki márùn ni ó dídó bí àkọ́ oṣù ó tó búlọ̀kù márùn ní ìsìn bí lu ṣe rí ní ìsìn ronú ààrẹ kò

kẹfà yìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashball tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní 60 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ dúgbẹ owó lọ́tún lọ́sì lórí splash fm *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2#. Tàbí lórí website wa

0: Ασιέ.
1: Ìjẹun wo ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ̀? Ìdáàbò bo àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
4: See you, fella. Sonia Tomato Sachet. Oh, Sonia. Mo fẹ́ràn Sonia Tomato Sachet gan. O rẹ dodo, o ki, o dun. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tún yòó. Oúnjẹ mi á dùn sí. Sonia Tomato Mix ń jẹ́ kí oúnjẹ dùn.

0: 107.7.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
0: SELARIE. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC. Turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: Àrínà jìnà sílé mi, àìlówóláwá jìnà sílé mi.
5: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n.
6: Akábala tó jẹ́ kí n máa bòrí gágbá.
5: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé ìtógbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mídíẹ̀ Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
7: Ǹjẹ́ òun wọ́n ọ̀nà láti dáàbò bo àmúlò dátà rẹ? Ìdáàbò bo àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ́ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnis

ẹ kúrò lẹ bẹ lásìkò iṣẹ àtàárọ àkójọpọ ìròyìn àgbáyé ìlòdìsẹ ti gbòyìn láti ìkọnìtì lágẹlú 96.7 òkè gajòkè martini salau lóníròyìn ṣùgbọn ṣáájú ẹgbà òǹkókò ilé ìtìyànbẹ nínú

ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó ti kó ogunlọ́gọ̀ àwọn tó jẹ́ afurasí eléyìí tán ní ṣe pẹ̀lú wa ìgbésùnmọ̀mí nílùú Àbújá tí wọ́n ti kó wọn báyìí rèlé ẹjọ́. Ẹbí òṣèlú ti ADC náà ni wọ́n ti dárúkọ Rotimi Amaechi gẹ́gẹ́ bí ó jẹ́ igbákejì fún Atiku Abubakar nínú ètò ìdìbò ààrẹ eléyìí tó ń bọ̀ lọ́dún 2027. Ẹni tí ń ṣe mínísítà ní orílẹ̀-èdè ti South Africa náà ló ti ṣàlàyé wípé ìkọlù àwọn àjòjì ní orílẹ̀-èdè ọ̀hún òun náà ni ó ti ń ta àbùkù ba orílẹ̀-èdè ọ̀hún káàkiri àgbáláyé. Àjọ FIFA ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí lórí adarí ayò eléyìí tí ó darí ayò ibi tí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún tó wáyé ní ife ẹ̀yẹ ti àgbáyé nípa ọwọ́ àti àmì kan eléyìí tí ó ṣe nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún ní báyìí ẹgbọ́n ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀nà ti bẹ̀rẹ̀ sí ní fi ojú àwọn àṣebi àti àwọn jàǹdùkú eléyìí tí wọ́n tóbi irinwó níye eléyìí tó jẹ́ pé wọ́n kó wọn lọ sí ilé ẹjọ́ eléyìí tó jẹ́ ilé ẹjọ́ gíga tó ń bẹ ní olúlùlẹ́wà nílùú Àbújá. Àwọn tó jẹ́ afurasí ọ̀hún náà ni wọ́n fi ẹ̀sùn kan lọ́rùn nípa ìwà ìgbésùnmọ̀mí eléyìí tó sì jẹ́ pé wọ́n kó wọn lọ ilé ẹjọ́ tó sì jẹ́ pé láàrin ọ̀sẹ̀ kan gbáko òun náà ni ìgbẹ́jọ́ ọ̀hún náà ni yóò fi wáyé. Lára àwọn onídàájọ́ eléyìí tí wọ́n fi orúkọ wọn léde eléyìí tí wọ́n mọ̀ gbé ìgbẹ́jọ́ ọ̀hún kalẹ̀ òun náà ni onídàájọ́ Binta Yakub àti onídàájọ́ Emeka Nwati, onídàájọ́ Musa Lima, onídàájọ́ James Omotosho àti onídàájọ́ Obiora Ugatu àti onídàájọ́ Ekereta Hupan eléyìí tó jẹ́ pé wọ́n jẹ́ àgbáríjọpọ̀ àwọn onídàájọ́ eléyìí tí wọ́n mọ̀ rí sí ọ̀rọ̀ àwọn ìwà ìgbésùnmọ̀mí ọ̀hún. Nígbà náà ló jẹ́ pé ẹni tí ó tún buwọ́ lù ú náà ni ẹni tó jẹ́ adájọ́ àgbà fún orílẹ̀-èdè wa Nàìjíríà ẹni tó jẹ́ adájọ́ àgbà Latif Fagbemi eléyìí tó jẹ́ pé yóò mọ̀ ṣe pò kárí ìjókòó ọ̀hún eléyìí tí yóò bẹ̀rẹ̀ lónìí ti ṣe ọjọ́ ajé Monday. Nígbà náà ti wá ṣàlàyé wípé àwọn tí wọ́n ti mú tẹ́lẹ̀ òun náà ni wọ́n ti tóbi 500 níye tó sì jẹ́ pé ìgbẹ́jọ́ ọ̀hún náà ni ó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ keje oṣù kẹrin ọdún tá a wà yìí. Gómìnà ti ìpínlẹ̀ ti Ọ̀ṣun Gómìnà Adémọlá Adélékè òun náà ni ó ti rọ àwọn agùnbánirọ̀ eléyìí tí wọ́n ti ń bẹ níbi ibùdó ìfiniwọ̀ tí ti jẹ́ ti ìpínlẹ̀ ọ̀hún eléyìí tó jẹ́ ti ìṣíkejì eléyìí tó jẹ́ kí agùnbánirọ̀ ọ̀hún fún ti ọdún 2026. Ibẹ̀ ni gómìnà ti ṣiṣọ́ lójú ìgbàwọlé sí ìpínlẹ̀ ọ̀hún eléyìí tó jẹ́ pé ibùdó ọ̀hún náà ni ó ń bẹ ní ìlú ẹ̀dẹ̀ lọ́hún. Níbẹ̀ náà ni gómìnà ọ̀hún ti ṣàlàyé ọ̀rọ̀ síta níbi tí ẹni tí ń ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ ààtò àti ọ̀rọ̀ ajé ẹni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n Moruf Adélékè níbi tí ó ti ń kí wọn káàbọ̀ tí ó sì ń kí wọn káàbọ̀ sí ìpínlẹ̀ ti Ọ̀ṣun bákan náà. Ibẹ̀ náà ló ti wá rọ̀ wọ́n pé ìpínlẹ̀ Ọ̀ṣun náà ló jẹ́ ìpínlẹ̀ eléyìí tí ó kún fún àlàáfíà. Ibẹ̀ náà ti wá rọ àwọn agùnbánirọ̀ ọ̀hún láti tẹ̀lé àwọn òfin àti àlàkalẹ̀ eléyìí tó rọ̀ mọ́ ti àjọ ti agùnbánirọ̀.

Gómìnà Bala Muhammed náà ni ó ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí ó ti ṣe àbẹ̀wò sí Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nímọ̀ràn Ṣèyí Mákindé látàrí ìkọlù àti ìjínigbé eléyìí tó wáyé ní ìjọba àbílẹ̀ rere ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà ti ìpínlẹ̀ ti Bauchi ọ̀hún náà ni ó ṣe àbẹ̀wò lánàá tí ń ṣe ọjọ́ ìsinmi níbi tí ó ti ṣe àbẹ̀wò sí ilé Gómìnà ibi tí àgbáríjọpọ̀ àwọn adarí nínú ẹgbẹ́ òṣèlú ti APM Alliance People's Movement ilé tí wọ́n ti kọ̀wọ́rìn pẹ̀lú ẹni tí ṣe alága fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí ṣe Alhaji Yusuf Mamman Datale ilé tí wọ́n ti kóra wọn jọ àti ẹni tí ó jẹ́ ọmọwé Yakubu Adamu ibẹ̀ náà ni Gómìnà Bala Muhammed ti ṣe àbẹ̀wò ọ̀hún tí ó sì ń jẹ́jẹ́ àtìlẹyìn fún ìjọba ìpínlẹ̀ ti Ọ̀yọ́ àti láti kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ilé tí wọ́n jí àwọn èèyàn gbé níbẹ̀ náà ló ti wọ́n ń rọ̀ wọ́n kí wọ́n ṣe ọkàn akin látàrí ìgbésẹ̀ tí ìjọba ń gbé lọ́wọ́ láti rí pé wọ́n dá àwọn ọ̀hún padà àti àwọn olùkọ́ padà ní ayọ̀ àti àlàáfíà ibẹ̀ náà ló ti wọ́n rọ àwọn àjọ ilé tó jẹ́ ti àjọ elétò ààbò láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ láti lè bàdé kí àlàáfíà kí ó tún lè jọba padà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ òṣèlú ti ADC the African Democratic Congress ọ̀nà ni wọ́n ti kéde báyìí síta wípé àwọn ti ṣetán láti lo ẹni tó ti fi ìgbà kan rí jẹ gómìnà ní ti ìpínlẹ̀ ti Rivers ẹni tí ń ṣe Rotimi Amaechi gẹ́gẹ́ bí igbákejì ààrẹ fún ẹni tó ti fi ìgbà kan rí jẹ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Atiku Abubakar ṣáájú ètò ìdìbò eléyìí tí yóò mọ̀ wáyé lọ́dún 2027 ètò ìdìbò ààrẹ ọ̀hún náà ni wọ́n ti ṣàlàyé wípé ó kún fún ẹ̀mí ìṣọ̀kan eléyìí tí yóò sì jẹ́ ìrètí ọ̀tún fún ogunlọ́gọ̀ ọmọ orílẹ̀‐èdè wa Nàìjíríà eléyìí tí wọ́n ti ń retí rẹ̀ tẹ́lẹ̀ níbẹ̀ ló jẹ́ pé ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà ló ṣe ìkéde rẹ̀ nílùú Abuja gangan láti ẹni tó jẹ́ akọ̀wé fún ìpolongo ẹni tí ṣe Bọ́lájì Abdullahi níbi tí ó ti sọ̀rọ̀ ọ̀hún síta ìpè pẹ̀lú ìforíkorí àwọn tó jẹ́ òjìnì nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún àti àwọn tó jẹ́ aṣojú òun náà ni wọ́n pawọ́pọ̀ láti yan Rotimi Amaechi gẹ́gẹ́ bí ẹni tí ó mọ díje dupò ààrẹ pẹ̀lú Atiku Abubakar níbẹ̀ náà ló tún ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ìpè pẹ̀lú àwọn àtìmọ́ṣebọ rẹ̀ òun náà ni wọ́n wò eléyìí tí wọ́n sì rí pé ó dáńtọ́ láti jẹ igbákejì fún Atiku Abubakar níbẹ̀ náà ti wá ṣàlàyé wípé orúkọ eléyìí tí àwọn yóò mọ̀ pé wọ́n náà ni Atiku Amaechi eléyìí tó sì jẹ́ pé wọ́n mọ̀ gbé àsíá ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti ADC tí ó sì mọ̀ fẹlẹ́lẹ́lẹ́. ìròyìn àgbáyé ló ń dẹ̀sẹ̀ tí gbọ́yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gàjòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè.

ìjọba orílẹ̀-èdè ti South Africa náà ni wọ́n ti sọ̀rọ̀ jáde báyìí pé orílẹ̀-èdè ti South Africa náà ló jẹ́ pé ìjọba wọn. Òun náà ni wọn kò dúnkokò mọ́ àwọn àjòjì eléyìí tí ó ń bẹ ní orílẹ̀-èdè àwọn. Ibẹ̀ náà ni wọ́n sọ̀rọ̀ tako awuyewuye eléyìí tí ó ń jàrìnrìn níbi tí ogunlọ́gọ́ àwọn èèyàn lágbàáyé tí wọ́n ti náà ká lébù sí ìṣàkóso orílẹ̀-èdè ti South Africa. Ẹni tí wàá ṣe mínísítà fún ètò ìdájọ́ àti ìdàgbàsókè òfin ní orílẹ̀-èdè ọ̀hún ẹni tí ṣe Mamoluko Kubayi. Òun náà ló sọ̀rọ̀ ohun di mímọ̀ ni pé pẹ̀lú ìkọlù àwọn àjòjì eléyìí tí ó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè ọ̀hún òun náà ló fà á tí ogunlọ́gọ̀ àwọn èèyàn lágbàáyé tí wọ́n fi náà ka lébù sí orílẹ̀-èdè ti South Africa gẹ́gẹ́ bí ẹni tí ó ń dúnkokò mọ́ àwọn àjòjì. Ìbáyìí náà ló ti wá rọ àwọn olùgbé ní àwọn agbègbè àti àwọn tó ń bẹ lórí ayélujára láti kọ ti kún sí irúfẹ́ àwọn ọ̀rọ̀ ọ̀hún. Níbẹ̀ náà ló tún rọ àwọn èèyàn náà láti mọ́ fi ìdájọ́ sí ọwọ́ ara wọn ṣùgbọ́n láti lo ipasẹ̀ òfin pàápàá jùlọ nírú àkókò eléyìí tá a wà káàkiri àgbáláyé.

mo kí yín lórúkọ ìgbìmọ̀ aláṣẹ olùdarí kan ní tàwa yín. Ṣó bùmọ̀ lẹ̀ tó yìí.

0: Ọlọ́run ọba mi balọ́rẹ́. Lórúkọ ìgbìmọ̀ aláṣẹ olùdarí ìkànnì tá wà ẹ́. Bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ga wa. Alàgbà tún dé ọmọláwúwo. Tófikan mojú ẹ̀rọ fún sáà tá wà ẹ́. Bọ̀sùn Aláyàndé. Bàbá abẹ̀ my pastor. Tófin wá kan gbogbo ikọ̀ sóògùn mọ̀ pátá lórí ètò yìí. Bẹ̀rẹ̀ látòrí Tóbi Lọ́ba Àjàyí ọmọ ìyá àfẹ́. Ọlámilékan Láwúwo ń bẹ ń bì í bàbá oníbèrè Infinity náà ń pè bẹ́ẹ̀. Adéọ̀sùn Káyọ̀dé lorúkọ mi. Àwọn ṣe ti wá. New Vision yín náà ni ọkọ ìyàwó ẹ̀. Ẹ wo bó ti wulẹ̀ wù kó rí. Dandan ni lónìí a ó tún ṣe tiwa bá a ti máa ń ṣe. Ìkọ́kì kéjò agara kì í dó sí Ọlọ́run ọba. Ẹ bá ní a mọ́ bọ̀ la ní dé bá. Ẹ kú ilé o. So búmọ̀ ètò tó ní ṣe pẹ̀lú àṣà àti ṣe. Gbogbo èèyàn mo níwà ẹ kì mo kí yín. Ẹ tún kù palẹ̀ mọ́ Neco. Àṣà àti ṣe. Àyọkà ní ṣáájú ìbéèrè mẹ́wàá ni ó tẹ̀lé. Lẹ́yìn rẹ̀ ẹ bọ̀ sí gírámà àti èdè. Kẹ tó bọ́ sí ìró àti ìró ohun àti ìró èdè gbogbo ẹ̀. Kó tó wá kan literature. Literature tẹ́ ẹ bá kà. Eré oníṣẹ̀lẹ̀ kà ni àbí ọlọ́rọ̀ gẹ́rẹ́ gbogbo ẹ̀ pátá làwa náà ń lò ń bí yìí. Bí èèyàn bá ń gbọ́ ètò yìí dáadáa bó bá ṣèdánwò àṣejáde ti wà ẹ̀kì àbí Neco. Mo gbàgbọ́ pé yóò rí èsì ayọ̀ ńbẹ̀. Àwọn tí ń fún wa lẹ́bùn ẹ̀jẹ̀ ń sáré lù wọ́n lọ́gbọ ẹnu. Torí láìsí awọ kò sí ìlú láìsí òròmọdé àníri àgbébàdé. Bí ò bá sí ebusu kò sí nǹkan tá pèlè gbodò. Bí ò bá sáwọn tí ń fún wa lẹ́bùn bó o láti mọ fún yín lẹ́bùn tẹ́ ẹ bá jẹ lórí ètò yìí. Mọ́kọ́lá mẹ́ látọ̀dọ̀ mọ̀mọ́ kan ìyá wa tí wọ́n ń sọjọ́ òbí. Ó ní á fún èèyàn mẹ́jọ lẹ́bùn àtòní àtọ̀lá mẹ́rin mẹ́rin láàmú. Bá ti lórí ọ̀fẹ́ àti dáhùn rẹ̀ báyìí. Bóyá lónìí ẹ bá ti dáhùn béèrè méjì ojú ẹsẹ̀ láàmọ̀ béèrè àkáǹtì nọ́mbà yín. Gbéléńjá náà ni a sì máa ṣe síbẹ̀. Yùn lónìí èèyàn mẹ́rin àti lọ́la èèyàn mẹ́rin. Ẹnìkan ní ohun èlò ni láì fún mi lówó kí n máa kí ọ. Mo wá ń kí màmá mi. Afúnilóúnjẹ mọ́ tọ̀sí, afúnilóúnjẹ mọ́ wo bẹ̀ àṣẹni láàánú mọ́ sìrègún. Màmá Fọlákẹ́mi Fádùgbàgbé. Ìyá dáadáa ẹ ṣe o gbogbo gbà. Mo tún kí màmá títí lọ́pẹ́ Sóbóyèjọ. Bá mi Sóbóyèjọ ń kọ́ gbogbo ẹ̀yin màmá yìí ẹ̀ ní sunkún lórí àwọn ọmọ yín. Ẹ kú múra September 10. Àwọn màmá yìí náà ń fún wa lẹ́bùn tá à ń fún yín o kìí sowó wa o. Mo tún wá ń kí Anthony Bọ́dúnrin. Anthony B. Ọkọ Queen. Bàbá dáadáa ẹ̀ ní tán ọ̀ ẹ́ dẹ̀ wọ́n tàn. Abiola yari yari bàbá mo kì í ń bẹ̀ ṣe o. Ẹ ṣeun ìgbà gbogbo. Abiola ẹ ṣeun ọjọ́ gbogbo. Yari yari. Bàbá ẹ ní wówó tì. Mú ìwà mẹ́kẹ̀ fáláwọ̀ ládẹ́jọ́. Fisher First Farm. Wálé Ṣọ̀tẹ̀ Aṣọ̀tẹ̀ Mọ́rùwá Gbogbo Dalax. Prince Wálé Ṣọ̀tẹ̀. Thank you so much for your support. Bàbá ẹ ṣe. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ ètò tòní. Bẹ́ẹ̀ bá ti gbà béèrè mẹ́ta ₦5,000 ni. Bẹ́ẹ̀ bá gbàjú méjì lọ kò lè tó ₦5,000 béléńjà là á fún yín. e ba fi gba recharge card e fi gbowo kankan send account number yin sugbon loni a fi ebon le e gan kokan lo sori facebook bayi facebook lagelu fm 96.7 iwo kanrin so nbe ma da kankan marun ti won fa gbadọ se o dun mo jẹn fun yin le yo kan ma wule da ko yin o mo a dun agbadọ na fi se a dun e ma dun tan ta ma dun kuwa a dun pupa bayi tan ma n gbe lo le on freedom se ti mo agbadọ atepo atawon nkan kan won o fi ti daru kan kan marun mi ta le fi agbadọ se lori facebook lagelu fm ma sare mo yan meji nbe ma mo yan meji nbe ti won gbowo o ba ti down re iwo faka number re tele ma ma sowo yin te ma ri ni eyan meji ta ba mo ni yan o ya babo nbe 0912370875 o ya so bu mo le to yi eko la wa nko o ya hello yes sir baba
1: arakun idapo lo npe yin
0: lati adugbogbo
1: ikeja leko mo tin pe
0: lati keja leko
2: se ololufe ikanni lagelu fm ni yin
0: egbo se mo ngbo ikanni daada
1: ah baba adi osunmo mi emu ma npe to mo mi gangan bere lojo
0: se e ma mo yin omo yin ma yo ba ju yin lo
2: se ma gbo kan eyi daada
1: kìíṣe gbogbo alamọ ń gbọ́n ṣùgbọ́n à ń gbọ́ dẹ̀dẹ̀
2: ẹ̀ gbọ́ dẹ̀dẹ̀ ó yẹ kẹ́ lè mọ ìbéèrè tí mo fẹ́ bèrè lọ́wọ́ yín ó jẹ mọ́ tí kàn ní lágẹ̀ẹ́lú bí
0: ẹ̀lú bàbá ọmọ yín yẹn ń kọ́
1: ó ṣe ìdí láti ṣe ń pè wá ni
0: irọ́ ọmọ tí mo ń jẹ̀bùn yẹn ni mo ń sọ o
1: òun náà ó ṣe wọlé láti
0: ṣe ó ti gba 5000 rí
1: bẹ́ẹ̀ ni lọ́dún tó kọjá
0: èmi ò tiẹ̀ sọyún ó sà ń jẹ̀bùn ó ti jẹ̀mí náà tí ó tó 5000 tọrọ mọ nǹkan ọmọ yorùbá jù yín lọ ṣe ẹjẹ kankan gbé ọpọlọ tí ń gan yẹwò ṣe lè sọrọ yìí nígbà mẹwàá mo ra dòdò ní dòdò mo fọwọ́ dòdò kan mo ní dòdò ní dòdò láì sẹ́mi kẹsọ́lẹ̀ mẹwàá.
1: mo ra dòdò ní dòdò mo fọwọ́ dòdò kan mo ní dòdò
0: ní dòdò ẹ ti ń sẹ́mi mo ra dòdò ní dòdò mo fọwọ́ dòdò kan mo ní dòdò ní dòdò ẹ ní sẹ́mi rárá ẹ gbọ́ bẹ́mi gan ṣe kọ́kọ́ sọ. mo ra dòdò ní dòdò mo fọwọ́ dòdò kan mo ní dòdò ní dòdò mo ra dòdò ní dòdò mo fọwọ́ dòdò kan mo ní dòdò ní dòdò mo ra dòdò ẹ sọ bá ń lẹ́ mẹ́wàá láì sẹ́mi.
1: ọ̀rẹ́ yẹn ń dùn àjù. mo ra dòdò ní dòdò mo fọwọ́ dòdò kan mo ní dòdò ní dòdò mo ra dòdò ní dòdò mo fọwọ́ dòdò kan mo ní dòdò.
0: àlàfo wọn ẹ di tẹ bá ti sọ kìnní tán lẹ mọ gbé kejì lẹyìn rẹ máa kàn sówó sí yín ni ẹ nídìí ẹjọ mọ.
1: ẹ jẹ́ ń tún gbìyànjú.
0: óyá
1: mo ra dòdò ní dòdò mo fọwọ́ dòdò kan mo ní dòdò ní dòdò mo ra dòdò ní dòdò mo fọwọ́ dòdò kan mo ní dòdò ní dòdò mo ra dòdò ní dòdò mo fọwọ́ dòdò kan mo ní dòdò ní dòdò mo ra dòdò ní dòdò mo fọwọ́ dòdò kan mo ní dòdò ní dòdò mo ra dòdò ní dòdò mo fọwọ́ dòdò kan mo ní dòdò ní dòdò mo ra dòdò ní dòdò mo fọwọ́ dòdò kan mo ní dòdò ní dòdò mo ra dòdò ní dòdò mo fọwọ́ dòdò kan mo ní dòdò ní dòdò mo ra dòdò ní dòdò mo fọwọ́ dòdò kan mo ní dòdò ní dòdò mo ra dòdò ní dòdò mo fọwọ́ dòdò kan mo ní dòdò ní dòdò mo ra dòdò ní dòdò mo fọwọ́ dòdò kan mo ní dòdò ní dòdò mo ra dòdò ní dòdò mo fọwọ́ dòdò kan mo ní dòdò ní dòdò mo ra dòdò ní dòdò mo fọwọ́ dòdò kan mo ní dòdò ní dòdò mo ra dòdò fọ mo.
0: O se je lekewa o se jori elekewa le ti se mi
1: ah mi je ka
0: mi ka mi ka se mi o ire mi ti fowo ta se mi ka o ya e mu bere sugbon ti koko je nkan kan ba hun se gbo baba se account number yin na re
1: be ni
0: atolato o pari pelu 5063
1: be ni be ni
0: o pe abi
1: be ni
0: je nkan kan se nkan kan sin ba o ye wa mu bere gbọ́n orí ẹlẹ́ẹ̀kẹ́ o kìíní yẹn lè o ṣe jórí ẹlẹ́ẹ̀kẹwà.
1: ìbéèrè kò rọrùn bàbá
0: kò kìíní yóò rọrùn.
2: ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta
1: bẹ́ẹ̀ni
2: ìbéèrè yìí ó simple gan wọ́n dẹ̀ ní ká jọ ṣe ni
1: bẹ́ẹ̀ni
2: a máa dárúkọ akàròyìn lédè yorùbá nìkànnì lágelu àmọ́ tẹ́mi bá ti ń sọ̀kan ẹ̀yin náà máa sọ̀kan méjì péré lè máa dárúkọ ṣóyá.
0: Hello.
1: Bẹ́ẹ̀ni.
2: Só ti yá.
0: Ẹ̀yin náà ń bí kìí ṣe.
2: Bèbí Táyọ̀ Oyè Ládùn àbọ̀rọ̀.
1: Ẹni dọ́gbọ̀n orúkọ àkọ́kọ́ ẹ̀ mo fẹ́.
2: Ẹ ti ba géèmù jẹ.
0: Ẹnu jọbọ bó ẹnu ẹ mọ ẹ bàbá àmọ bó ẹwọ ni ẹnu
1: ẹnu
0: jọbọ sikiru akande ara bo ni sikiru akande.
2: Spọ́ọ̀tì ni ẹ ń ka iroyin ede yoruba mo daruko
0: se eyin ni edward ladapo oye body oya ewo ni enu jobo enu ete fe le so pe enu jobo a le gba
1: fun olawale amjad olawale amjad
2: sport news la won
0: sport news ni o ah baba
1: baba awon ifi mo mo ni mo
0: e mo awon tin karoyin yoruba
1: nse won ti se yoruba na la ri gbo leko so ba we
0: se ba si pe to so bu ma bi
1: iro o ah ma gba la fida ma gbo olawale amjad eyin gan ojojumo monday ati
0: ojojumo lori kini
1: je kan mo laaro agboro ma gbo eh ke se bi ai gbo gbo awon ta ma gbo
0: eh wa mo mama titi layo
1: awon ma se lagu meji awon fola kemi mai ti ati
0: gbenga yato
1: ta ma se ta ma gbogbo na la ma gbo
0: eh awon tin karoyin awon karoyin
1: baba ti o ma ru so ni
0: baba
1: fola ki efa
0: edo mo go e ko lori e ko lori baba se ti ra lati se ti ra lati enu jobo bo le san so
1: ni ni eni jobo
0: enu jobo enu jo se enu jobo na nje oko joseph na so
1: oko joseph
0: o dabo o dabo enu jobo enu jobo enu wo le enu tin jobo lumi ape enu jobo ma ni kilo de mo bo ko je voluko 0912370875 mo ti saka mo ti sowo ti baba hun e ya account yin wo belenja ni ibere te je na ki won ma ba lero pe won ati e fe fowo ta eh ba le wu ko ni se ma ni wu ko le mewa to ba wu ko yo ra lati ah e je lo polo oja je lo polo oja so lori ti cash e gbon eyan mewa akoko tin ba ti yi cash e tin ba je cash e yo tu gba recharge card o tan *347*1004*2@ eyan mewa akoko yado won owo ti cash e to je wa tu dunu ni so nbe bayi *347*1004*2@ hey number ti n ba kokko yi ni isin in to so mu pe so ti ri recharge card lori number owo de ta tun ri pada so tan o ba de recharge card 2000 to ta you come 500 se o tun di pe konto ya ta meji si meta o ba ti ta meji yin ni fun o oya e je n doke lohun mo loya ti mo fe ta
3: Lagilu FM 96.7
4: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya esipeli celery
5: S E L E R R I E salary
4: ah boda mi esipeli esipeli na di salary oya lopin gbiyanju esipeli turmeric
6: T U R M E R I C turmeric
4: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
7: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo
8: Ije won ona lati daabobo amulo data re. Idaabobo amulo data re wa lori app re. Yo awon app ti o wulo mo ko lori phone re ati pe pupo lara awon app won yi lo ni data saver mode. Mu atose igbalode ba won. O tun le lo sori setting ki o yo auto update kuro lojo opo ni ipari ti awon app ti o ko lo mo ki o le ri data re lo lalope. Awon igbese won yi le se oni anfani. Fun ekunrere alaye kan si takun ero lewo re tabi takun consumer.ncc.gov.ng fun awon ona ti o se olanfani lori amulo lo data re pe awon igbese won yi loni ki o le lo data re lalope ikede iwa lati odo egbe awon aladani ti o gba iwe eri leka ibara eni soro ati ajo to nri ti eto ibara eni soro ncc
9: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
10: You wouldn't believe what happened yesterday.
9: Seriously. And good morning to you too.
10: Sorry, I forgot. Tea before tea.
9: All right then, spill. With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
11: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi gbà bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
12: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa.
13: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
14: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
15: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
16: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
17: 0807-112-4000 0807-112-4000.
16: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyà ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: sẹ́lẹ̀rì sẹ́lẹ̀rì
0: bọ̀dá mi ẹ̀ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sẹ́lẹ̀rì ọyà lópin ìgbìyànjú ẹ̀ sípẹ́ẹ̀lì turmeric
2: turmeric turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.

sanwó ti ẹ̀ lẹ́ẹ̀kan náà. tó láǹfààní láti gba 100 blocks àti 5 bags of cement lọ́fẹ̀ẹ́. àwọn tó bá wà sanwó díẹ̀ díẹ̀. àní oṣù mẹ́ta ni gbọdọ̀ sanwó yẹn tán. ẹ tètè máa bọ̀ ọ́fíìsì JKJ Builders and Developers Limited. tó wà ní odò Oyo Road. Aremu Blocks Bus Stop. opposite ITA Moniya Ibadan. telephone 0707-118-1997 tàbí 0808-070-1243.

0: Concert season 10. Ìyìnpọ̀ mẹ́lẹ̀ la máa dá padà fún Ọlọ́run. Ẹ̀kẹwàá irú ẹ̀ lélẹ́yìí. Àgbékalẹ̀ látọwọ́ ẹ̀mí mímọ́. Nípasẹ̀ Kẹ́mi Rehoboth. Date: Friday 19th June 2026. Venue: Hall of Grace, Jogos Center, Liberty Road, Ibadan. Ló ti máa wáyé o by 8 p.m. prompt. Aago mẹ́jọ àṣálẹ̀ la ó ti bẹ̀rẹ̀. Àwọn olórin ẹ̀mí olókìkí tó máa minister, ministry, evangelist Dr. Bola Ààrẹ, BC Aláwíyé Àlùkò, Bukola Akinade, Sanwó-Olé Jésù, Bukola Bekes, Yetunde Ààrẹ, Àpèkẹ́ Ọlá, Rẹ̀mílẹ́kún Amos, BBO, Olúwa Lóni BC. Fọ́fọ́rẹ́ Taiwo, Dare POP, Fúnmi VOP, Kẹ́mi Amadasu, Adamilọ́lá Alábí, The Convener is Kẹ́mi Rehoboth. Níbi àkànṣe ìpàdé ìyìnpọ̀ mbélé, season 10 yìí ni kájọ gbé ọpẹ́ fún Ọlọ́run. Kẹ́mi Rehoboth lọ́lọ́run fi ìrọ̀yẹ̀ rán. Alẹ́ Friday 19th June ọdún 2026 yìí ní Hall of Grace, Jogo Event Center, Liberty Road, Ìbàdàn. Maximum security guaranteed. Ètò ààbò tó mú yẹ́yẹ́ wà fún gbogbo èèyàn. A ó gba orí ayọ̀ lẹ́yìn ìyìnpọ̀ mbélé yìí lórúkọ Jésù. Be there. Be there.
1: I'm in love.
2: See you, fell. Sonia Tomato Sachet. Oh, Sonia. Mo fẹ́ràn Sonia Tomato Sachet gan. O rẹ dodo, o ki, o dun. Tí n bá fi sebẹ, jollof rice tàbí spaghetti, àwọn orí ato yo. Oúnjẹ mi á dùn sí. Sonia Tomato Mix ń jẹ́ kí oúnjẹ

International ló fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi Bus Stop Ring Road Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com Digitalex International ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun oṣù tó dájú.

0: ẹ̀dá ọlọ́gbọ́n nù owó gan lọ́ba ọgbọ́n ọgbọ́n
1: akabalas tó jẹ́ kí n máa bò dá price
0: ó yá wá jẹ́ kí n já ẹ̀ sí ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló ń fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láìsí ìdádúró kankan láti ní yíya cashport sí valentine cashport easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport ilé tó gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wà fún jíjẹ àti bí àwọn tó ju ọgọ́ta ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan má ṣe fà sẹ́yìn má jọra rẹ lẹ́nu gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà bó o ṣe ń ta tó o tún ta sí bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí Wednesday 24th of June yóò ju ojú ayò ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347 *1004 *1# lórí ìlàjẹ̀lú fm *347 *1004 *2# bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng mídíẹ̀ cashport ní jù àkókò ìyípadà rere rẹ ti dé o ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀
2: owó ni monday fi wá bá.
3: I'm in love.
4: Wọ́n sì yóò fẹ́ o. Sonia tomato sachet. Òótọ́ ni o. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi ṣe bẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tó yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
5: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́ ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀

0: FM Jagaba Guburitu Marwan
1: Jẹun wọ́nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀. Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ̀ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ̀ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-E-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
6: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
7: Ni Reliance Future Football Academy, ṣiṣetọju ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o, à ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpa mọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
6: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16, years becomes a complete athlete.
7: Ba se mu dagba soke ba awon odomode agbabolu be la mu anfani ati gbabolu kawe loke okun wa sarowo to won.
6: Admissions are now open. Training season runs from June 1st 2026 to May 31st 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806 246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.com.
7: Reliance Future Football Academy. Ipele awon ogun ojo la.
8: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
9: You won't believe what happened yesterday.
8: Seriously. And good morning to you too.
9: Sorry, I forgot. Tea before tea.
8: All right then, spill. With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.

0: ẹ̀dá ọlọ́gbọ́n nù owó gan lọ́ba ọgbọ́n ọgbọ́n.
1: Akabalance ló jẹ́ kí n máa bò dá gbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kó ọkàn àwọn èèyàn láìsí ìdádúró.

0: koko se ruwe lotitu ati lododo e ti mo ka se pelu oto onu to ba so be o ma se be lowo lowo lasiko yi akoko ti to fun media cashpo cashpo ninu oju ogun to le ni milionu lona ajota naira wa fun jije ati bi awon to ju ogota eniyan lo lo ma ni ipin lati je lose kokan ma se fa seyin ma jora re lenu gbogbo ayo to ba je duro fun anfani lati yi igbesi aye re pada bo se nta to tun ta si be la anfani re po si Wednesday 24th of June yo joju ayo la pelu rire lala kan tun o ya bere si ni lo ma ta pelu code e lori splash fm *347*1004*1#. Lori Ilajelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashe.ng. Media Cashpot ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣó ti káṣíẹ̀? Mo ti káṣíẹ̀. Káṣíẹ̀.
1: Owó ni Monday ní Wọ́pọ̀.
2: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́kà ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
3: La Gelu FM, Jagaba Gbogbo Radio,

0: connect you to your God's power.
1: Ìgbàgbọ́ ó máa ń so ọ̀pọ̀ mọ́ agbára Ọlọ́run.
0: In Hebrew chapter 11 verse 6.
1: Ìwé Hebrew orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹfà.
0: Hebrew chapter 11 verse 6.
1: Hebrew orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹfà. Ṣùgbọ́n ní àìsí ìgbàgbọ́ kò sí ṣeéṣe láti wo Ọlọ́run.
0: It is impossible to please God.
1: Nítorí kò ṣeéṣe láti wo Ọlọ́run.
0: That is mandate. So you must have faith, you must connect your faith with God.
1: Àṣẹ ni nítorí náà ẹ gbọ́dọ̀ ní agbára ẹ sì gbọ́dọ̀ rí dájú wípé ẹ sopọ̀ mọ́ ìgbàgbọ́ nínú Ọlọ́run.
0: Faith connects you to God's power.
1: Ìgbàgbọ́ a máa sonipọ̀ mọ́ agbára Ọlọ́run.
0: That is fact.
1: Èyí ni òótọ́ tí ó wà.
0: Let me tell you point number two. Faith overcome fear.
1: Ìgbàgbọ́ ó borí ẹ̀rù.
0: That is secret of God.
1: Èyí ni àṣírí Ọlọ́run.
0: Now if you want to enjoy God, you need faith. So faith overcome fear. The book of Matthew chapter 14 verse 29.
1: But he said, nay, lest while ye gather up the tares, ye root up, and also went the wheat with them.
0: Ó sì wí fún wọn pé wá nígbà tí Pétérù sọ̀kalẹ̀ láti inú ọkọ̀ lọ, ó sì rìn lójú omi láti tọ Jésù lọ. Ẹ̀kẹ́
1: alleluia.
0: Ara nínú Olúwa.
1: Brethren in the Lord.
0: Ìgbàgbọ́ rẹ nínú Ọlọ́run.
1: Faith in God.
0: Ó máa lé ẹ̀rù jìnà.
1: He's going to chase away fear far away.
0: Ó máa lé ẹ̀rù jìnà.
1: He's going to chase away fear far away.
0: Àṣírí ńlá ni èyí.
1: You are hearing a secret.
0: Ìgbàgbọ́ rẹ nínú Olúwa.
1: Faith in God is going to chase away fear.
0: Nígbà tí ìgbàgbọ́ Pétérù sọnù.
1: When the fear of Peter is nowhere to be found.
0: Ó bẹ̀rẹ̀ sí ní rì.
1: Then he started sinking.
0: Mo bá ní àṣẹ ní òní.
1: I say it authoritatively.
0: Agbára tó fẹ́ dojúkọ ìgbàgbọ́ rẹ.
1: Power that want to come against you.
0: Ọlọ́run dojúkọ wọn o.
1: The Lord will face them and destroy.
0: Ọlọ́run dojúkọ wọn o.
1: God will attack them.
0: Ní agbára Ọlọ́run.
1: By the power of God.
0: Ní ọjọ́ mẹ́jọ.
1: Come next week.
0: Màá tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí.
1: I'm going to continue with this discussion.
0: Tó o bá mọ Ọlọ́run.
1: If you don't know the Lord.
0: Bó o lo ṣe fẹ́ nígbàgbọ́ nínú ẹ̀.
1: How can you have faith in him?
0: Ìgbàgbọ́ ètò onílò rẹ.
1: You need that faith.
0: Mọ Ọlọ́run.
1: Know God.
0: Rìn ní ọ̀nà ẹ̀.
1: Walk in his ways.
0: Pàṣẹ rẹ̀ mọ́.
1: And keep his ordinary
0: ways. Ayé a ṣe dáa.
1: Your life will be better.
0: Òṣòrúkọ mi ta lè fi gbá.
1: No other name that can be used to save you.
0: Lẹ́yìn orúkọ ńlá Jésù.
1: Send the name of Jesus.
0: Ara nínú Olúwa.
1: Reverend in the Lord.
0: Yóò dára fún ọ. Ẹ jẹ́ ń pe nọ́mbà mi sórí afẹ́fẹ́ lónìí.
1: Get my phone number over there.
0: Fún àwọn tó fẹ́ pè sórí afẹ́fẹ́.
1: For everyone that wants to call me.
0: Nọ́mbà mi rèé o.
1: These are my phone numbers.
0: 080.
1: Odo Ejo Odo.
0: 65.
1: Ẹfà Arun.
0: 90.
1: Ẹsan Odo.
0: 64.
1: Ẹfà Ẹrin.
0: 01.
1: Odo Àtíọ̀kan.
0: 080.
1: Odo Ejo Odo.
0: 65.
1: Ẹfà Arun.
0: 90.
1: Ẹsan Odo.
0: 64.
1: Ẹfà Ẹrin.
0: 0.
1: Odo Àtíọ̀kan.
0: Títí di ọjọ́ mẹ́jọ.
1: Next week.
0: Láti jọ pàdé ní ìkànnì.
1: Come your way.
0: Bẹ́ẹ̀ máa dágbére fún yín. Kólókóló ayé ò ní lù fún ọjọ́.
1: I say this one will not trouble you. It's goodbye.
2: Ní ìgbàgbọ́ wípé ẹ ti di alábùkún fún nínú Ọlọ́run tí ẹ gbọ́ tán yìí látọ̀nù bàbá wa nínú Olúwa Wòlíì Àpọ́jù Ọláyinka ẹ̀yìn lójú Elédùmarè fún ẹ̀bẹ̀ àdúrà tàbí ìmọ̀ràn ẹ pé bàbá wa sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065906401 lẹ́ẹ̀kan sí 08065906401 títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ mo fi lé orí ọ̀fẹ́ Ọlọ́run lọ́wọ́ àmì.
3: Ìjẹ́ àṣà ti fi orúkọ kan fúnni tó ju gbogbo orúkọ lọ pé ní orúkọ Jésù Kristì ní kí gbogbo ẹkún máa wọlẹ̀. Ọlọ́run alágbára sì tún fọ̀hún bí ti ìgbà nì. Ọlọ́run ìpè ló fi àmì òróró yan. Wòlíì

Oli Akuchi Gabriel Olayinka fìdí rẹ̀ kalẹ̀ ká. Sílù Oro tí a mọ̀ sí Land of Mercy tó wà ní àdójúkọ Tolúwa ní Sọ́mẹ̀. Òpópónà Àjàṣẹ́ Èpo Agbíọ́lá Oro nípínlẹ̀ Kwara. Kò gbọdọ̀ mọ̀ rí bẹ́ẹ̀. Owó Ọlọ́run farahàn ní gbogbo ọ̀nà.

ní ìpínlẹ̀ Ọ̀ṣun léyìí tá a pè ní oru ìdápadògo tó sọnù níbikíbi tí ẹ̀yin bá ti bọ̀ síbi ètò náà yálà láti ìlú Ìbàdàn ìlú Ìlọrin tàbí ìlú Ọ̀yọ́ ẹ sọ̀kalẹ̀ ní Ìkòyí Junction ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ gbé ọ̀kadà tó lọ sí oríta Ìjẹ̀bú níwájú ààfin Oníkòyí tìlú Ìkòyí níbẹ̀ lẹ́ ó ti bèrè orí òkè ìdápadògo tó sọnù àyànfẹ́ ò gbọdọ̀ gbẹ̀yìn níbẹ̀ ayayaya ọwọ́ Ọlọ́run farahàn olóyún ọjọ́ pípẹ́ ń bí wẹ́rẹ́ àgán rọmọ gbẹjọ́ aláìsàn rí ndáǹdì àwọn ọ̀dọ́ wọn ń gba connection sínú ògo onírúurú iṣẹ́ àmì àtisẹ́ ìyanu ní ìṣẹ̀lẹ̀ Ọlọ́run sì tún ń jẹ́rìí agbára rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ìjọ Omnipotent Power and Prophetic Ministry OPPM Global Nigeria Limited ti la àgbáyé já kò gbọdọ̀ mọ́ rí bẹ́ẹ̀ báyìí ni àwọn àlàkalẹ̀ tó wà nínú ọ̀sẹ̀ ní orí òkè ní ìlú Òrò.

aago mẹ́ta àbọ̀ sàn sí aago márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́. Gbogbo ọjọ́ Wednesday, aago mẹ́jọ òwúrọ̀ sí aago mẹ́sàn-án òwúrọ̀ náà ni Shiloh Hour. Ọjọ́ Wednesday bákan náà ni ètò tí a pè ní Gbọ̀rọ̀ Mírò tó máa wáyé láàrin aago mẹ́sàn-án òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán láì fi àkókò ṣòfò rárá. Ọjọ́ Friday

kiri àgbáyé. Bákan náà lẹ́lẹ́ darapọ̀ mọ́ wa lórí àwọn ẹ̀rọ ayélukára bí ajere wa lórí Facebook, Instagram, Twitter pẹ̀lú orúkọ Prophet Akpuchi Gabriel Olayinka Ẹ̀yinjú Elédùmarè. Ẹ jẹ́ kí n máa fi tó yín létí pé ẹ tún lè pe wòlíì fún ìsọjí níbi kí.

0: ẹ̀dá ọlọ́gbọ́n nù owó gan lọ́ba ọgbọ́n ọgbọ́n.
1: Akábala tó jẹ́ kí n máa bòjá gbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé ìtúgbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òótọ́ ọ̀nú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀.

0: ní láti yí ìgbésí ayé rẹ padà. Bó ṣe ń ta tó tún ta sí, bẹ́ẹ̀ l'àǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ́ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀ tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Media Cashport níjú. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti cashier? Mo ti cashier.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn déédéé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn. Ara títa àbí kò yí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Filele, or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.

0: ṣẹ́gun ọdẹ́kun lé the great sauce lórí kẹ́ ẹ̀ máa gbọ́ lágẹ̀lú 96.7 FM torí pò ṣe dáadáa gan.
1: Ìlera lọ́rọ̀.
2: Ọ̀dọ́dọ́rá Aba Home olóòtú iṣẹ́ ara gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú ewu tàbí iṣẹ́ ara. Ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀ ká rin òpó ná méjì kù ti máa rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì. Àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ. Máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọ̀dọ́dọ́rá fún onírúurú àìsàn tí ò bá máa bá wọ̀ yájà láàgọ́ ara. Àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn. Ká máa rìn wọ́n kú wọ́n kú ká máa tẹ̀ gòlùbà gòlùbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí. Irú ìpèníjà wo ni wo bá ní nínú egun ara tàbí iṣan? Ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí. Kàn sí wa lónìí ní Ọ̀dọ́dọ́rá Aba Home.
3: A wà ní ìta kílò ní Ìtútàbà òjò Ìbàdàn.
2: Bàbá Ọ̀dọ́dọ́rá ní àlàáfíà ló ń wò.
4: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọ̀dọ́dọ́rá tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Ilé iṣẹ́ wa ti wà ní ìta Kinloyè Òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo Total Òjé Ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Kinloyè gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà ẹ wa torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ́ba ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà ibi ta rójúdé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú nìmọ́lé ara o. Ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré bóyá fẹ́ wá sí iléeṣẹ́ wa lóde. Ẹ pẹ̀rọ bá ní sọ̀rọ̀ mí 09048688 bàbá ojú ni ìmọ́lẹ̀ ara. Tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà tàbí kó mọ́wọ́ òsìn kó fi bojú òsì kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà. Bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìn ọ̀hún wìnìwìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú orínà rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira. Ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ẹ̀ka mélòó ni ẹlòmíì ò tiẹ̀ rìnà rí o rí nǹkan tó súnmọ́ ẹ o dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ gbogbo ọ̀nẹ̀kọ̀nẹ̀ táìsẹ̀ ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi. Oríṣiríṣi nǹkan ló máa ń fa àìsàn kéèyàn má rí nà dédé tá à ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́ èèyàn lè ní ẹ̀rùn àjàkálẹ̀ ẹlẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn kọ́ máa rò yẹn kọ́ máa hún yẹn kọ́ máa dami kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì èèyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ ó lè fà á kí ẹ̀jẹ̀ ó máa gbóná wá láti inú ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan èyí ó ní àyẹn. Tó bá ti wá ní gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ o mọ̀ pé ó ti nípèníjà ojú nìyẹn. Bákan náà kéèyàn máa ronú púpọ̀ jù ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédéé títa táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná ó ti ẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kọ́ máa rìnà mọ́. Bákan náà tí ẹ kó bá pọ̀ lápọ̀ jù òun náà máa ṣàkóbá fún ìrìnà oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ ayọ́kẹ́lẹ́ fọ́jú òun ló ń dà ọ́ láàmú àbí kí nǹkan funfun kọ́ tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀ Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Tó bá pọ̀ nípèníjà àìrìnà déédéé yìí o lè dáka Kùránì o lè dáka Bíbélì o ti ìrìnà rí ohun tó súnmọ́ ẹlòmíì ò rìnà rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀ tẹlòmíì bá ń dráìfù lálẹ́ báyìí bí ṣe ni yóò máa já sí kòtò yóò máa já sí gegele o ti ní ìpèníjà àìsàn àìrìnà déédéé nìyẹn. Kàn sí mi ilé iṣẹ́ wa ti wà ní ìta Kinloyè Òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo Total Òjé Ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Kinloyè gangan Ìbàdàn. Ìwọ tó bá mọ̀ pọ̀ nípèníjà ojú mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákin. Bákan náà tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú tìró àbáláyé ó ń bẹ ní ilé iṣẹ́ wa. Àwa kì í kàn kankan sínú ojú gbogbo ògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó bóyá wọ́n ti ṣe abẹ síbi ìrìnà tiẹ̀ wọ́n sì ṣe ni àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà ó fi rìnà déédéé wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí òun náà ni 09048868 53 09048868 53. Nílé iṣẹ́ tiwa àwa kì í fara níyẹn torí pé àwa náà ọbẹ̀ lọ́run kọ́lọ́run fara ni wá. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sílé iṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ Elédùmarè yóò jẹ́ kí wọ́n ní olẹ́nu ọpẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè mí sí ni 09048688 53 09048688 488-688-5383. Àlàáfíà lójú o.
5: Lágelu FM, Jagaba Agbogbo Radio, máa rọ wọn jù.
6: Mo kí wa káàbọ̀ sórí ètò tí bàbá wa alárápé ọ̀la ìmọ̀ bàbá onísan mẹ́sàn-án tí wọ́n ṣe agbátẹrù rẹ̀. Iléeṣẹ́ wọn ń bẹ ní òkè Àdó ní ìyànà lọ́ọ̀jì ní ìlú Ìbàdàn. Ẹ jẹ́ ń fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ta kó tó di pé n ó pe bàbá wọlé 081-38-85-5308. Bàbá ẹ bá ń kí àwọn èèyàn wá nlé.
7: Mo kí ọkùnrin mo kí obìnrin a ò ní fàìsàn ló gbà. Orúkọ mi ni alárápé ọlá ìmọ̀ bàbá onísan mẹ́sàn-án. Fún ìwọ tí o bá ní ìṣòro nípa iṣan ara rẹ tàbí egungun ara tàbí àwọn ìṣòro àìlèṣedéédé ọlọ́mọkùnrin àbáwọn àìlèṣedéédé iṣan ara míì bóyá àìlègbọ́wọ́ àìlègbẹ́sẹ̀ àìríran déédé àìríran dáadáa àbáwọn ìṣòro tó lè mọ́ mú ọwọ́ wú mú ẹsẹ̀ wú tí ọwọ́ mọ́ gbọ̀n ara ọmọ gbọ̀n tí ara ọmọ tani tí oríkèríkè ara ọmọ roni èyíkéyìí tí bá ti ń jẹ́ ìṣòro àìsàn nínú àgọ́ ara rẹ yọjú sí mi ní ilé iṣẹ́ mi alárápé ọlá ìmọ̀ bàbá onísan mẹ́sàn-án mo wà ní òkè Àdó ní ìlú Ìbàdàn tàbí kí ọmọ pe telephone number wa 081-38-85-5308.
6: Kí là ń pè ní àìlèṣedéédé ọlọ́mọkùnrin àti pé kí ni màá fà á.
7: Ẹ ṣeun olótùú. Àwọn nǹkan tí máa ń fa àìlèṣedéédé ọlọ́mọkùnrin ìmí ń bẹ tó jẹ́ àjogúnbá látara bàbá àbí ìyá sọ́mọ ìmí sì ń bẹ tó jẹ́ àìsàn àfarakó láti bi nǹkan tá à ń jẹ nǹkan tá à ń mu láti bi ìbálòpọ̀ ọkùnrin sóbìnrin ìmí láti bi ilé ìgbọ̀nsẹ̀ tàbí àwọn àìsàn téèyàn máa ń kó nínú afẹ́fẹ́ nígbà míì ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì a rí pé nǹkan ọmọkùnrin òun bóun ṣe ń dàgbà kò bóun dàgbà ọkùnrin míì sì ni nǹkan ọmọkùnrin rẹ̀ ń bá dàgbà ṣùgbọ́n bó ṣe ń dàgbà tí nǹkan ọmọkùnrin yìí ń ṣe gẹ́gẹ́ bí ọkùnrin gbà tó tó àyè kan a rí pé ọrùn rẹ̀ òun gẹ́gẹ́ bí ọkùnrin ọkùnrin míì tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti máa ṣe dáadáa tẹ́lẹ̀ pé tó bá súnmọ́ obìnrin ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹta ó lè ṣe kílẹ̀ ò tó mọ́ gbà míì sì ni ẹlòmíì lè ṣe jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gbà tó yá ó rí wípé ara òun ò ṣe déédé mọ́ tí ẹ lọkùnrin míì bá rí ìyàwó rẹ̀ a máa wò bí àbúrò rẹ̀ ni nípasẹ̀ ìjàmbá àìlèṣedéédé ọlọ́mọkùnrin rẹ̀ mọ́ tí wọ́n máa ń fa àwọn ìṣòro yìí tó pọ̀ jù ẹlòmíì ti ní àìsàn àtọ̀ sí ọlọ́jọ́ pípẹ́ látara obìnrin ọkùnrin míì tó bá fẹ́ tọ̀ a rí pé tọ̀ òun pín yẹlẹyẹlẹ àbí kí tọ̀ yìí máa jó òun nídìí kó tó wá àbí kọ́ máa tọ̀ kọ́ máa rí bí ọyún àbí bí ètútú ọkùnrin míì a máa tọ̀ ìtọ̀ rẹ̀ ọ́ máa hó bí ọṣẹ ọkùnrin míì a fẹ́ tọ̀ kò ní rí tọ̀tọ̀ dáadáa ìtọ̀ rẹ̀ máa wá ṣeré ọkùnrin míì lè tọ̀ lẹ́ẹ̀mẹfà lẹ́ẹ̀mẹjọ kílẹ̀ ò tó mọ́ lójúmọmọ gan ọkùnrin míì ń tọ̀ jù bẹ́ẹ̀ lọ láti bí àwọn nǹkan dídùn míì tá à ń jẹ ó lè fà á láti bí àwọn àìsàn ìbálòpọ̀ tá à ń sọ yìí náà ó lè fà á fún ọkùnrin míì tó bá jẹ́ pé ó rárí àpẹẹrẹ pé òun ò lè ṣe dáadáa mọ́ àbóhùn tiẹ̀ fẹ́ súnmọ́ obìnrin ara òun ti lè gbàgì bí akọgi kó tó dọ́dọ̀ lóbìnrin rẹ̀ ara ẹ̀ ti padà wálẹ̀ wẹ̀sì àwọn nǹkan ìyá máa ń ṣokùnfà àìlè tètè ṣe gẹ́gẹ́ bí ọkùnrin fọkùnrin míì láti fóbìnrin lóyún bẹ́ẹ̀ sì ni ẹlòmíì ó ti bímọ rí tó yẹ pé àti padà sẹ́lẹ̀ kejì ni ó di wàhálà tí ò ní ṣeéṣe mọ́ àwọn alápẹ̀rẹ̀ pé inú wọn a máa kùn ara àwọn ọmọ gbóná ọkùnrin mi a máa rí pé oríkèríkè ara ń ro òun ọkùnrin mi a máa rí pé ìgbàrúkú ìdí ní ń ro òun ọkùnrin mi ó rí pé nǹkan ń wọ́ káàkiri ní ara òun ara ọmọ ta ẹlòmíì yẹ bẹ́ẹ̀ tó fi atapara ọkùnrin mi a rí pé iṣan ara òun fa òun so ọkùnrin mi a rí pé ọwọ́ òun kú rìrì bí èpẹ́ jẹ́ òsì lára àwọn mọ́ ọkùnrin mi ó ti ní àìsàn tá a mọ̀ sí àtọ̀ sí ẹ̀gbẹ́ tó ti pẹ́ ní ara rẹ̀ a máa mú mi bẹ́ẹ̀ ni ó sì máa tọ̀ ọkùnrin mi a rí wípé inú ara òun nǹkan kan já òun jẹ́ ńbẹ̀ ẹlòmíì a rí wípé tóun bá fẹ́ bẹ̀rẹ̀ gbé nǹkan lẹ̀hún ò lè bẹ̀rẹ̀ mọ́ ọkùnrin mi ò lè ṣe bí ọkùnrin ní pàápàá gẹ́gẹ́ bí ọkùnrin mọ́ gbogbo tí wọ́n ń ṣe ìwọ ọkùnrin nínú àgọ́ ara rẹ bóyá ìwọ ti lọ ṣe àyẹ̀wò wọ́n sọ fún ọ pé ó ní ìṣòro àìsàn kan nínú àgọ́ ara rẹ o ti wá lóògùn lóògùn kíní ìwọ tí ì lọ wá bá mi àbí ìwọ tí ẹ̀ tí ì lọ ṣe àyẹ̀wò wá fún àwọn àyẹ̀wò nílànà ti àwọn ẹ̀rọ ìgbàlódé tá a ṣẹ̀ṣẹ̀ kó dé tá a fi ń ṣe àyẹ̀wò fún àgọ́ ara ọkùnrin bóyá ọkùnrin mi omi ti ń di ọmọ lára nǹkan ọmọkùnrin rẹ̀ bóyá omi yìí ti sàn àbí kò tiẹ̀ tó mọ́ ọkùnrin mi sì ni bọ́ọ̀lù méjì ti ń bẹ ní abẹ́ nǹkan ọmọkùnrin rẹ̀ ìkan ju kan lọ àbóhùn pé kinní kan wú sí ọ ní òkè nǹkan ọmọkùnrin rẹ̀ tá à ń pè ní bàlọ́ ìmí àwú sápá ọ̀tún ìmí àwú sápá òsì ó rí pé nǹkan ọmọkùnrin rẹ̀ yìí ó rí pé ó ń dójú tì ọ́ ko se bo ara laarin awon egbe re o ti sunki isoro aisan to ba ti pe ninu ara inu eje ni o lo duro si to ba ti bo sinu eje inu isan na ni eje rin koja to ba lo raye duro di isan to gbe eje lo si bi nkan omokunrin ko ni je ki nkan omokunrin eyin o le daada mo ke wa se nkan omokunrin nikan lo ma da duro to ba lo duro si bi isan to gbe eje lo si eyike ye eya ara boya owo abi ese ni idoti lo re duro si isan ti ngbe eje lo si be a mu ki owo omo kuriri ki owo omo wo o le mo elomi kan mo le gbe owo soke mo ara elomi a mo gban owo elomi a mo gban elomi ara re o mo gbona be ni se nsi okunrin be ni se nsi obirin na ti aisan ba wa lara obirin na ti n wo oju olohun fo mo boyo ti bi kan ri abon se fe bi omo ni ti idoti ba lo di isan ti ma fo eje idoti ososo obirin jade ko na obirin to ba ti di nkan osu yi o ni wa mo omobirin mi o ti jo mo gbon odun lo nkan osu tin ri bi o e marun e merin tele o ti de meji e meta ti ori mo imi ori ti e gan mo ko ti jo mo gbon odun so mo goji odun lo idoti lo ti lo re di isan tin gbe eje lo si inu ile nkan tin fo eje idoti ososo nu obirin mi a ri pe isan ara nfa ohun so olomi a ri pe eyin nge ohun imi to ba ti e loyun bi osun meji meta a gan ri pe nu kan dede lo ohun sun o se se ko deyi pe oyun o ni raye du osun obirin mo obirin mi inu lo mo gbona ni obirin mi nkan je omo aya re oni okun rororo bi en to ti bimo to nkan si mo pe won o ti loyun ti omo kan ta ba di odo wa pelu ogo olohun e si ro na abayo telephone number ta le mo pe mi si 08 1 3 8 5 3 0 8 0 8 1 3 8 8 5 5 3 0 8.
6: Kini ma se okufa isan oju
7: e se un lotu ti elomi ba ni isoro aisan kokoro nu eje aba ma pe ni narun ajaka oko elewu gbedu

0: gbọ́mi lákòókò yìí mo kí ọkùnrin mo kí obìnrin àìsàn tí ó gbóògùn ọlọ́run nífisẹ́ nìkankan yín o orúkọ tèmi ni bàbá eégún
1: tí mo wá láti àjàṣe ẹkú tọnu tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú liberty stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà tọ́wọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá eégún wà olójú
0: ọlọ́run ọba òní gba ojúlówó gbogbo wa o tí wọ́n bá ní ojú ń yọ̀ yẹn lẹ́nu nǹkan kan ló ń fà á bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò nẹ́run ní ara tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀ tàbí ìfúnpá gíga nírú ara rẹ ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà bóyá àwa máa rí bí kurukuru àbí kò máa rí bí èéfín àbí kò máa rí bí ọyẹ́ bí ọyẹ́ o rírà tẹ́lẹ̀wọ́ rẹ o dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira ẹlòmíì ò lè rìn lálẹ́ nínú ẹ mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀ bó ṣe ń jásí kòtò ni wọ́n máa jásí gegelete ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́ ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan àfìgbà tó bá súnmọ́ yóò tó máa sọ pé àsílágbájá àṣewọ ni o dá òsánmọ́ yàtọ̀ fún alẹ́ ọmọ ló ń fa ẹlòmíì káàkiri níṣe ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọ́ ta gàgá síbi ìrìnà tẹlòmíì tẹlòmíì máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀ ẹlòmíì tiẹ̀ wá lajú rẹ̀ kalẹ̀ kò fi rí nǹkan kan mọ́ rárá ẹlòmíì ò dákọ́lù aṣọ tó wọ̀ mọ́ ẹlòmíì

0: Plaza. Bẹ́ẹ̀ yẹn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto. Bala fi ọ bá sí kọ̀dá. Àbí sọ wa dá ni. Àìrọ̀rùn sùn. Ara títa. Ságun ságun. Kéèyàn máa dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́ kọ̀gẹ́. Kéèyàn máa lè gbá pa àtẹsẹ̀. Kí wọ́n máa gbẹ̀yàn ségá. Kórè ọ máa hóye. Kí nǹkan máa rìn nínú ara. Ọgbẹ́ inú. Ìfúnpá gíga. Ìṣètọ̀. Kátẹlẹsẹ̀ wọn máa kan yàn gógó. Kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yẹn kọ́ máa mà kó ti bọ́. Kéèyàn máa rù máa gbẹ. Ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi oògùn. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀. Ọ̀nà àbáyọ ti wà báyìí o. Kàn sí iléeṣẹ́ tónítóní Aba Healthcare. Kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá àyà jíjá jẹ̀dí-jẹ̀dí. Àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé. Ara ọmọ gbẹ̀pẹ̀pẹ̀pẹ̀. Aromaléegun. Ìgbésẹ̀ kánmánkíá ni pàtàkì. Kátẹ̀tẹ̀ gbégbèsẹ̀ ní kíákíá. Kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé. Ọ̀sẹ́ni tí ń bẹ láyé tí ò ní ti ń dalámú. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o. Láti mọ bí àrùn sá pamọ́ sí. Kàn sí tónítóní Aba Healthcare. Ẹgbẹ́ ilé Baba Lam Adesina, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Ẹ̀ka iléeṣẹ́ Mojo Ilola Complex, Iwo Road Ibadan. Telephone 08033715988. 08033715988. Ẹ̀ntà tọ́jú ààrẹ lọ́mọ tónítóní.
1: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
2: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
3: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
4: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
1: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Fenile, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
5: Lagilu FM 96.7.
6: So, orí ètò wa ètò yín ètò láwùjọ ẹ̀yin àgbà òun náà la wà ní iléeṣẹ́ rédíò ẹlẹ́rọ àmì òjìjìn iléeṣẹ́ rédíò ti lágelo ìkànnì 84 tòǹdó tó lé méje òkè ìtọ́ gajù kìtà kalẹ̀ sílé funfun báláwo òpónà fẹ́lẹ̀lẹ̀ ti ń bẹ ní ìlú ìbàdàn lórí ètò wa láwùjọ àgbà ni o akọni ìgbà wá sẹ̀ ni àdúrà a lọ ìpínlẹ̀ ogun àti Jápọ̀ lọ́mí àdìó olúwa ń bẹ lélèso ojú òní ti ọ akúrin o tí ń bá lólúwa ń bẹ lélèso òun ní ń ṣiṣẹ́ òun àti jápọ̀ ní tó jẹ mọ́ ìpínlẹ̀ ogun a wọnú ìpínlẹ̀ ogun lọ lọ́sẹ̀ tó rí kọjá torí nǹkan míì kọ́ torí àwọn ètò tá à ń ṣe láwùjọ ẹ̀yìn àgbà àtakọ ní ìgbà wá sẹ̀ ojú òní ti wá tó láì dóònà pẹnu ẹ jẹ́ kí bàbá mi olórí alágbára tilẹ̀ ìbàdàn ẹ jẹ́ kí wọ́n wọlé ọjọ́ mẹ́jọ àbí ọjọ́ méje kọ́ sunday ó nìkúnlẹ̀ igun ẹ jẹ́ bàbá wọlé ká gbọ́ gbùdùgbẹ̀ ọ̀rọ̀ látẹnu wọn.
7: Àmì mo kì í kàbọ̀ sórí ètò tí gbogbo ayé ń jókòó dé báyìí káàkiri gbogbo àgbáńlá yé.
8: O adúpẹ́ ẹ kú ilé o.
7: Ẹ mọ̀ kó pọ̀pọ̀ sí ti ẹ kú mọ́ra.
8: Adúpẹ́
7: gbogbo ẹ ti ń rọ́ kẹ́kẹ́ ń rọ́ kẹ́kẹ́.
8: Bẹ́ẹ̀ni àsìkò ẹ̀ láwà yìí.
7: Olórí alágbà tilẹ̀ Ìbàdàn tilẹ̀ tó kó.
8: Bẹ́ẹ̀ni
7: ojú òní ti yìn.
8: Ẹ
7: bá ń dákọ yín káwọn èèyàn mọ ta ni olórí alágbà tilẹ̀ Ìbàdàn ní tilẹ̀ tó kó.
8: Adúpẹ́ orúkọ mi ni Ọ̀jẹ́níyì. Ọmọ Akétọ̀mídé Òkúgbàjá olórí alágbára ilẹ̀ Ìbàdàn.
7: Bàbá mi láì fi ọ̀tá pé ọmọ ilé Òkúgbàjá ni yín ní Ìbàdàn.
8: Bẹ́ẹ̀ni
7: olórí alágbára gbogbo ilẹ̀ Ìbàdàn.
8: Bẹ́ẹ̀ni
7: bó ṣe kàn yín à ń bọ̀ sórí ẹ ṣùgbọ́n ẹ jẹ́ kí á ti ibi pẹlẹbẹ ká ti bẹ̀ mú ọ̀lẹ̀ jẹ. Bàbá mi eégún kí ló bí eégún.
8: Àkàndá Olúwa Olódùmarè. Léegun kọ́lọ́hun tó wọn dá àwa ènìyàn ẹlẹ́ran ara wọ̀nyí egun ni Olorun ko da o ti mo iru wa ti awon eniyan enara to won da o ti mo iru wa ti won wu to fi a da egun lati mo gbogbo nkan se ko mo ogun ko mo ogun ko mo ogun ta n pe ni egun nu igba ti Olorun da ile aye yi tan Olorun wa ni to egun mo lo gbogbo to se gegele to se gulutu to se paku paku paku paku lo mo ti gbogbo re ogun reji egun wa jise to lu ma ran o wa se aye egun lo tun ile se oke wa laye oke furi ya la wa laye furi pere se wa laye pere se egun lo se gbogbo re la mo pe ni egun ti mo ji ko royan nu ogun ni
7: eyin o ni pe be se n salaye ti n ba gbo yin ye oke nbe gbogbo e wa ṣùgbọ́n kó tó di pẹrẹsẹ eegun lọ sọdà bẹ
8: eegun ni o
7: kèésà ádámà àti ifá tẹ ń pè lọ lọhùnún kọ ṣẹdá
8: wọn ngbà tó lọhùnún ṣẹdá wọn tán eegun lọyàn tí wọn kọ lọ tún bẹ sí
7: eegun lọyàn tí wọn ẹ bàbá mi eegun eegun kí ló dé tí wọn fi ń pè ní eegun
8: torí pé máa jẹ nǹkan ogun ni bó ṣe yàn tó bá ti sá di eegun tọrọ ẹ bá ń dàrú tó sá sọdọ eegun eegun sì tọrọ ẹ fi
7: so òsàlẹ
8: eegun òsà ni
7: òsàlégún
8: òsà gidi ni òsà tó lọ́nkọ́ dá ni kó tó máa dá àwọn òsà òsà òsà égún lọ́nkọ́ dá
7: tí sì ń jẹ́
8: kò sí anijá ń jẹ́
7: ṣe alérẹ́ ni tó lè jẹ́rìí ẹ̀bí pé lóòótọ́ òsà ni.
8: bí mo ṣe ń sọ̀rọ̀ wọn ń gbọ́mi láwọn olóòsà bí mo ṣe ń sọ ipá pé rọ̀ mọ̀ ń pa kí wọ́n ó pe pé égún ni òsà tí ọlọ́nkọ́ dá ní àwọn òrìṣà ó tún dá àwọn òrìṣà ẹ̀yìn ẹ̀ lọ dá èyí ọbaláwọn ṣe ọ̀sẹ̀ méjì ẹ̀yìn ẹ̀ ni bẹ́ẹ̀ ni
7: eegun ni àkọ́kọ́
8: lakọ́kọ́ torí wọn ti mọ̀ pé ọ̀rọ̀ àwọn èèyàn lè máa gún
7: ṣùgbọ́n kó lè máa gún
8: ọ̀rọ̀ máa bá tún wọn sí ọ̀rọ̀ máa gún.
7: ẹ ṣeun kí lọ́wọ́ mú eegun wọlé yìí o
8: pé mú wọlé yìí bẹ́ẹ̀ lọ́n ti dá ọ̀dà sí gbogbo ayé ni kò sí ìlú kan kò sí orílẹ̀-èdè kan tí ò lè eegun
7: táwọn ìbò náà lè
8: wọ́n lé eegun
7: tí wọ́n sì gbé
8: olódùmarè wọ́n gbé egun dukun ẹkún yín lọ wọ́n mọ̀ gbé bàjẹ́ bẹ́ẹ̀ ni mo wí
7: èèbò
8: lọ́dọ̀ mi níhìn mo fi òyìnbó joyè ó ní fúnra ọ̀nà ó gbé egun òun bẹ́ẹ̀ ni
7: níbo ló ti a gbé
8: lọ́dọ̀ mi náà ló ti gbé
7: ó sì bó de
8: ó yà wà iná kódà òjò káàkiri gbogbo àdúgbò
7: káwọn èèyàn máa
8: jó olódùmarè
7: èèbò gbé egun lọ́dọ̀ yín
8: ló gbé
7: égbà ẹja alágbá yín
8: bẹ́ẹ̀ ni mo wí èèbò gbé egun dáadáa
7: ẹ wá ṣeun bàbá mi tá a bá ń sọ nípa eegun eegun kí ló bí wípé ọ̀pọ̀lọpọ̀ ìdílé tá a ti ń gbégun lónìí pé lè yọ ọba wí wọn alójú ogun wọn ti gbé wá tẹ́nítọ̀ wọn ọba wí wọn alójú ogun ni kí ló dé tí àwọn ọ̀sẹ́ lọ́dọ̀ tiwa ní gẹ́gẹ́ bí alágbára tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn eegun ojú ogun ni.
8: bẹ́ẹ̀ ni orí bẹ́ẹ̀ ojú ogun ni wọ́n ti gbé ọ̀pọ̀lọpọ̀ eegun wá àwọn kan wà tí wọ́n kọ́ gba eegun àwọn kan sì wà tí wọn ò gbà á ẹ rí i pé ẹ̀sìn kìrìsìtẹ́nì ló dé gbẹ̀yìn ẹ̀sìn muslim lọ tẹ̀lé eégún tó àwọn kan ti bá mùsùlùmí lọ àwọn kan bá kìrìsìtẹ́nì lọ gẹ́gẹ́ mo ṣe wí ṣùgbọ́n àwọn tí wọ́n bá mùsùlùmí àti kìrìsìtẹ́nì lọ wọn ni wọn ò jẹ́ kí eégún rinlẹ̀ dáadáa nígbà náà ṣùgbọ́n nígbà tí eégún rinlẹ̀ ni kálukú ní fi lọ rè gbé wá láti ojú ogun òṣègùn tí ò gbé wá láti ojú ogun àfẹnjí ọba lójú ogun ni ò ní méegun bọ tó báà ni ṣe jẹnu irú àwọn tí à ń pè ní alágbára alágbára wọn ò ṣàdé lágbára bàbá pé wọn wá bó sì sọlẹ tẹlẹtẹlẹ àlójú ogun wọn ti gbé wá nígbà wọn ti gbé nǹkan wá láti ojú ẹ mọ ó ti lágbára nu ó ti lágbára nu bọrọ eégún ṣe bó ṣe jẹ lọnu irú àwọn atìpàkọ ọdọakọ atìpàkọ ọdọakọ ẹgún ọdọakọ ẹgẹ ọdọakọ olúńládé atìpàkọ tó ń bẹ ajá ní ìsín yẹn òun kọ ni àkọkọ egótọkọ bẹ ajá ńlú ìbàdàn bí egótọkọ bẹ ajá ńlú ìbàdàn ni bí alápapọ̀ láàpẹ́ ilé rẹ̀ ń bẹ níta balẹ̀ ń bẹ mu èmi máa bẹ ajá tí ó fi sàṣàwọ̀ bẹ ajá
7: sàṣàwọ̀
8: sàṣàwọ̀ ni ọwọ́ ní fi bẹ ajá nígbà náà
7: bó ń sàṣàwọ̀ ṣe lè bẹ ajá
8: bàbá
7: sasawo ẹyọka àbí
8: ẹyọkan ni
7: ó ti kú òun sasawo
8: ó ti kú òun sasawo
7: ìṣíjú wọn ma lò bá
8: àmì ọmọ wo kí ìṣíjú ni o gbókì bẹ ni o
7: èmi
8: ọmọ wo
7: ó ti ti kọ́ yẹ pé wọn bá dà lọ
8: wọn ò má dà lọ́wọ́ sasawo ni so nígbà tí alápapọ̀ wá di wípé bí kọ́pẹ́ kó tó délé ọba àwọn àjòyọ bó ti máa kánjú wá yọkànnì ní ìwọ olúladé ṣé wọn máa já bẹ ni tí ọba tètè dé wá bẹjá ń ti ẹjà rí olúladé ṣe gba ipò mọ alápapọ̀ lọ́wọ́ nìyẹn olúladé náà ọlọ́run ṣe kí ni ó fi ọmọ kẹ pọ̀ jù lọkùnrin ọkùnrin pọ̀ jù nínú ọmọ rẹ̀ ó wá di ọjọ́ kan olúladé wọn ò rí orúkọ ti kú kò lárùlé tí ó wá sí ojú rẹ̀ ó fi ari pé ìwọ àti pàkó tí wọn máa jábẹ ìwọ náà wà bẹ̀rù bí ẹ fìdí.
5: Lagilu FM 96.7.
9: Javis PL I Care Foundation ló ń lọ́gùn tán. Wípé tí yín mélòó gbogbo èèyàn bàdá tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa. Ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL I Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ó rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú. Láti ṣàgbékalẹ̀ Charity PL Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́bi tó ti rà ánú gbà. Láì sí nira owó. Kí ló tún dúró ṣe? Oríran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní nọmba 94 opposite Unity Bank, Charity Cultural Building, Ìyànà Àgbàlábọ̀ Store, nítòsí olówó tí ń fowó sanu shopping complex, Ìwòrò Ìbàdàn, lójoojúmọ́ ni o. Àgọ́ mẹ́sàn-án àárọ̀ sí àgọ́ mẹ́rin ìrọ̀lẹ́. Fún bèrè àtàlàyé, pé 090

ilẹ̀ JKJ Builders and Developers Limited, Silverstone Gardens, tó wà lẹ́gbẹ̀ títí lálábàtà, along the Sey Road, Maniya Ibadan. ₦5 million péré ní talẹ̀ plot kan bẹ̀ báyìí. Ètò pè ní Royal Court Estate, tó wà láàrin ìlú Ibadan, London

Alhaji Ajibade Boyega Bokinye Kale Ileti Kwonyo.

láyé ìgbà yẹn bí 92, 93, 91 bí ọba orin King Sunny Ade ṣe ń kọrin style wọn náà rí. In fact mo gbọ́ pé ngbà yẹn lọ́hùn-ún ẹnìkan a compose fún Sunny, the same person a tún compose fún Ade Olúṣayọ. Kí Ọlọ́run kó tẹ́ bàbá yìí sí afẹ́fẹ́ rere Ade.

0: style ọ̀tọ̀ ni orin yìí bá jáde ń gbà yẹn. Zion Music lórí Juju.
1: Àyànmọ́ ẹ̀dá akọni ta ṣe.
0: Ṣé ẹ gbàgbé?

tí mi ò bá gbàgbé record ìta dáadáa wọ gbogbo 93-94 tí mi ò bá wá ṣe mistake tó bá jẹ́ pé mo ṣí pé 92 ló jáde a jẹ́ pé 94 ló máa jẹ́ ṣùgbọ́n nínú 92 àbí 94 ìkànnì méjèèjì ni

0: àwọn Zionists wọ́n ń kọ orin sá. Àwọn òun àrò tán fi máa ń gbé orin yẹn máa ń dáni lọ́rùn. Tẹ́ ẹ bá gbọ́, ó ṣe é ṣe kí ara yín bẹ̀rẹ̀ sí ní máa ṣú.
1: Bákò ní rárá.
0: Bí orin ẹbí ohun àwọn áńgẹ́lì, anyway mi ò mọ bí áńgẹ́lì ṣe ń kọrin, ṣe máa exaggerate ju bó ṣe yẹ lọ.

0: tí mi ò bá gbàgbé nínú kan lára àwọn records nínú kan lára àwọn films tí ọ̀gá wa bàbá wa Kọ́ládé Àlàbí ọmọ ọba lóde òṣogbo aya koko ọ̀nà kí ajimutaba ogun lára àwọn films tí wọ́n ṣe ìkan wà ńbẹ̀ tí wọ́n ti lo Sutcliffe Sama live on stage nínú fíìmù yẹn ìwà mọ̀ bóyá àkànjí onípòsí ni mi mọ èyí tó jẹ́ precisely but àtàbá ń sọ̀rọ̀ pa juju musicians Cliff Sama try o.
1: Enjoyment is unlimited Lagos Sama o.
0: 1995 lele eléyìí ni wọ́n ṣe lẹ́yìn choices tell me ni title

ọkọ̀ ojú olóró tilẹ̀ ti fà mu láàrin 1990 sọdún ta wà yìí tẹ bá ronú sẹ́yìn ẹ wo iye àwọn èèyàn tí wọ́n tẹ mọ̀ nígbà yẹn tí wọ́n ò sí láyé mọ́ yálà oní tíátà yálà olórin yálà ẹni tó jọ̀rẹ́ ẹ̀yin gan abẹ́ntẹ́jọ́ lọ́ school

0: ṣe àwọn wàhálà tó wà lọ́wọ́ wa lá ní àwọn ọdún ó kéré sí n tí ó ń bọ̀ èyí tó wà ńlẹ̀ ńsìn ó kọjá bẹ́ẹ̀ ìjínigbé orí tẹlifíṣàn la sí ń wò ń gbà yẹn tó máa ti ń ka world news ní tẹlifíṣàn àbí rédíò ìròyìn àgbáyé ṣáájú ẹgbọ́ kókó tó wà ní ìròyìn náà àwọn agbẹ́sùmọ̀mí ti ya wọ ilé ìwé wọ́n sì kó àwọn ọmọ kéékèèké ní ìyà oòrùn gúúsù wọ́n dárúkọ bìkan ó lè jẹ́ bí iraq àbí afghanistan àwọn ọmọ agbọ́ngbà ó máa ń dàbí music létí ṣùgbọ́n ngbà tó wá kàn wá ń sin láwa rí pé ó ga ọ́ níta ń gbọ́ ní world news ó ti wá di home news ìròyìn abẹ́lé ṣáájú ẹgbẹ́ kókó tó wà ní ìròyìn náà àwọn agbésùmọ̀mí ti ya wọ ilé ìwé kan ní ìjọba ìbílẹ̀ oríire ní ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ṣàkà bó ṣe máa ń kà world news ti di home news mọ́ ọ lọ́wọ́ wọ́n la fẹ́ polówó ọjà ẹ má yí kúrò mbẹ́.
1: Lajilu FM 96.7
2: ó balẹ̀ bàgẹ̀ ó wọlé pẹ̀lú steeds gbogbogbítàdì ọkùnrin kọ́bíà misty peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàyà 50 peters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal david ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Lasoro Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajá Lagos to be our distributor call 0704-318-3929 50 peters NAFDAC Ijolote.
3: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀ fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀ léraléra lóní bá-tú-bá abẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé workersday cashport yẹn gan lọ fáfá ká má wàá tí sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀ káàṣì.

0: kò kí a bá ládé try nu a try fúnra wa ṣá nígbà tí ó gbé tí wọn sáà ń tọjú mi sí nìkan kí n tó kúrò lọ́spítà ó ti lọ gbalé fún mi ní OGD estate ibi aṣérò ń bí gba mi gba self-contained
1: apartment
0: room and parlour kan self-contained and mo fi nílé tí mo gbà rárá ń gbà mo ti kún retí nàìjíríà 98 kí n tó padà wá sí ìbàdàn ní 2015.
1: So 2015 tẹ débúdí jàn ẹlẹ́ṣẹ̀ padà sí
0: ìbàdàn. Mo ẹ̀ṣẹ̀ padà sí ìbàdàn. But family mi ṣì wà ìbàdàn.
1: Yeah.
0: Máa ń lọ ní Monday, máa padà Friday, máa lo weekend pẹ̀lú wọn, máa tún lọ Monday for 17 years. For 17 years.
1: Okay, finally. Torí a lè sọ gbogbo ẹ̀tàn lẹ́ẹ̀kan náà.
0: Ana.
1: Barista wà lára wọn. Fàṣẹ pé barista ni olórin tẹ fẹ́ràn jù. Ṣé mo correct?
0: Very, very. So mo olórin mi wà sá. Okay. Àwọn máa ń gbọ́ sàn nínú. Máa ń gbọ́ sàn nínú. Okay, so orin àwọn onífúdì mi náà tún wà. Mi kì í gbọ́.
1: Bọ̀ barista yẹn.
0: Ti náà. Àbúrò mi ti sọ lé nínú pé ẹ wá. Àwọn ọmọ barista gan wọn ò pariwo tó bẹ́ẹ̀ ṣe ń pariwo mọ́. Bí a bá ti wọnú mọ́tò nípa mú barista mi dà. Bó o bá dénú mọ́tò mi sí ìjọba ti kíkì ìwọ náà gbọ́ ohun tó mọ̀ gbọ́.
1: Ṣé meet barista?
0: Meet barista máa ń lọ sí Fuji Chambers náà. Máa ń lọ sí Fuji Chambers. Tán bá dẹ̀ fẹ́ wá ṣeré Bùdá Dayo.
1: Ọdẹyẹmí.
0: Dayo Ọdẹyẹmí. Dayo Ọdẹyẹmí. Okay, mo Dayo Ọdẹyẹmí pẹ̀lú mi náà. Mọ̀ wọ́n pẹ̀lú mi. Bẹ́ẹ̀ni. Bí bàbá gbọ́n mi gidi gan very close kí ni Bùdá Dayo. So Bùdá bá Dayo ló ti mú mi mọ́ barista ti a dẹ̀ close barista has fed me before.
1: Wọ́n ti fi ìdín rí.
0: Ẹni tó bá ti fún yàn lówó tẹ̀ dẹ̀ nínú ẹ̀ ti fi ìdín yàn náà. Máa ń lọ sí Fuji Chambers. Lọ sí Fuji Chambers. Máa ń lọ sí Fuji Theatre. Music Theatre. Mo ní close happiness. The first time tí máa lọ, èmi àti Bùdá Wálé. Wọ́n tún bùn.
1: Adémọwọ́.
0: Bùdá Wálé Adémọwọ́ làjọ lọ́wọ́ ń lo Corolla púpù kan báyìí. Nígbà náà nígbà tá a fẹ́ kọ́kọ́ jọ lọ. The first time tí máa lọ meet barista. Bùdá Wálé ló gbé mi dání. In agreement with Bùdá Dayo náà ni.
1: Kí lè rántí lọ́jọ́ yẹn?
0: Mo ń tún mo rántí lọ́jọ́ yẹn tó ẹ̀ndí àmì.
1: Ṣé Music Theatre Ayọ̀lá àbí Fuji Chamber?
0: Fuji Chambers ni.
1: Okay.
0: Fuji Chambers ni. Ṣé o débẹ̀rẹ̀?
1: Ara.
0: Mo fẹ́ pé kí n júwe fún ẹbí ibi tí mo ti jókòó ni. Bá a ṣe dé barista àwọn kan ti jókòó. Àmúdá ayélujára tó lọ ń dá lọ́la o. Yosefu tó rẹ̀ wọ́n sáà kí àwọn tán ti máa ń kí inú rẹ́kọ́ọ̀dù kan. Ó jẹ́ kí n mọ̀ pé ni wọ́n jókòó níbi lifted part of the middle part of the sitting room. Ibì kan wà lifted tí àwọn chairs wà ń bẹ̀ mọ̀ọ́kan. Then ní ìsàlẹ̀ àwọn chairs náà tún lọ rẹ̀ kankan. Àwa jókòó ń bẹ̀. Aláàjì tó dé. Wọ́n sáà ń bẹ̀ wá pé ká má bínú. Ẹ̀kan náà mo kàn gbọ́. Ohun barista ni orí mi kan bá bú sẹ́kùn gbá wù mo kàn gbọ́ ẹ má ṣe bí inú mo ń bọ̀ wá o ń bọ́ lọ́hùn mi sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ mo kí ni ẹ̀dá bí gbà tó wá láti kíní kan orí mi wú tẹ́yìn mo wá ń wò ṣe lè kiri Yusuf mi o ẹ má ṣe bínú amúdá aláwù mi mo ń bọ̀ wá o kíní bí gbà tí mo wá ń wo barista láì mi rí o.
1: Ohun lẹ́kàn ń gbọ́
0: lókè. Ohun ni mo ń gbọ́. Mo rò wọ́n náà ó dà pé wọ́n ṣe prayer lọ́wọ́ ni kankan. So gbà tán parí yẹn tán ń múra tó wẹ̀ tó ń múra lọ́wọ́ tó ń pè án para àbí nǹkan ni wọ́n ń fi ìfàṣà ránṣẹ́ yẹn. Àrígbà tó jẹ́ pé mo wà wájú Ọlọ́run pé èmi rẹ̀ àti Ọlọ́run gbogbo tí mo ń gbọ́ yẹn orí mi wá wú wú wú wú. Ẹ̀kọ́ náà ti lẹ́kùn yẹn ṣí sí. Àbá yẹn jáde báyìí wọ́n máa ń kí everybody kiri wọ́n mú ìwà wọn ti serve Irish cream kìíní kan kan mú nǹkan wọ́n ti serve ẹ̀pà mú ǹjẹ́ ewo ni ẹ̀pà kan gbogbogbò kaju wọ́n sa gbogbo ẹ̀ wà ńlẹ̀ ǹjẹ́ nígbà tí bàbá yẹn wá jáde ó tó wá ń kí àwọn èèyàn lọ nígbà tó dọ́dọ̀ mú wani ẹ̀yin bínú sí wa ni ẹ̀jẹ̀ kankan ẹ̀mú kankan bọ́dà mo ní mò ń ṣàníyàn pé mo wà nínú àwẹ̀ ní ọ̀nàlélọ́ àkùbọ̀ àrẹ bá ṣe fìlà mo fi ọlọ́run tó da ayé àtọ̀run mo fi búra barista bá ṣe fìlà mo kàn dàmú.